0: bọkun ri eni gbogbo lomo omo lomo je
1: omo lomo je
0: pele mi se bọkun ri o to ri e o pe yawo mi o lagbara ti fe yawo meji
1: to
0: omo re de ti di mejo okunrin gbogbo e
1: ya fura sira
0: re afaima o ma se pe na omo to bi gan ni opa mi era kun jama gbogbo en tona ba ni ko gbe yawo ki lo gbe
2: ki lo gbe
0: kilo wa lodo e
2: kini
0: aba to ga
2: arise olohun ba yin
0: be ba bele mi pe kilo nile o le ke problem
2: be ni isoro lo je fun
0: baba bele mi pe kilo nile o le pali jena
2: be ni
0: yawo to gbe le kilo gbe ele mi le pe nina yawo to gbe le kilo gbe le ele mi le pe lo ma yawo
2: ele mi ani wahala lo fe le
0: yawo to gbe le kilo gbe le ele mi le pe lota
2: be ni
0: awon ni bi sa hun kun awon yawo yin Harrison nakira de se
2: Harrison
0: Harrison lakum
2: akramakum Allah
0: ogba oko kan
2: eh
0: baba ti ni yawo kan o ti ni
2: ogba oko lala kan
0: be lala si
2: lo ngbe ti ohun
0: eleyo kan ni emeji ni emeta ni emeri fa atu arisakum anisitun anisitun at your confinement time at your confinement time igba to ba ti wo e to ba ro e lowo
2: to ba ti ro olorun
0: lati lo le tun oko re si lo tun
2: ma wo nu oko e
3: fa atu arsakum ane shitum
0: ola nigba to ba wo yin e ma ro
2: atan lan ta ro
0: e ma ro
2: o wa lo ni
3: fa atu arsakum ane shitum
0: aba to ga ba ba wo idaji fere
2: ro
0: odaji loko olorun
2: o ni nke aji loko na je tele
0: obe to ke kila nfani re
2: kila nkin kuri e gan
0: afa apokun re mi ba se bi se obe yusi gbo ti ri are ya ba se para nwa kwata yakuba
2: eh dona dona dona para ji kilo se
0: en wa kwata yakuba
2: se iwo lora
0: ah
2: ah en ti we wo lu ile re ni mo maru television to nlo
0: ah
2: e bo tun ti mi mere le si be o wa yin pa
0: se to ba ni mi ki mo ni
2: iwo ko ni o temi temi tiye tiye
0: la ilaha illallah
2: ah
0: afa yi
4: akramakum Allah
2: la ilaha illallah tele bisare o so eyan dede inde gu eyan ni oju re wan ti mi lo je ran yi
0: e ba yoba de mahama
4: sallallahu alaihi wasallam
0: obi ti ma foro gboko ileri ko pamo
2: o pamo
0: o kile kan ogeri polo ni ko wo re oji sewo joko re
2: no
0: omo ka barka oko ilolu
2: oko wa bere ko nje da o gbe ti o na wa joko
0: o ke o
2: o lo si olonje ofo
0: e ba ti pa ma fa
2: tani ama sanu
0: ana ma fo inje turi olohun
2: ewo ewo ko mi tin
0: olohun le si sara fa foju
2: ora bukele won le ni o le ja won eko be ri tin ko be
0: e baba lati
2: ti ri nkan
0: e baba lati
2: awon ni balaji ni na ti senu te ku
0: la ilaha
2: karora
0: iyawo lo le oko baba nsunkun
2: baba nsunkun ko ra bo mi oyo nfin fila
0: won pe amoda o mo lo le oko na
2: amoda mo lo na ni
0: won si baba ra mo
2: ebi ra mo nbe le
0: so won kele bi na ah won po ti mo bi amoda yi
2: mo mo ko ra mo nbe
0: amoda yi
2: ah omo nu
0: ibi ti wo omo na dade
2: nbi o dade
0: o si wa je pe ni baba nsadua fun lobere
2: lobi
0: eni ya nsadua fun para won fe ko lori oko gba tilasi
2: omo won gba kamu ni ko
0: ta omo to wa da lesi to ni wa to ni teriba e se to sagba ko oko ti oda onirisi
2: onirisi oni bo ti je ma si olohun gbo
0: afa
2: eni si agba ko no si ni se yin
0: kilode omo yale ti bima to ti dagba
2: o ti dagba
0: won lo ki won lo lewi afa yi
2: baba
0: omo yale wa pele kiu ọpẹ lewi
2: ko
0: mo nkan kan
2: bo ti le olobo
0: iyawo wa dele ile wa bi mo ti o tun wa dagba bo mo ya lele kiu o dele ki lo ba mo kiu
2: sike na
0: o dele ile tun ma wi
2: olon ba jogun e fun
0: omo yawo wa se wole ma awon meteta merin omo ti yale kan ti se afa
2: baba
0: e so fun yale ta won ma re rin yin elo nirisi
2: o nirisi o ni nto lohun fi se
0: baba mo tun mo po nirisi ni won bala sari ara wa mo
2: ni sari ara wa ku
0: kada re oni jiya sababi ni jiya kada re oni rike sababi lo lohun ke
2: Allahu akbar
0: kile jori be
2: na
0: lagbaja ati ka kole pe olo maka
2: eba
0: ari eko
2: be ni
0: abala ja sa lo fun fere e gba maka ele fala yi tori won sa lo emi olo n ti pari balaja sa ni ran
1: Wọn wọlé wọn sangba ti báyìí iná sọ ni wọn ọ parí ẹyin tẹ gbójú lógun tẹ gbójú lọlọrun àǹfààní ogun dà ká pé wọn wá fò ká sọ wọn wá fún ẹyìn létí níná wá sọ ẹ wo kìbìrì ọlọrun ò ní ba ìfẹ jẹ kò ní tu ìfẹ kò sí ní fọ ìfẹ.
5: Ẹnna
1: mo ṣàdúrà fún àwọn ọmọdé gẹ́gẹ́ ohun tí máa ṣẹlẹ̀ láàrin yín tí fi wá di pa àwa mọ ara wa mọ ọlọrun kan kan náà kú.
5: Èyí
1: ò mọ báwọn. Bàbá bẹ̀rẹ̀ ní sẹ yóò mọ takí ni o eléri ibú ọkọ ń bẹ nìyí o eléri ibú ìyàwó sì ń bẹ nìyí kò sọ́nà tí òfin ní takí. Àwa méjèèjì lájọ fetí gbọ́ ọ̀rọ̀ ní ìyá tó relé. Àti bí ọmọ sáyé táwa fi ń jẹ́ ọmọ lónìí ẹ̀yin ọmọ ìyá wa nílé ìfẹ́ ẹ̀yin mùsùlùmí. Àti bí ọmọ sáyé látara àpapọ̀ ọkọ àti ìyàwó ni. Ṣé ẹ wá mọ̀ pé àwọn kan ti lọ wọn bí mọ ọkùnrin kọ ló gùn wọn rárá wọn ò súnmọkùnrin rárá obìnrin àtobìnrin ló bímọ àǹkan ti lọ tí wọn lò yín o àfa ọpọ lóye idris ọlọrun ò ní jẹ nǹkan kan ó ṣe ọ ọlà kùnrin àdúrà àdúrà àfa para lórin para lórin mo ní wà bí bá ti ní wà bí kan yín wà lóòótọ́ kò sáyè àwọn bá ti ní wà bó ti pé mi náà mo bẹ lọ́run pé jáyé orí mi ó sì ní wọn orí mi yáyé ọmọ mi ó sì ní wọn ọmọ mi jẹ́ máa sọ̀rọ̀ ọmọ jẹ́ ń kọnu ó sì jẹ́ ń kọnu èyí ní rọ́rọ̀ sọ lókè ìgbà tí n bá ti ráyè gbogbo ẹni bá pè mí tí n bá ti lè pé he ń bọ̀ náà nù ni n bá fi ní he tí n bá wá inú kó ti pá àfa mìíràn mi ń sẹ́ àbí mo sì kú nù ká àfa mìíràn mi ń sẹ́ ẹ̀gbọ́wọ́ yín àfa mìíràn mi ń sẹ́ àbí kí n sì kú ọ̀kan ni n bá ti ní ìyín wá o àwa náà ni ó tún kọ̀ láàfọ̀ pẹ́lú n bọ̀ sẹ́ àwọn náà làwọn adé yìí alùbáríkà làfọ ọpẹlọ yẹ ń wá ọlọ́run ó sì ta fún gbogbo ẹ̀yin tẹ́ gbé tó yìí dání. ọ̀rọ̀ ìyàwó àtọkọ
5: fawọ́láì lábùkí
1: ọ̀yá yìí dàgbé
5: alẹ́ sọ́ọ̀kì ní fara.
1: Ẹyin tẹ bá kéwu àtẹni tí ń gbọ́ kéwu ẹyin tẹ bá ma wá àṣìṣe àtẹni tí ń gbọ́ wá àṣìṣe ẹ wá gbọ́ tá a bá fẹ́.
5: Fawọ́láì la àbùkí àlà sọ́ọ̀kì ní fara.
1: Bàbá Yusuf Alimarikasi.

0: ni aiko ma gogo lenu agogo wo e je olomo odo e dana si yo yo ko tun fo won mo afani baba lai eyin le fe olu abi le fe afani mo fo olohun me bura
1: la buki
0: eyin ya wa afani ini sunkun rara
1: ala sakini mara
0: won ni ki wa fa olu ni sunkun o ni ni sunkun ini sunkun ti ba di tan gbe sare ti won ni ha lagbaja lojo na yi tojo na ku na won ko nu sare tori kaluku ba sunkun olowo re olowo kan mo re ni
1: fa wallahi la abuki ala sakini fara
0: won mi ba debi gan ti mo ri ti kaluku ka wole ri ti won ke ti won wo ekun mo to ni kilode oruko won wa ri ri eyan le ti mo to pa won irige bo ese olowo kan ma fese park won se gbe kan bayi won kan ma re ni ke as good thing na tonu olowo ni sunkun
1: fa wallahi la abuki ala sakini fara
0: eya bi aba afari ti ba de bi gan ti mo ba omo kori ama kori baba ama omo bi merin re we toju bo rara kaluku wa sunkun pe kaza olowo o si pa baba mo si pa ya won afale bi ni sunkun
1: fa wallahi la abuki ala sakini fara
0: ile ife mo da o
2: Allah
0: ile ife na la joko yi olowo jo da fun baba won ni o fi ife
2: amen
0: olowo je mi won ogun
2: amen
0: awon ba kan be won mo ara won ko ni ja to gba wa si si ja to si yọni wọn mọ disturb àwọn onímàlẹ kọyìn baba wọn ni wọn wá da ọlọrun mọ ọlọrun wọlá kí baba wọn ni ọfin ìfẹ síjú adé wọn da ọlọrun mọ gbogbo ohun tí máa dààmú ọba lérí ìtẹ ọlọrun oníjọ sẹlẹ fún baba síjú adé.
1: ẹkún
0: láyé rí ẹni léwó pa bọba débẹ èso oníke afáluwọn oníke ẹni iná jó bọba débẹ oníke afáluwọn oníṣogun ìyàwó ti ọ̀rọ̀ kan mọ́ ọmọ ló sì kéré yìí so ní sunkún àfààní ní sunkún kí ni wàá pa wọlé kún láyé rí.
1: wàhálà kì í nàní.
0: àwọn àlẹ́ èrè mi ní tèmi èmi àfa.
1: àbùkí.
0: èmi àmọ́ àwa sunkún màá sì máa ké.
1: àlà mú bàzà òun ìdí.
0: ọ̀yá ìdàgbẹ́.
1: wàhálà kì í nàní. àbùkí àlà mú bàzà òun ìdí.
0: ẹyọ ọmọlúw àbí ilé ìfẹ àfàlẹ mi àmọ wàá sunkún mi bá dẹrù tí wọn tó sí àlọ gbà táwọn onílùú bẹ ń ta táwọn ń fèrè ń pẹ pàrọ̀rọ̀rọ̀ pàrọ̀pàrọ̀ tí gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó náà ń jó ń ta àfàlẹ wọn wà dúró pé wọn máa sùn kí ni ń pa àwọn lẹkùn pé ọlọ́run ta ni ọkọ̀ọ̀kọ̀ kúnú àwọn méjèèjì ṣé wọn jẹ wọn ọmọ àbí wọn ò ní jẹ wọn ọmọ se wọn ra yelo àbí wọn ò ní ra yelo sọmọ rẹ níyàwó bí àbọmọ bú ṣègbésí ayé rẹ ni wọn ó lò àbẹ àmọ àwọn nígbà wọn bá ń jó lọwọ ni tọ́jú ló ń gbé dẹdẹ dẹdẹ yáyàwó nu dẹdẹ dẹdẹ wọn ò bá lù àpàdà sí ibú wọn ò ní lù àpàdà sí ibú wọn mọ àfààní tí kò ń lẹkùn tó.
1: wàlẹ́ kì í nà ní àbùkí alẹ́ mú bàzà òun yìí wàlẹ́ kì í nà ní. àbùkí alámúdàdà rújì.
0: èmi àfáàlì mi àmọ́ wa sunkún ìbára ẹni tí bá ń ṣe ìyàwó ọ̀rọ̀ ìyàwó ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ bá ríra yín ẹ̀fẹ́ ra yín ọ̀nà òun wọn ni àgbà fẹ́ra wa ká tọrọ ọmọ tá a fẹ́fẹ́ ẹ lọ ọ̀dọ̀ bàbá ẹ̀ ọmọ yín afẹ́fẹ́ ni ìjọ wọn àná ẹyin fẹ à ń serú ẹ ìlú tó kù tí wọn ti ń serú ẹ dáadáa nísìnyí ìlọrin number one tí wọn ti ń serú ẹ dáadáa pé afẹ́fẹ́ ọmọ yìí kì í bá kà á jẹ àgbà àmọ́ ní gbogbo orú àwọn ìlú mi kì í serú ìyàyín o àwọn ìlú mi ó ti yẹ yín náà. fawalayi.
1: fawalayi la abuki ala sakini fara.
0: abdulaziz ma da dada kun.
1: wàlẹ́ kì í nàní abuki ala mutaza wuyi.
0: a kọ́ra bẹ́ẹ̀ bá bímọ ohun tẹ́ gbèsè ní àdé bẹ́ẹ̀ bá sì gbèsè ní àdé ẹ kò bí.

0: bẹ́ẹ̀sì kò bẹ́ ẹ pè ká lábẹ́ ìdá ọbẹ̀ láláyé bẹ́ẹ̀sì pè ká lábẹ́ ẹ pè napoli tọ́dàbí èkó ìbàdàn bí ìbàdàn ẹni yóò wùjẹ́ lè pè tó kó mọ́ ọmọ tẹ tọrọ ya rẹ ẹ̀yin lè fẹ́ ọmọ àlè lẹ́bí.
1: Àníkà òṣùnà ti.
0: Ìdàgúrè
1: Naam
0: Angel Kiyama àwọn ọmọ kan bẹ wọn ò ní wọ náà wọn ò sì ní wọ àlìjẹ́ náà ẹ̀yin lè fẹ́ ọ̀rọ̀ tá a fọ́ ọ̀pẹ́ lọ́yẹ dálẹ̀ lónìí. Àwọn ọmọ kan bẹ wọn ò ní wọ náà wọn ò sì ní wọ àlìjẹ́ náà Angel Kiyama ó níbi tí wọ́n wọ̀ èyí nǹkan àbáwá ni ó níbi tí wọ́n wọ̀ àwọn ọmọ ọ̀hún òun làwọn inú wọn lọ́mọ àléwà inú wọn lọ́mọ tó ṣe ń tí inú ìyá ò dùn sí bọ́yọ́ fẹ́ lọ́kọ̀ ìyá ni mo ní ọmọ fẹ́ yí wọn ni àwọn èmi ọ̀fẹ́ o ó ti náwó fún mi jìnnà ó ti ṣe gbà ọwọ́ lọ fẹ́ kíláàsì ìyá ò sì fọwọ́ sí tó bá dúdú àlùkìyàmọ̀ kò ní wọnà kò sì ní wà a gbọdọ tọrọ ìyàwó ká tó fẹ ẹ wá wo yọ àwọn ọmọ ọsìn kọsán tọrọ ìyàwó wọn náà bá ti kọkọ ríra wọn ń bọ lọhùn tẹ wá gbé tí ó gbé gbàǹjo sínádé àṣẹ ti wọ ayé wa gbàǹjo síná láǹṣẹ ti bá dé kò sí wàhálà mọ. Asalaamu aleykum sista ẹ jẹ fún mi nọmba yín ọ parí. Ọlọ́run tún wá ṣe kísà fún wa Ọbásanjọ́ ntọ́dálẹ̀ Ọlọ́run tún wá ṣe kísà fún ansẹ́tì ìyàwó wa fún ara wa náà la tún pè ìyàwó wa fáwọn tí ń pè wọ́n ń ta bí kìnnì bá ti dún pẹ́ẹ́rẹ́rẹ́ ìyá sọ́dá gbàgbàgbà kìnnì ń dún àwọn ìyá tẹ̀ ń wo ìwọ́n sì gan wọ́n wá ní pé mẹ́rin o nẹ́tíwọ́ọ̀kì nílé wa yéé dá ńlọ tánu. Láyé la gbogbo ẹ̀ dùn.

0: bí bára ni ilé wó pa èmi kò bí bára ni zọba jóná àmọ́ bí bára ni ti ń ṣèyàwó tí wọ́n bá ń ṣe wedding tí wọ́n fò kásíra wọn lọ́wọ́ èmi a máa sùn torí pé mo bóun ti lu ayé wọn àwọn kan ní ń wò tí wọn ọ̀rọ̀ ayé lò yìí àwọn kan ní ń wò tí wọn bímọ tí wọn ọ̀rọ̀ mọ tọ́jú yìí àwọn kan ní ń wò tí wọn bímọ làwọn máa wọn lọ sí ọ̀rọ̀ àìsàn gáréjì yìí bí wọn ti bí ẹni tí ń bọ̀ ni wọn bí òun náà. A máa kọ tiẹ̀ bí o ti da òun ni wọn pe tẹ̀mí mọ́lẹ̀ kó kọjá òní bírú wa yìí bàbá sí láàyè òní bírú àwọn yìí tẹ́ẹ̀tẹ́lẹ̀ mi yìí fún wọn lówó wọn bẹ lọ́dọ̀ wa náà èmi yìí fún wọn lówó nígbà yìí ti ń bọ̀ àwọn musa àfáàtì àníyàn ọlọ́run ní kàn ní pin ẹgbẹ́ olójú ọ̀nà níjọ tí màá bẹ̀rẹ̀ sí fún wọn lówó lọ́kọ́ bá apariwo asan ta n bọ ta de ọjà níwájú ilé ọba tí o dọ̀bu lọkàn wá ní fatiwa ni ọlọ́run dàmọ̀ ó ní bírú ayé lọ́mọ mo ní ó dìsáàfù owó wá ọlọ́run ò ní jẹun bírú yín wọ́n bá fún wọn 500 gọ́lẹ̀ mi náà fẹ́ mú mọ̀ tún lè dá padà sápò mọ́ kí n pé mo fẹ́ yọ 100 amadu àwọn lágbá bá gbé fún wọn mo ní ọlọ́run ò ní jẹun bírú yín lóòótọ́ oorun rẹ lásán ẹrù ń bàyàn ká tó apẹ́ ẹni tó bímọ mẹ́sàn-án ẹni ó bí méjì ò tí ì rí tọ́ ọ̀wá bí mẹ́sàn-án ṣíìfù aláàjì bàbá ṣíìfù ọmọ bíi mẹ́rìnlá ẹ̀ tó wá fáwọn tìtálẹ̀ tílé ọ̀gbádùn kóró ń jẹ eréje pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tílé ọ̀gbádùn ẹ̀ka kúmọ́ péyàwó ń bẹ nínú ilé bẹẹ bá lọ ẹ lè má se lọdàbọ pẹlú ẹ ti se bọ lọhùn ẹ gbàgbé pé bá lobi tá a wà yìí tán a tún lọ lobi kan òun nínú lẹlẹ òun nínú lẹlẹ gbọdọ wa ń lọ ọ tọjú ìyàwó rẹ ni bí ìyàwó bá ń ti sẹ tọtọ lọhùn ní kò se ẹtọ tiwa lẹrìí wọn ká tọjú ìyàwó wa kọmọ wà lẹgbẹẹ wa ń gbogbo gbà ọkọ mi ò ní rí àlìjẹ náà ẹyin lè fẹ yàwó rẹ̀ gbọ́dọ̀ lọ́dọ̀ rẹ o lẹ́yìn pé ó bá ní gbogbo oúnjẹ wa ebi inú yàwó tiẹ̀ dùn àwọn alákọ̀wé èmi àwọn sàdúrà fáwọn alákọ̀wé pálákọ̀wé ọba dá sí gbogbo nǹkan wọ́n sì dá nbẹ́yọ̀ kan bí n bá ti ń páàkì ọkọ̀ ọ̀fẹ́ ìyàwó rẹ̀ ti jáde wọ̀ síta tọ́nà honey amó dájúdá àwa tá a kan kankan irú wa báyìí bọ́kọ̀ bá ṣe bùn ta nígbàtà sí dáadáa ìyàwó òkè olùsí òun náà ló dé ètò ẹ̀kọ́ wa pàdé wa kó dì mọ́ wa bàbá ètò wa ló ṣe kúwọ́n náà ṣe bí alákọ̀wé àrùwọ̀ ọbẹ̀ fílẹ̀ àrùwọ̀ oúnjẹ fílẹ̀ àwọn ọmọ lọlé ìwé tó fún wọn ni àwa náà wá wọ́wọ́ tá a tún sá fún padà olùwẹ̀ wá dé ní wọn á ń dáná lọ́wọ́ ń bí kíní sí tóògù tó ti fẹ́ kíní èyàn wá bọ̀ látẹ̀yìnké ajá ṣe náà kò mú dé kò ní dá fún ẹfẹ́ tì mí nínú kò fẹ́ yẹ yín ni àwọn òrí tiwa practice bí ìyàwó bá ti ṣe ń tọ́ da dandan ní kọ́kọ́ náà ṣe kí wá làwọn wọ ọkọ lórí ìyàwó kí ni wọ ìyàwó lórí ọkọ ibi tá à ń lọ lónìí náà ìgbà tí ń bẹ ní múndí àpọnlẹ́nu ńlá kí ló wá dé ó di ìyá lukú tán ó di ìyá arísí tán ó di ìyá múlíkà ó di ìyá fàtáì ó di ìyá sẹ̀rífì ó di ìyá ramadana ó di ìyá ẹnu ọ̀wá ṣe pọn lámà ìwọ ọkọ wèrè ni ó.
1: aspin ọ̀nà mẹ́ta èso ṣàkà ń tọ̀ mí ní ojúde kan.
0: kójọ bá súnbí iná ìtakúrẹ́ àfikádébẹ̀ dáìlà kójọ bá súnbí iná bí wọ́n bá sun ọkùnrin yọjà nígbà táwọn obìnrin bẹ mú díẹ táwọn wà lọhùn kọdà tọmọ gé bá jáde tọba ní. bọ̀dá lukman ẹ má wá lọlé òjò yìí máa ṣe ọmọ fìyẹn rẹ òjò yìí tó bá rọ nọ́nsẹ̀nsì àdúgbò mo ti rí ẹ lásán wáyé náà ó mọ̀ ná ó lọ sí i. awa abilukú tán obìnrin àti dá tán kọ̀ wá ṣe kí sì mọ́ kọ̀ wá ṣe mú jáde mọ́ ọ̀ wá lè gbé lọ captain cook o le gbẹlẹ ọbẹ mọ kọlọ jẹ kẹjọ lọ jẹun kẹjọ jẹ snacks káwọn yẹn máa wò yín ní olégbé ya fásimà ni ẹwọn ni ebi baba fásimà náà sì ni ọba gbé meat pie wọn náà ọjà jẹ ẹran tí ìgbà tẹ ti ń bọ ọjà jẹ a máa bó tiẹ máa tan obìnrin bàbá àpò ó jìyà lọdọ ọlọrun sì máa tan tilé má jẹ òfura o gbé lẹyìn ẹjọ máa lọ máa wọsẹ pọlú ẹjọ wọ mr big mú tiẹ ṣẹ náà. tande be ko nu pe ah hey mo mo dugbe olohun baba ri si emi ni Mr. Big aba dugbe awa ra mi to awa gbo e fun o ti ma wa gbo pe oh omo so lai mo la ti o pari lecture ya ri si ja mo lo ani meeting bo ti e ji ya lodo olohun na kokko se yi una
1: Askinu hunna
0: afa ibri ope loye ewo lo wa dale
1: me na haishu satanto me ni oji kwa
0: iyarizi mawoko re pe ko wa lo mo igba to lowo iwo ni waka ya mulika mo poju pinji oko re tori pe ko wa ni moto ma igba to loko hun iwo ni gbe ka kilo wa de iyarizi ya mulika ya saida kilo de toko re wa se pe loko mo bo ba pe ru e loko re ma olulo sinio
1: askino na
0: ona ti ate
1: mi na esu sakanto mi ni ogidi ko
0: oba mara oko re wona baba ra yawo re
1: wala tu do na li tu do yi ku ale na
0: Oko elomi to bayi bo iti to be ni na lo ni weji bo ba ten kan eyan mo bi won te bo ni weji owo eyin odo yin ni nbo erun mo na ni ti e bole erun mara na ni a message e wa lo mo mo be ba ja ye pe n lo le wa baba nko mo okunrin ogbo mo ni Nigeria nu ilu Ebo obi lo ni nkan o me lo ni e tan ya se won bi eyin lohun oko gbe baagi lowo atun ba gbe kan baba mi so ma ba n te ko won sa ro mo n gba baba se wara pe olopa laarin seju beji bo iba bi omo merin la ohun lo ni nkan e Nigeria olohun fa wa layoyo kini o tun wa je mo toju eyin yawo wa je mo a ma nara wa ka to fe yin to ba ye gbe eyo kan pere ladugo kan awa bi 100 la nu ta lura wa te yen elomi yo sonu to e gbe nto lohun ni o ja mo lowo yi oju e wu ko fe ri na dada mo bi eyin la ba ma se yin eyin lo maga ladugo wo si gbe ti wa mo yawo erin ladugo wo wa ma nkan ni ke mo ba fara kan e ba nta wa fu a nta wa fu ni wu mura kan bi odun keta sisi mi ti e si lohun lo ka wole yi ninu ramadana bi yan se bayi leri ti e si mo ah la beka la mo la beka mo ah mo wa gbo re mo ni ah awon eleyi ni so kunrin ni won lokunrin ni mo ah mo ada bi awa ni la ruwa tun ba soro wa ni ah oni ko si tesan re nbe ni ololohun ti npe ni oje ko mo owo hun wa leri gangan ah awa Nigeria a mo owo wa nbe nbe a mo Nigeria ti won ke uti la ruwa wa sunkun ta wa ta soju kan mo o le ti Nigeria oja won wo Lára wa sunkun gba ti gbọ Al-Qur'ani imamu gan sude ke wu sunkun e wa lawa lára gan lori line te ba jo to e te ba ite de aram te ba ba mari imam awon na sunkun ni won gbo nti won la ila Nigeria ando ai Nigeria le ni loto leri hu o ti wo ti gbo gbo ati ko le o le ti o wa ja nu ero eleru ta ko le o le do ayo amen yo ti wo pe okay alaji kini ra video lana alaji kini ra camera lana okay asa o be lo to ile ni lo o ile oja le ni natural alquran ti won ke yi e o Nigeria e o bi abara wa de awa mo yeyin ya wa kilo tun ya mo yi e po ha amọ kan tun kawe lọwọ ni dajida illalla ana ti ri pe ọkọ fe won won wa ran awon aso tun o fi ma ja ọkọ gba mi ti oba ma lu lọwọ e ra awon daddy ni awon daddy si tun wa ni awon omoge awon 25 years old won ni won niyawo ngbe po ah amọ yo lọ ran aso ti o fi idaji chesi ile ah ti o ma bo ah Olorun o gbogbo boju ti ma ti yan ko oju oni ti inwoko baka tun ni n ba gbogbo yin gbogbo e bo ni gbogbo e ni kubo e wa laye roju nbo laye ti abe roju Olorun wa ni won ma pin esehun en tin ba ntoju yawo ti e yawo tin ba ntoju oko ti e eni o ba toju omo e en tin na ti bo hun roma en to soju si e lori omo to bi emi Olorun ma pin ma ni ma ga iwo to na ni yawo ti na ni re tun ma ni o ma yo le fun o mo le e ma wo Olorun Olorun wa gija kaluku wa jara ara wa e wa baba wa ta balaye e ba gbe moto lo mo si ra subo fun yawo won won ra gugu e bo ah la ilaha illa allah mo ku se yin oko sweba o na ni na eh oko mi sadu olohun ni je osoro fun o isun ni won ko bole mu awon ti sin olohun je gbe akura wa ni bisu merin lo ba ra wa to ko bi ogbon lo fun eyi ti me ta lo mo mo tin kawe lowo ni university to ko su bi medogun lo fun ateran to da ka won egun kankan en to go afun na wa gbe bayi o ku ti mo ko ti ya bi kan ko to ko yin wa melo bi wo ko ba ni o ti e mo to da ni ah in bo nu nu bayi mo ko kan awon egbe yin se to ju yi lo e pa awon mo nikan ka ko bole mo wo ko to run lowo o ti mo pe ri iwu ri o ti ya bi kan o ti ko to da so mina haizu e olorun bo ti gbe kale mina haizu sakantum min ujidikum allah yawo yi ibi e ba n gbe ni ko gbe yawo yi ibi e ba wa ni ko wa baba lo to babo ko fo o lese pe baba ri sika tun temi nikan olorun ni mo nife si mo nife si yawo re ba wole bo ti won na se alejo bo ko ja alejo bo tata ko baba mo le ka tu olorun ni mo nife si eleri ibu oko ni o ma bu be bu awon lasun na ki se mi fe ni a ma sokan sokan ta ma tun fe kan na kun te lo gbera Mr. Big ni elomi a si gba de de ge abe lenu sifo ti o gadun ah hibu ti e ba o
1: ask no amna mene hai su satan to mene hudidi ko
0: ibi te n ba gbe ibe ri e fun wa gbe iyawo re re ejo ma wa ni eto oko ni iyawo re re e gbodo jina si eto oko ni iyawo re re gbogbo ohun yowu to ba je se wa wusa baba rasuya ni sabo baba je ku yo tun pe wale fun yawo e hajjatul lat to gana ma dun la e ona ni ah mi jinna wallahi na zun ibaji musa yo si di manke awon ti wa oju ni o se wo yi oju ni o se wo yi nbẹ ló ti afun nísèrè àjẹkù ọkọ mi ń paaki mọ́tò ń ta àwọn ìyàwó méjèèjì sì ń họ wọlé pé ìyàrí sí ẹwọlé eléri ibú ni o mọ́tò rẹ̀ ni àní ẹwọlé kálukú wa lọ́jọ́ kan wá sí ibùgbà táwọn ti sùn òun náà wá wọlé àwọn wá sáré jáde wọn pàdé ẹ káàsà ọ̀rẹ́ yín àwọn tó ń gbé tọ́mì tó rújú tó fi wọlé ọ̀dá ọ̀rẹ́ yín ẹ sọ̀rọ̀ náà ọrẹ yìí ti mọdá gẹgẹ wọn wálé wọn fi mẹsẹgì lẹfà wọn yálé wa ń wọlé wọn wọn ta ló tan fan kí wọn mọ tan fan kó ru ọpa wọn lé o tún wà lọ fọwọ kan fídíò wo
2: why is it hot like this ta ló tan fídíò
0: àwọn wá dààmú. Àwọn sẹ̀rí àti ìlú kí wọ́n lọ mú kẹsẹ̀ sí wàhálà kejì wọ́n láwọn fẹ́. Inú ilé mi bí tí mi ti dé. À ń gbé tó àwọn ọmọ ni o. As from today, ẹnìkan ò gbọ́dọ̀ fọ́ kankan tó jẹ́ set inú ilé yìí mọ́. Ẹ sà. Wọ́n á lọ bí sẹ́lẹ̀ àrùn àyìnlá. Fa ọkọ mi, wọ́n lọ ń bá ń fún àlìjẹ́nà báyìí. Wọ́n bá yìí kí báyìí lọ́wọ́ ń fún àlìjẹ́nà lọ, ọ̀nà báyìí fún tẹ́ ń se fáwọn ìyàwó yín ẹ ṣe ń tọ́ lọ́nfẹ́ ń bi orun sọ́sùn nìkan lẹ́lẹ́mí tí wàá báyàwó rẹ̀ sáwàdà ké báyàwó sáwàdà o yẹ wàá sọ ìyàwó ẹ̀dá láwàdà mọ́mí ìyàwó náà ni lórí ibú òní lórun bẹ́ lónìí nù aásùn lónìí nù n bá ti ń sáwàdà ábò báwọn aásùn nù ọ̀nà akíra gómìnsì after 10 máa jẹ́ ajá lọ sùn ìyàwó ké mo ti mọ̀ pé oorun náà lérí ibú fi ń kì wá bọ̀ láti ìta wọ́n tọ̀ pé kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o fri pelu yawo re o je yawo ni o fri pelu re ko le so so gbogbo to wa fe so dal qur'an wi askinuhunna min aysin sakantum min ujdikum ibi e ba gbe ni je won ma gbe e le to ma soro askinuhunna min aysin sakantum min ujdikum yawo re feran re nati igba tin be lomoge to nwa ki nati igba tin be lomoge to ma ro nati igba tin be lomoge oto ni bi to be fo gba ogbon oto ni to ma lo fo gba o na ge te ma fe yan ba wa nta fa eringa ah ubi bolobolo ubi o fe riyin mu ni mo pa nta won ni ah kai ejo mo be won ju olohun elomi si tan omo lomo tan omo lomo tan omo lomo omo to won ti rely le pe yes this is my husband ah o na pe kini ni ma so fa mo re ah omo ni ma le fe muli kake olohun mo kon je ni ah e wa gba won afa o won ni bo ti nje omulaire oje tan oyowo Sherifa ogbotan oyowo alabare ohun lorun je lowo o tin sari ka le oyowo mi yuna ah I say inna zinadaino
1: inna zinadaino farina qiladida

0: tọ́tù ìtẹ̀rí ni. Kójọ ọmọ gbébì kan tẹ rí ni.
1: Ṣé iná
0: kírẹ́dìtì ni?
1: Fáínà kírẹ́dìtà.
0: Ẹyin ìyá, ẹyin ọkùnrin, fáínà kírẹ́dìtà. Bọ́ba fi rọ́lù tọ́ ya gbèsè ní sinà síse. Àwa àfọ́ ọ̀dọ́ ti sin iná. Àwa àfọ́ ọ̀dọ́ káyà Ọlọ́run bá wa dé ìyá ìmọ́nu kúlà nígbà kọ̀ọ̀kan jù.
1: Iná sinà dé iná fáínà kírẹ́dìtà.
0: Ẹlòmí àti ìwo yẹpẹ ìṣẹ́jú méjì. Nínú àwa àfọ́ ọ̀dọ́ nù yẹpẹ ìṣẹ́jú méjì báyìí ni. Tọ́báwò ẹ wá lálẹ́ alẹ́ ni alẹ́ ọ̀tọ̀ ní táwọn alájà bá lọ bẹ̀ ọ̀tọ̀ ní tálájà pàdé ọlọ́run ló dijú alkiyama kò sí ẹni mọ̀gùn èmi ọlọ́run láàyò sàálù àmà yẹ fún aluwàhùn yóò sàálù náà kẹ́yọ̀ máa wo èmi ọlọ́run báyìí kó sì máa ṣàbòsí ìnípùn ìnípùn èmi ọlọ́run. Bọ́ ọba jálásẹ̀ tọ́ ọba ń ṣàbòsí ò lè ṣégbé ọba ìlú bọ́ ọba ṣàbòsí ò lè ṣégbé olówó onúlù bẹ́ bá ṣàbòsí ẹ̀ lè ṣégbé ẹ̀yìn apàṣẹ ìlú bẹ́ bá ṣàbòsí ẹ̀ lè ṣégbé. Ọ̀sẹ́ni mo bò wọ́n jẹ yín yà. Àwa tọ́lọ́run gba ilé ọwọ́ pé wá jíṣẹ́ nígbà tí ọ̀sán wọn àfáà mọ́ nígbà tí ọ̀sán wọn ànábì ọlọ́run mọ́ ọkàn wọn àfa àwa àfa ni. Àwa tá ní ṣe ọlọ́run nísìnyí ọwọ́ àpọ̀ nù wa tó fẹ́ gun jíìpù ọ̀pọ̀ nù wa tó fẹ́ gun àwọn díẹ̀ ọmọ àbí kí wọ́n ń pè kán tó dàbí ọkọ̀ àwọn tó wọ́n fi ń kọrin ìlú èbó ìyá ọmọ náà ni. Àwọn àfa fẹ́ gun nísìnyí ìrọ́ wa pọ̀ láyé ẹlòmíà rí nàá sí yàn hàn ìran tí òrísí rẹ̀ yóò sì wù ẹni tí ń lọ hàn ẹyin dà ogun ayé báyìí yà. Wọ́n wí bẹ̀ fẹ́ni kan wọn kò ní da fún yàrá yàrá rẹ̀ tálógun ayé bá yà ó ní nínú ẹni sùn ní tèmi rí ẹ̀rí tọ́ kí ló rí kí ni tó rí ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ní kí lọ́wà lẹ́yìn ẹ̀ àwa fẹ́ wẹ̀yìn orúkọ bá wẹ̀yìn tó ń bá di ikú gbogbo orí ojú mo ní kí lọ́wà lẹ́yìn ẹ̀ àfa ẹni sùn ní ẹni sùn kí ni ogun ayé ọba ọjà. Ẹ dẹ́kun àwa tá a gbé kéwú dá ní ẹ̀wòbí aran kéwú látara pé ẹ fẹ́ di táwọn tó bí wa ọ̀dà àfẹ́gun mọ́tò tí wọn ò gùn èyí tọ́ lọ́nà bá ní orígun màsílà lọ bá kùn ní marúkú lọ́dọ̀ ọlọ́wọ́ ẹnìkan bẹ tí ò ní gùn tí ò fi gùn vbt lọ bá kùn ní dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ má lè prado wàrí ọ̀ká àwọn mọ́tò 7.9 tálógun rú ẹnu káyín tó bí fọ́ fadà rẹ wọn ò gùn wá dúpẹ́ mọ̀mọ́ ilé ẹni tí bẹ wájú kí n wá gbé mọ́tò sí bàbá wa síjú adébágún lèmi buhari yìí náà fẹ́ gbé yẹri gbé yàn dókè èyí ó de prison yàrá ìdìbò yìí kí n kọ́kọ́ sí bàbá ìbágún lèmi náà fẹ́ gbé ní sa ayé bọ̀ kí n tó dáyé ní ti ń di ayé bọ̀ kí n tó dáyé ó tún wá láṣẹ lọ́wọ́
2: bàbá
0: mi wá gbérú ọkọ̀ tí ń gùn lèmi náà fẹ́ gùn lónìí lóòótọ́ ó kéré nu sí ọlọ́run kálẹ́ nìkan jọ́ kàgbé ẹ lọ gbé fáfá àmọ́ ká mọ́ sáré ìsakúsa aré ìsakúsa ba ayé jẹ́ nísìnyí ọwọ́ afẹ́ jẹ́ kí wọ́n máa sọ àwọn àfáà ló kọ̀ mí àfáà rí na wọ́n wá pọ̀jà wọ́n àfáà díjú lọ àfáà díjú lèmi mo rí nkankan àmọ́ mo rí ọlọ́run mo rí ọlọ́run ìkànnù àwọn aláṣẹ ọba ìpẹ àwọn afa fọ wa nà yìí nímí ni nba ti lówó ní ọdún náà ìkànnù àwọn aláṣẹ ló ní àwọn fẹ ni wọn ṣàdúrà fáwọn ọkàn sì burú ọkàn bá pẹ àbí kébìnrin òkè mo rí náà ni mo ń bá ní mo rí náà sàárè kọba yìí ọlọrun máa lọ dá ẹ wà lé ẹ ṣàdúrà fún yín ìgbà tó wá dé mọ pa àwọn ọmọ mọ ní àwọn aláṣẹ ìlú sí ni ìkànnù àwọn aláṣẹ ìlú ni mo ní ẹ sà ago mẹ́ta òwúrọ̀ ṣe abadebe ìyàwó wọn bá jáde alhaji salamu aleykum ìsẹ́sẹ́sẹ́sẹ́ wọ́n ti sùn mọ́ ẹ jù wọn wọ́n bá jù wọn làwọn náà bá ń de gbogbo àwọn gbogbo àti gidigidi wọ́n gbé wọn ẹ̀yin ẹ kó kínní bọ́ ta ní afẹ́ bẹ́ẹ̀ lọ́nù ni ẹ sọ fún wọn sàyẹn ní wọn kó mọ jáde àwọn eléyìí ọ̀rẹ́ abasa sọ́jọ́ wọn kó abasa. se awon le lo sun mo ni ah e le sun ba a jo se dile mo ni e ru alquran ni ri bayi ni ruru ti o ru leri won o se kankan ni adura yi ba fe be lohun amo ko mo yi nta nse won lo a lo sun awon ma da size to ma gun oko to da ki gbo ba ya to ba wole tan mo e ru leri ni o ana aru an ke tan ke jiwa mi ba wo die agba ru ese mi gbogbo ya ti ku fo kan to to eh won esa eh e pa lowo so wo se okay awon ni won jaye ki aye nisin nje won ran ti a wa mo bi a ba so lohun ona wo la wa wa gba bo ya fa te mo sa gba fa won lola e pe wa ni e ni ojo ko ni sa e ru kokoru ileri omi tin benu ele mu ẹyin ti mọ̀ pé ọlọ́run lè fẹ́ bẹ́ẹ̀ ẹ wà gbé kòkò lé lérí ẹ sì bomi sí sínétọ̀ ẹ rù lérí bá a ti ń pè ní àwọn mọ̀láyẹ́gbọ́ ọmọ ju nǹkan kan bẹ̀ kóhun náà ò lè mọ sẹ́tẹ̀ǹsì àṣẹ́bá yìí làwọn àfáà yìí wọ́n ṣe wàhálà àṣẹ́bá yìí làwọn àfáà ń dààmú káwa oníkò ká tó rí nta wa wọ́n bá ru kòkò tí erí ẹ̀ bá yí ẹ bá parí ẹ wà ní ẹsọ kalẹ̀ omi bẹ̀lẹ́ mú ẹ wà bu díẹ̀ fún mú èyí ó ti sọ bọ́lọ́run pé ọlọ́run kò sí nǹkan kan nínú omi àmọ́wọ́ ọlọ́run ságbàdúrà rẹ̀ kó lè mọ̀ pé iṣẹ́ làwọn àfáà ń ṣe láfi ni ó ṣe wélé àwọn àfáà lóde òní wọ́n wá ń bàwọ̀ àfáà jẹ́ ẹ sì bàwọ̀ àfáà jẹ́ ẹ bara ń jẹ́ torí kálukú ló lóko tiẹ̀ nítorí ọba mọ̀mọ́ yìí pọ̀ mọ́ máa rántí pé láàmá ní àlìmá àtọ́ ìjà wàlá mọ̀ọ́kíyà lèmá mànáàtà wàlá yánfà zàlìjáde mínkàlìjáde máa rántí ibẹ̀ ni láàmá ní àlìmá àtọ́ ìjà nítorí ọba jẹ́ tiẹ̀ kọ́ sẹ́ńtò lè kọ́ fún ọ wàlá mọ̀ọ́kíyà lèmá mànáàtà nítorí ọba ní jẹ́ tiẹ̀ kọ́ sẹ́ńtò lè fún ọ kò sí wàlá ìbéyàn bá ní jẹ gómìnà tó bá sa eré àṣà yín lọ́rùn yọrọ bá ní ò ní jẹ kò ní débẹ ẹ wá bíọlá ni ẹ alábíọlá ni ẹ bá àdìbò fún ibà wọlé àbí ọwọlé ni gbogbo nàìjíríà àti ìdí irúgbò bẹẹ rí ọlọrun wá bíọlá rẹ kékeré tí ìkọọpù kan pé máa bọ nàìjíríà fún tí bàbá mu tí ní ìgúnra ọdàbọ òun ló sì wọlé òun làfà pé wọlé àmọ tíyà lè má mà náà ta nítorí ọba ní tọ́sí ọ nìkan ò lè fún ọkọ tọ́sá bíọ́lá ni ọlọ́run fi jẹ́ orí rẹ̀ bọ́ ọba ti gbà yí ń gbọ́ láyé ọgbà nù ayé ẹ̀tọ́ wa lórí àwọn ayàwó òun làwọn ń bá bọ̀.

0: tọ tọju ti le mọ iwọ tọ fẹ na ẹ wọnu ọgba ni ile wọnu ọgba ile wọnu ọgba ile wọnu ọgba bo wa ni ibo la jade loni ni yawo ti le se nbe nle eto ti e o fun o to su ka bo to ti si yawo e la so oke inu eto tọlọ ni ka fun yawo wa o sumo yawo re alara ansola alaide a veronica a jennifer ale wa wa ki a mo ta mo gbon omi o je multiply de bi mesan ko to pe ah da ki mo fe yo multiply bo ti tun ni ke yan je mesan ko pe order bi ko fe yo a mo ni gbon yawo lo yo kun le pe alaji owo awon mo ti mo wi ato wo aso won yawo nu alaji omo ki mo ni ah wo wala wala mo nse na imo lo fe ki ru owo ba yen iwo na wo a nfo owo lowo fi mo ah aisha iwo na da si this 5000 54000 kun ah se ba jo bi won ni ah alaji eto kokon oji ya lodo olohun a ma oni ele kan bayi o si do bayi alaji last time mo so fi mo ni birthday mi tuesday to nbo yin tuesday lo de kujo mi rin se ge taxi asa le ma fun mi mo turi an kini ke mo fe ra mo a ha de mo o yen o lo bi 80 bayi e da ke mi ni anybody e na ni mo ni alaji wa re ni ah shola o like you sha alaji wo ko fun o alaji wa fun yawo le ni 5000 o wa ku 80000 be ni kan e wa la ara le janna yo si dede eyan okunrin a ku ọkọ lórí ìyàwó ẹ kọ tọjú ìyàwó ẹ kọ gbàbàrà ìyàwó ẹ gbogbo nǹkan ọlọrun ní ara fún ìyàwó wa ọlọrun ní ẹ rárá ẹ rà bra bẹnu sẹrí islam rà bra tó da fún ìyàwó rẹ ẹ wà adélébọ bí obi ọdún bíi mẹẹẹdọgbọn lọ títí àyà ìfún wa mọtò wọn tún wá ń wò báyìí adélébọ ọkọ ẹ tọjú ẹ ní ọba wa tó da òun náà kó nkè òkè ó ṣe déédéé pẹlú àwọn ọmọ ti sìn àmọ wọn ti ìyàwó wa dán kò ló ń jẹrẹ jẹ ẹ jẹun àárọ èsì tọsán ní gàárì àti robó lálẹ gbogbo ń tọ yẹ kó dúró bí tàwọn ọmọ ti ta àwọn náà kan yàtọ síra wọn gbogbo òrí bíi dúró kò tó ń jẹrẹ la ìyàtọ dájọ wọn sẹyàwó ẹ bọ ó dàbí èbó ó ti sì yẹn kẹsẹ sí mọmìláre náà nìyẹn mọmìláre ni ọkọ wọn tọjú wọn ni.
1: Inna zina deyino baina kiradita.
0: Oko bo ba toju aya re. Oko bo ba toju.

Mányi kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lajísé bí ọ̀yọ́ online radio.

0: sẹ́ẹ̀ ń gbọ́rọ̀ sẹ́ẹ̀ ń gbẹ́dọ̀ kéde orí ni wá o àwa aláwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lẹ́ yìí òdìdí àti ń gbohùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 AM náà láwà yìí láti àfẹ̀júmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀rẹ̀.

0: aláàjì ṣàmù.
1: Ẹ wá sí onígbọ̀ òwe ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ̀ Ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Ó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mú ọwọ́ mi agbárẹ́.
1: Ó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni. Kò sí èyí tí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá o. Ọmọ ọ̀lẹ́nìkan náà la àyè ọgbà. Ibi gbogbo náà lọ́gbà.

0: ẹ gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀ ká tó fi wàásù àmírù jà sìyẹn sí tá a sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run nínú oṣù tá a wà yìí adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán oṣù yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ tá a wà yìí gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí ká má tún padà lọ bá a mọ́ ìhun tá a wẹ̀ bá lọ tán gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń ṣoore lásìkò àwẹ̀ yìí bá àwẹ̀ bá tún lọ tán náà ká tó tẹ pa mọ́ ká tẹ pẹlẹ mọ́ náà ní ṣíṣe náà ni o
1: pálógun kò sí tí o lè fi tọrẹ àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì nígbà tí jésù tó ń bá àwọn disciples rẹ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọlẹ́yìn jésù kristo olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹyin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí ayẹ gba pọ̀ tún olúwa lọ ẹ mọ̀ lọ sí paradísì ẹ mọ̀ lọ àlòjọ náà àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọ tá a ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín èmi náà lẹ́sẹ̀ fún gbogbo rẹ̀ tá a bá ṣe ọlọ́run náà là ń ṣe é fún ọlọ́run náà là ṣe é fún ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wà á dá ẹ̀sán wá padà fún wa yóò sàn án lẹ́sàn dáadáa ẹnu mi ṣe ń jẹ́ kásà máa ṣe dáadáa ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o tá a bá sì sóore fún èèyàn dúdú ó lè jẹ́ èèyàn pupa ọlọ́run lò tí ó dá padà ọ̀rọ̀ mi ò yé yín.
1: àmìkún stéètì àmà àkọmọ́ra.
2: ìbàdàn ọdún kan.
0: ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. sáyìn jésù kristi olúwa ó tún wá ń sọ fáwọn táwọn àlápò sí. ó láwọn náà dàbí ewúrẹ́ àwọn takọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísì lọ́wọ́ ọ̀tún olúwa. àwọn takọ̀ sí ó dàbí ewúrẹ́ ń sáyìn mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn. ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yìn òfun mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀yìn òfun mi lómi mú mo wà nínú òtútù níta ní lólórí mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín mo wà lórí ìdùbúlà ẹni bí àwa náà ṣe máa ń wà ní ààyè dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ kánsà mẹ́nìkan jẹjẹrẹ mẹ́nìkan wọ́n fẹ́ gbé lọ lé òkèèrè ìlú òkèèrè lọ́tọ́jú owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí kódà ẹnìkan ṣoṣo gíogíò ó lè gbé tí ó tún ṣe á ṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwọ̀ mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀ á ní kò sí ní tó kan mi ò jẹ jésù kristi olúwa wa ń bá yín sọ̀rọ̀ àwọn tó ń wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yìí lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní kí ni wọ́n ń pè ná fírídọ̀mù àwọn tá a ní fírídọ̀mù tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù tá a ní àǹfààní láti lọ bẹ̀ yàn wò táwo sí láhàámọ́ ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́ táyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀ ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: ọba orí ìpalára tó fi ṣe jókòó sórí mi lọ.
0: báyà ni mo wà nínú àtìmọ́lé ní kúgbú ẹyin ò sì bẹ̀ mí wò kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ́ bàbá.
0: ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mi ẹ̀fún mi lómi ò bó ń ṣàìsàn ẹyin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn kódà ẹ̀ tọ́jú mi.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ta ó pọ̀ tó àwa la jẹ́rí wọn o. A tún gbà dúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bàbá bá àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi ṣàmínú ọmọ adẹ́kọ̀jò lamẹ́ríkà $1,000. Adéyinka lamẹ́ríkà ṣàmínú ọmọ adẹ́kọ̀jò. Àwọn èèyàn ọmọ wọn lè rúwọ́ òjòkó agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè ru àgbè ní dájọ́. Bami lọmọ Mùsùlùmí olómù àparan ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó ń bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù ló mú. Sani ẹ̀mọ́ mú lọ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ àgùtàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi ò bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran akọ́kọ́ gàgàrà tó sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. Bàbá lọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́ àwọn ìyẹn nígbà tákà sí wọ ọkọ̀ kí lè lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú onílùkan ìlú kan ọmọ onílùkan ìlú kan tí ń dúgbò mú gbodò mú lójúde ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín ṣàmínú ọmọ adẹ́pọ̀jù ebúdọ́lá. Láti bá mi fàtà ìbánilé òlú sọ́lá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi tí a ti ń tó kólówó kòwó kí wọ̀ fó fọ gbàálẹ̀. A ti kò lè bá àdìjà kó lè bá àdákan. Ẹyin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn ṣẹ́ńkùlẹ́ lẹ́ńkùlé. Tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Sọ bó ti jẹ̀dé mí àti ṣe bí ọyọ online radio àti tìgì ara.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yìn kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

Hajise bi Oyo la ri. Oyo Hajise bi Oyo la ri. Oyo ni se bi baba.

ọpẹ́ ni fún Ọlọ́run ọba, ọba Ọlọ́lá sí ń gbénú Ọlásọlá, ọba tó ní pẹpẹ ọ̀rọ̀ lọ́dọ̀, ọba tó ní sánmọ̀ àti ilẹ̀ méjèèje. We give all thanks, praises and adoration to Almighty God, doer of whatever he wills, God that has spared us till today and on this program today. Ọba tí a rí ẹni fi wí, ọba tí a rí ẹni fi jọ, ọba tó ṣe wípé ọ̀dọ̀ rẹ̀ náà láàmọ̀ fi gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn sí nígbà gbogbo. Orúkọ tèmi ni Abdullahi Adébáyọ̀, ọmọ Abdulrahufi. Mo kí yín káàbọ̀ lénìí sí orí ètò wa, ètò yín mọ ẹ̀tọ́ rẹ lábẹ́ òfin ní orí iléeṣẹ́ rédíò àti móhùnmáwòrán wa tí a mọ̀ sí Ajíṣe bí Ọ̀yọ́ Radio TV. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé Ajíṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ kìí ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan, Ọ̀yọ́ kìí ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Èyí ló mú wa gbé àwọn ètò ńláńlá tó káyà báyìí wá láti lè mọ kọ́ àwọn èèyàn nípa àwọn nǹkan tó ṣe wípé ó ṣeé ṣe kí wọ́n mọ̀ nímọ̀ nípa rẹ̀, tó sì jẹ́ wípé wọ́n ní ẹ̀tọ́ sí, ó sì ṣeé ṣe kó ṣe wípé látara àìnímọ̀ nípa rẹ̀ yẹn ó yóò mọ fẹ́ fi bí ìgbà tí wọ́n fi yà jẹ èèyàn lọ́nà tí ò tọ́. Ṣùgbọ́n sẹ́mi kan tó bá mọ ẹ̀tọ́ tó sì mọ in tí ó túmọ̀ sí, ni yóò ṣe kí ni yóò béèrè fún ẹ̀tọ́ rẹ̀. Ẹyin kí n tó di pé máa wọ inú àkòrí tí a fi bára wa sọ̀rọ̀ lénìí, mo ní kí n kéde fún gbogbo ẹ̀yin aráalé wípé a ti ní orí ẹ̀rọ ayélujára wa, ẹ lè darapọ̀ mọ́ wa láti mọ ka àwọn nǹkan tí à ń kọ síbẹ̀ látara wípé àwọn nǹkan yìí ó èdè gẹ̀ẹ́sì la fi kọ́, ṣùgbọ́n tí a bá kà á yóò tún jẹ́ kí a mọ̀ sí nípa àwọn ẹ̀tọ́ wa, nípa àwọn nǹkan kankan lábẹ́ òfin. Tí ẹ bá fẹ́ kàn sí wa, tí ẹ sì fẹ́ jàǹfààní àwọn nǹkan yìí, ẹ lè lọ sí orí ẹ̀rọ ayélujára wa www.ajisebioyoradio.com/author/aaabrouf/. Ẹ jẹ́ ń pèlé ẹ̀kan sí www.ajisebioyoradio.com/author/aaabrouf/. Tí ẹ bá ti wọ orí ẹ̀rọ ayélujára wa pẹ̀lú àdírẹ́sì yìí, gbogbo tí a ti kọ síbẹ̀ ni lẹ́ láǹfààní láti rí, tí ẹ sì máa jẹ̀gbádùn rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan. A gbé wá nígbèwá bí eré orí ìtàgé tó sì jẹ́ wípé tí ẹ bá ti ń kà á, a da eré orí ìtàgé ni a da papọ̀ mọ́ àwọn ẹsẹ̀ òfin. Ẹ rò pé bóyá ẹ ń ka ní bígbà tí ẹ ń ka eré ìdárayá ni, ṣùgbọ́n ẹ ní mọ̀ pé ẹ̀yin náà ti ń di amòfin díẹ̀ díẹ̀ díẹ̀ bí ẹ bá ṣe ń ka àwọn nǹkan yìí, torí a kó papọ̀ ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àti ojú tí òfin fi wò. So by the time tí ẹ bá fi kà á tán, tẹ́ fi kà á tán, ẹ sì rí pé ẹ̀yin gan fúnra yín ẹ ti di amòfin. Ẹ kàn sí wa lórí ẹ̀kẹ́ ẹ lọ yẹ̀ wò. Mo ṣe ládé wípé ẹ ní kábàámọ̀ wípé ẹ ṣe lọ. Àkòrí fún ètò wa tòní ni debt recovery ní èdè Yorùbá. Ó túmọ̀ sí gbígba owó gbèsè padà lọ́wọ́ onígbèsè. Gbígba owó gbèsè padà ní ọwọ́ onígbèsè, ó kó nǹkan mẹ́ta sínú. Nǹkan alákọ̀ọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ rí ẹni tó yáàyàn lówó, ẹni tó yáwó, àti èèló ni wọ́n yá. Àwọn mẹ́ta yìí gbọ́dọ̀ parapọ̀ sójú kan. Tí mẹ́ta yìí bá ti parapọ̀ sójú kan, nígbà tí ẹni tó yáwó tó bá kọ̀ jálẹ̀ láti san owó tó yá padà, ojú wo ni òfin fi wò? Àti wípé àwọn nǹkan wo ni ló bí ká yáyàn lówó, àbí kí wọ́n yá, kí kéèyàn yá owó, àbí owó tí a fẹ́ yá gangan lábẹ́ òfin? Tí
aba ne ka wo ko fe si nkan kan ti o nlo laye leni ti ofin oda si abi to se yi pe ofin gan lo gbe nkan ohun kale in to ba ti le je yi pe ofin lodi si nkan na ko se nti a le so pe ki omo lu abi lawujo ko se nitori pe eni ti o ba se nti ofin o lowo si ijiyambe ni won gba ti nti yen ba se to ba ti ta of to ba ti ta ko ofin te ba si gbagbe mo so lori eto yiri ipe esun ti won o ba ti ko sinu wi ofin ti won si ti so ijiya re won le fi je en kankan ni orile Nigeria gege bi section 36 subsection 12 iwe ofin constitution Nigeria e ta se ni odun 1999 boye gbo se gbe wa fun wa se ba wa soro nipa dida owo gbese pada ati gbigba owo gbese yoba niyin yoba le mi na in ti mo nwi o ye ki o ti ye wa sugbon oju wo lo fin fi wo awon eto wo ni eni ti o yayan lowo loni labi ofin awon eto wo ni eni ti won ya lowo lo na ni labi ofin ti abasi wo nkan kan ni o se kini o ni o bi nkan kan omi la koko te ka to teyan rin itose lo si loyo latori nkan ni nkan o ti wa yo ni ajosopo abi ajoso yepo abi iforo wero to waye laarin eni ti o ya owo lowo eyan ateni to ya yan ni owo ko to di pe owo ni yo se kini o yo da won po akoko ikeji ni wi pe igba mi gan mo wa to se wi pe ki se wi pe eni ti o je yan lowo ko se wi pe o ya owo un boya isowo kan jo da won papo won jo ni business contract laarin ara won transaction boya transaction yen igba to pada wa ya awuyewuye wa pada wa latara yi pe boya o gbese boya nikan gbese fun yan kan ise ohun ko wa se se mo igba to se ti se kini yo se yo dawo pada ni latara yen na gbese ni fun eni ti owo nbe lo re to se wi pe eni ti o ni owo o ni eto labi ofin lati gba pada oju keji nu oju keta ni yi pe boya enikan sise fun yan kan boya enikan ba ile ise kan sise abo ba enikan boya aladani fun rara re o ba sise le to se yi pe o ni eto si lati gba owo oya re lowo eni ti o ba sise sugbon latara yi pe eni ti o ba sise ko fun lowo re yi o ti di gbese si eni to ba sise lorun ti eni ti o si ni owo leto lati bere fun owo re o leto lati bere fun owo re eyi ni agbon akoko nipa yi pe awon ona wo leyan gbagba aje ara eni lowo ati yi pe awon eto wo lo wa fun eni ti won je lowo ati eni to jeyan lowo ta ba wo ni aye ni ode oni ko nse totun ko si nse to si aje ajoji si wa latara yi pe opolopo eyan ya owo won si ma da owo pada o ti e ni o ni awon ile ise kan to gbajumo to se pe in ti a mo awon si ni pe ki won ya awon eyan ni owo ti awon eyan si ma da pada to si je pe elomi nigba mi ki saba lagba lati da owo pada a si mo awon ona ti won mo ngba lati je awon eni ti won ya ni owo lati je won pa lati je ki won da owo na pada awon oju wo ni ofin fi wo ati pe awon ilana wo lofin la kale lati gba owo ti enikan je enikan lati gba pada lowo eni ti o je eyan ni owo akoko na in ti ma pe wa sakiyesi ni wipe in ti yo di wipe a fe jo mo fa laarin ara wa ti yo di pe enikan fe bere fun eto re latara yi pe o ni owo lowo re o gbodo je nkan to ba ofin mu gege bi mo se so si waju nitori pe a mo n soro kan a ni pe the court is the last resort of a common man
but the court will not allow itself to be used as an instrument of fraud or instrument of illegality. The court will not allow itself to be used to enforce illegality. Nkan ti yo waye laarin awon meji ton di pe won fe gba eto ara olora ara won yi o godo je nkan ti o ba ofin mu o ni case kan ni England ni odun to ti pe awon meji kan won jo gbimo papo laarin ara won yi pe awon lo mo da awon eyan lona highway robbery pe owo ta won ba wa ri o ti ni bi won se pin owo un laarin ara won ikan wa de le pada igba ti won ti se operate to ti wa successful tan won wa de le pada ikan wa o jamba adehun o le ja o le lo le bawo yan si mo so nguru won ni yahoo don yahoo ara won ino wa bi eni ti won jamba adehun pelu re yi o ba gba ile ejo lo ke le ba mo nti o wa nbe o igba ti won de ile ejo o wa rojo pe han ni toto awon jo ladin la ara won pa won jo lo ro awon jo lo da won eyan lona o awon lo robu awon se robu successfully kuda gan owo ta han wa ri awon so ba won se won pin sugbon eleyi to won gbe wa si ile ejo yi ko fun won ni owo ohun si eleyi oluwa mi mo fe ke gba eto mi fun mi ni owo re se oro yen so ba la kai mu ko kuku bala kai mu kilo fa ni pe in ti ejo mo fa ti o di awuyewuye yi lati pile e gboro kokko mo si o je ona to ba ofin mu ino fa principle of law to ni he who comes to equity must come with a clean hand or adehun offer ati acceptance to wa laarin yin ati negotiation to wa laarin yin o gboro je nkan se kini o to wa within the ambit of the law lawon nkan se kini to ba ofin mu ta ba wa ni pe ka wo laarin yi e ti mo so le kan ko ba ofin mu o tun lawon nkan mi na to se yi pe ti awuyewuye ba kara sele lori e latara pe eni ti won jo soro ko fe da owo to da won papo pada iru eni be afiko ya adake common water ara iru eni ta won to le iyo mi nbe ngba mi to se yi pe boya nkan ti o ba ofin mu boya ka so pe cocaine for example nsin boya cocaine ni won jo ta na jo ala ara won eni to wa ara cocaine ko wa san owo fun eni ti o ra cocaine lo re se mo cocaine leleyi ko ba ofin mu eru ofin ni ko ba ofin mu lati je kiyan possess cocaine iru eleyi ko le

àwọn ọ̀nà wo tí ẹnìkan sì ti yarí pé owó yìí ṣe àlóhun ò ní san dandan dani ní tó bá wù ọ ni ó ṣe àwọn ọ̀nà wo ni òfin là kalẹ̀ fún wa láti tọ̀ láti jẹ́ kí ẹni tí ó ní owó lọ́wọ́ èèyàn láti gba owó rẹ̀ padà àwọn ọ̀nà wo lẹni tí wọ́n jẹ lówó yọ́tọ̀ láti jẹ ẹni tí ó jẹ ní owó láti jẹ ń pa láti lè san owó rẹ̀ padà ó ní àwọn nǹkan tí púpọ̀ púpọ̀ nú àwọn èèyàn ń ṣe láyé òde òní tó ṣe yí pé kò bá òfin mu kò bá òfin mu tó sì jẹ́ yí pé ẹni tí ó bá ṣe irú ẹ̀ ẹni tó bá ṣe irú ẹ̀ yóò ti jàre síwájú yóò tún padà wá jẹ̀bi kí ni yóò fà ni yí pé ìgbà tó ṣe tí ò bá òfin mu yìí tó ṣe tí ò bá òfin mu yìí ẹni tí wọ́n ṣe tí ò bá òfin mu sí látàlápọ̀ jẹ lówó tó bá fi lè gba ilé ẹjọ́ lọ láti lọ béèrè fún ẹ̀tọ́ rẹ̀ tí wọ́n tẹ̀ lójúmọ́lẹ̀ torí iṣu pé ó jẹ lówó ọ̀tọ̀ iṣu titi ẹ̀tọ́ titi ẹ̀ gangan tẹ́nìkan kan gbọ́dọ̀ tẹ̀ lójúmọ́lẹ̀ ọ̀tọ̀ tàbá wa ti ń da méjèèjì papọ̀ mọ́ra wọn yóò fẹ́ máa dá wàhálà sílẹ̀ ara arú ẹ̀ ni ẹlòmíì wọn ò ní torí pọ́ jẹ àwọn kan lówó kán lọ tì mọ́ tọ́ílẹ̀tì pé bóyá ń gbà wọn bá tì mọ́ tọ́ílẹ̀tì yìí lénìí tán tì mọ́ tọ́ílẹ̀tì lọ́la pé bóyá yóò wá owó yóò san irú eléyìí kò ń ṣe ọ̀nà tó bá òfin mu torí pé ẹni tẹ́ ẹ mú tẹ́ ẹ tì mọ́lé lọ́nà tí ò tọ́ a ti ṣàlàyé nbí false imprisonment ni ẹni tó bá sì ti lè wà falsely imprisoned ó lẹ́tọ̀ láti gba ilé ẹjọ́ lọ láti lọ béèrè fẹ́tọ́ ẹ̀ kódà kẹ́ ẹ tì yàn mọ́lé fún ìṣẹ́jú kan bó ṣe wulẹ̀ ó kéré mọ́ tó bá against wish ẹ̀ ó lè jẹ́ pé ara compensation ti ilé ẹjọ́ bá fún gan tán àwọ́dù against àwọn sọ́jà lówó ó lè jẹ́ pé owó gan ló padà wá fi san gbèsè wọn yóò wá fowó àbúṣe àbúlàlẹ̀jọ́ so ó ní àwọn ọ̀nà àtẹ̀lé tó jẹ́ pé tíyẹn bá tọ̀ yóò bá òfin mu yóò sì bá àlàkalẹ̀ òfin mu yóò sì ṣe rẹ́gí pẹ̀lú in tí òfin là kalẹ̀ fún wa láti béèrè fún ẹ̀tọ́ wa nígbà tí èèyàn kan bá jẹ wá ní owó ẹni tó wá jẹ̀yàn lówó ó ti mọ̀ pé òun jẹ̀yàn lówó ń tòótọ́ ṣùgbọ́n kò fẹ́ san bóyá ilé iṣẹ́ kan lèèyàn bá ṣiṣẹ́ tó tán ha owó èèyàn mọ́wọ́ àbí ìfọ̀rọ̀wérọ̀ ọ wáyé àjọṣepọ̀ wáyé láàrin oníṣòwò méjì bóyá wọ́n sọ pé màá supply ọjà fún ọ supply ọjà fún mi ọyà gba owó wá ń bẹ wá ń jọba yìí ìjọba yìí àrọ́jà ọ̀dà mi ìfọ́jà mọ́ bá ń gbówó mi kò sówó bá ń gbówó mi kò sówó àárín yẹn ọ̀tọ̀ títí ẹni tí ó ṣiṣẹ́ fún yàn tí ò fún yàn ní owó ọ̀yà rẹ̀ ọ̀tọ̀ títí ẹni tó jọ ṣe bísíǹsì papọ̀ tí ò fún ní owó rẹ̀ nígbà tó pa kọ́mù ètò dispute ọ̀tọ̀ títí ẹni tí ó dìídì yáàyàn ní owó pé lágbájá yá mi ní iye báyìí tó bá dijọ́ báyìí máa dá padà àbí tàmì ẹ̀dùn mo fẹ́ ṣòwò pẹ̀lú rẹ̀ dákun yá mi ní iye báyìí àbí mo fẹ́ ra ọjà kan jẹ́ ìra ọjà tí n bá ti ta màá dá owó padà fọ àwọn ọ̀nà tó ṣe yí pé àwọn èèyàn máa ń gbà jẹ ara wọn lówó bẹ́ẹ̀ látara ìṣòwò ni o àbí látara aṣẹ́ ni o àbí látara yí pé àwọn méjì wọ́n jọ ń ta ọjà wọ́n sì jọ ń ra ọjà láàrin ara wọn ẹni tí ó jẹ́ tí wọ́n jẹ lówó kò gbọdọ̀ sùn lórí ẹ̀tọ́ rẹ̀ níwọ̀n ìgbà tó bá ti rí pé ẹni tí mo yá ní owó yìí àbẹ́ ẹni tí owó mi bẹ̀rẹ̀ rẹ̀ yìí ọ dàbí pé ọ ti fẹ́ sọ̀ra ẹ̀ di nǹkan mi kò fẹ́ dá owó yìí padà kò lẹ́tọ̀ fún tí láti bàjà kọ́mọ lù ú because tó bá fi lè lù ú assault ni ọ̀tọ̀ tún nìyẹn lábẹ́ òfin kó sì mọ́ bá lówó kọjẹ́ a ti sọ̀rọ̀ nípa defamation bí torí tó bá fi lè bá lówó kọjẹ́ ọ̀tọ̀ ènìyàn náà lábẹ́ òfin

0: ẹ̀kejì náà ni àjọ mọ àwọgbọ wa náà la mọ sí owó èmi gan ti ṣe rí tó ti bú lọ irú owó cooperative tẹ́mi ń sọ pé mo gbà lẹ́ẹ̀kan owó ọ̀kadà tá a mọ ń sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ ńlá bí ṣe instrumental tá a mọ ń pè ní instrumental
1: higher
0: purchase ni mo fi ṣe ní ìgbọ̀n ó bú lọ́wọ́ kirikiri kódà mo ti lag níbi owó àdáwópadà owó corporate and so on ń tọ́ wá wà ń bẹ̀rẹ̀ àwọn tẹ́ mọ ń ṣe owó à ń gbé ọ̀kadà fún yàn ní instrument pe ma san díẹ̀ díẹ̀ ǹjẹ́ púpọ̀ nínú wọn gbèrò àwọn náà bẹ̀ rèrè ẹni tó náà ń wò pé tó sì bóyá ò sí àbí ìyá kan ló ń jẹ́ tó náà wò pé kó náà nǹkan ọ̀rọ̀ gbọmọ kó máa gba ọ̀kadà kó máa gbé káàkiri ní kó máa sanwó ẹ̀ padà díẹ̀ díẹ̀ tó máa yè ti san tán yóò di títí ẹ̀ ẹlòmíì ò sì ló lé débẹ̀ kì í ṣe pé bóyá mọ̀ ń paṣẹ́ yìí púpọ̀ nínú wọn gan ò sí ní kọ́lọ́hún mú sí kúrò nílẹ̀ yìí kọ́ mọ́ fòsì ta wá ọwọ́ á ṣẹlẹ̀ pé inú april tó lọ yìí lọ yẹ kí owó òun ti tán kọ́ ti san owó òun fún èmi tán ọ̀kadà tí a gbé fún april oṣù kẹjọ láwa yìí 4 months wà láì wọn àti ìsanwó tán tèmi gan sì ti tún lé ti báyà bíi 8 months ní orí kíní ẹni ibi tí àwa gan náà ti gba owó jáde
1: owó jáde rádà
0: báwọn èèyàn ṣe wá máa ń ṣe wọ́n máa ń gba irúfẹ́ ọ̀kadà bẹ́ẹ̀ kúrò lọ́wọ́ kódà kọjẹ́ pé 1500 naira ló kù tí kò tí ì san owó nǹkan ní déédé àwọn àsìkò tí àwọn máa ń padà ń fẹsẹ̀ ẹ lè bọ̀ bọ́yọ́ lọ bẹ̀bẹ̀ nǹkan kan tí wọ́n ò fi padà tún dá padà fún pé owó iṣẹ́
1: kódà padà dáadáa ni
0: so n tí mo á ń fàyọ rèé mo ti ń san ká pé n ti ń san owó yìí bọ̀ báyìí nísìn tàbí irú ní ìsìn káfí ẹ̀ múlẹ̀ àpẹẹrẹ pé irú owó pé mi ṣe yáwó ní cooperative pé mo ra ọ̀kadà fún yàn yẹn tí ìwà arówó san tó ti ń lé ní iye oṣù tó yẹ kí n fi owó wa sì mọ̀ pé owó cooperative yìí ìwọ ní èmi ní ẹlòmíì náà ní wọ́n gba owó wa àtẹnìkan jọ náà fi kó fún èmi so tẹ́mi ọ̀bá dá padà bóun ni ìwọ tó lówó tiẹ àtẹlòmí àkẹta náà tí wọ́n gba papọ̀ báwo ni ó ṣe rí owó tí ó fi ṣàǹfààní báwọn náà gbàtà náà bá padà bẹ̀rẹ̀ tún gba ìlọ́po mẹ́ta owó tán ní ní kínní wíyá ẹni tí mo sì gbé ọ̀kadà fún ni ò ṣe ni ò sanwó yìí so n gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yẹn so tí a bá wá mú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tàbí ká pé kí n kọ́kọ́ mú pé cooperative wa sọ pé ọ̀kadà ọ̀hún tiẹ̀ gbé wá járe wọ́n bá gba ọ̀kadà wọ́n bá gbà lọ́wọ́ mi tàbí kó jẹ́ pé èmi náà mo gbà lọ́wọ́ ẹni tá a gbé fún pé nígbà tí ò ti ṣe dáadáa kò dẹ̀ rí jẹ̀ ní excuse kankan ní excuse wo lèèyàn tiẹ̀ fẹ́ mú wá ó yẹ kó o rí sanwó tán ní april 2nd ó fi wá ń dinú oṣù kẹjọ ló ti tún tán lọ yìí so irú excuse wo ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ fẹ́ mú wá tó jẹ́ ẹni o tá a bá wá gba ọ̀kadà lọ́wọ́ rí ẹni bẹ́ẹ̀ kọ́ jẹ́ pé 10,000 péré ló kù tá a bá gbà padà tá a fún ní owó kankan tó ti kọ́ bọ̀ wípé tó wọn bá ti mú owó wá o tá a náà sì ti faraba ara dà fún débi bí irú oṣù mẹ́rin yìí ní ìsìn ó tiẹ̀ ti pọ̀ jù àwọn ẹlòmíì ò ní gbà láàyè láyé láàrin ọ̀sẹ̀ méjì pé wà ní ó wà jẹ owó ọ̀sẹ̀ méjì tó fi wá ń di oṣù mẹ́rin tá a bá wá gbarú ọ̀kadà bóyá ta àfún ní nǹkan padà ó sì ti wà nínú agreement pé tó ọba ti sanwó báyìí ẹ gba ọ̀kadà ní ọwọ́ mi ojú wo ni a lè sọ pé òfin lè fi worú irú eléyìí
1: ṣe rí ìbéèrè yìí ìbéèrè tó dáa ni odidi àkòrí kan ni lábẹ́ òfin higher purchase law ní under commercial law also under commercial law higher purchase law ṣe rí in tí ó ń túmọ̀ sí yẹn ni pé gbogbo àsìkò gbà tí ẹni tí wọ́n gbé nǹkan yẹn fún ìsọ̀kadà ni ò yìí ṣe mọ́tò ni ò yìí ṣe nǹkan míì náà ni ò tí ń dá owó rẹ̀ padà díẹ̀ díẹ̀ o.
0: Kò bá jẹ́ ilé
1: gbogbo àsìkò gbà
0: tí ìsìn dá owó padà lọ́wọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni oṣooṣù
1: gbogbo àwọn tí ń dá owó yẹn padà lọ́wọ́ yẹn kò tí ì di títí
0: tí tó ń gùn
1: tó ń gùn
0: nígbà tí ò bá sì sanwó tán
1: tó olówó rẹ̀ náà sì ni bó lásìkò gbà yẹn gan kò lè gbé fún yàn kò lè ta kò lè gbé fún yàn òun náà ni kò máa lò tí mo bá ní kí n mọ tú eléyìí lẹyọkọọkan lénìí ọjọ lọ
0: ṣùgbọn
1: àti lára àwọn eré orí ìtàgé wa àti ó ní àkòrí kan tí ta ti fi sọ orí ẹ tẹlẹ bẹ́ẹ̀ ta bá gbé yan ni wà níjọ mẹjọ yóò tún jẹ́ kí àwọn èèyàn
0: káàkàn
1: fi sí abẹ́ eléyìí kò ní fẹ́ sí ibò ká bá fóun gangan sí àkòrí ta wá sọ̀rọ̀ lórí ẹ̀ ta tú kalẹ̀
0: tóun náà jẹ́ a topic on its own
1: so mo rò wípé eléyìí o yo se dada but o ni awon akoko awon koko kan se pe eyan le gba awon rufe nkan ba yi lowo eni teyan gbe fun o si ni awon akoko kan se pe eyan o le gba lowo eni teyan ba gbe fun to je pe ona mi leyan o tun lo me gbogbo e pelu ogun olohun ki olohun so ajo mejo lo boya ni mejo a le
0: question ti mo jo ti sile po je kin tun sare bere so ile o n soro le kan pe pe ni act ni won ma n pe law ti federal ti senate ba pass abi nkan pe state lo ma n je law abi bawo lo se so le kan o ni act ni ti senate ba pass kini kan pe bo ni state ti awon bayas of assembly na ba se awon yen la n pe ni law abi so nti mo wa verse priority nisin erinku o ko ju soko ni tede o du pa kan ni o efon ku o ko ru soko oleyo won wa ejo ti oba ara aye lalala ti won ori latan oba orun ni nda ibi ti mo wa nlo re pe erinku o ko ju soko ni tede efon ku o ko ru soko oleyo emi ati en jon se pa n fa laarin ara wa ni Oyo state nibi ti ejo ba se pe kilo ko re baya won da wo lebi ha pe atun le lo si appeal court abi se appeal na ko le in second court of appeal so court of appeal ma wa ni state abi
1: ben
0: so leyin eleyi ka pe won tun wa da ni court of appeal yen ko temi lorun se atun le lo si
1: supreme court
0: se supreme court tu wa ni state
1: no
0: federal
1: ni
0: abuja lohun lo wa ibi ti mo wa nlo re a wa nsoro pe limitation of law abi nkan kan laarin gbogbo state pe state Oyo state Oyo to si ti ejo ba wa ti wa di pe a tin gbe lo si federal loke oro yi to si sele ya jo wa Oyo state ni arin wa Oyo state lo ji jo sele nti Oyo state ti bi nda a nlo igbe law Oyo state lati bi da ejo yen se ta ba wa gbe lo si supreme se law Oyo state na ni wo fi yanju e ni abi won lo law federal government lati bi yanju e soro yen o ye mo se lale
1: o ye bi o ye bi oga bi eye gan ti fe da wo fi tori ko yo de bere yi ko yo de bere yi seri eje ki n salaye lekun rere
0: okay
1: ofin ti awon senator ba pass
0: ta
1: so dofin o la npe ni act e ti awon house of assembly ni state level ba pass la npe ni law
0: okay
1: se ri act ti won ba pass ni senate
0: ayo
1: ko ti wa applicable si any state until ti awon ilegbi ma sofin state yen ti won ba tawon na ba domesticate e
0: won le fo si wewe
1: ti awon na ba wo tan ba gba tan ba wo pe so ba ofin toro ti wa bi mu se ka gba wole igba yen lo to di ofin ni state
0: okay
1: ibi kan to ti le wa applicable oni federal capital territory labuja tori ko si tori senate directly so ofin to ba ti le pass directly abuja nikan abuja nikan lo ti wa applicable sugbon gbogbo
0: order federal system of government
1: exactly bo se wa nu gbọn gbogbo state yoku gbogbo lati 36 states awon sese gba won sese yewu ni elomi won le ignore omi ofin
0: bi
1: won si le adopt igba mi mele ki won gba ofin mi awon change kankan be fun nipa pe eleyi da wa fe lo si lo to si wa iyen baun nkan wa sele ni Oyo state asi ti gbiro si ile ejo Oyo state ile ejo Oyo state ti da ejo awa happily ko wa teni kan lorun awon mejeji a lo si ile ejo ko temi lorun ile ejo kan lorun ti dajo court of appeal ko tun wa te kan lorun na mejeji won tun wa gbo si supreme court ibo ne tin ba bo the supreme court o wo ko n se yi pe ko n se act ti o wa applicable ni federal
0: ara wo
1: law ti won ti don
0: so do na
1: ko yen
0: na
1: for example nsin ni ile hausa gege bi apere kenyan mu oti ese to ni jiya ni sugbon ni odo ti wa nbi ko n se ese koda eje kin lo ti si na tori authority wa fun si na ti mo se ranti ni 1961 ni jebu ogun state ni kini ye ti sele enikan gbe enikan lo si ile ejo latara ki boya won se si na ile ejo wa ti da ejo kan fun enu ti to so po jebi ra ki won ran lewon abi kankan sa won pada gbe lo si Supreme Court won si da ejo yen pe tori pe ese ti won fi se fi ya le jeun ko si nu ofin ti Southern part of Nigeria and njo wa yi ti si ninu ofin ti ese ti o ba ti si ninu ofin kan ko ijiya re si won le fi je eyan case yen a o ko fa so fa gbe 1961 o si se ni di ofin ti mu wale kan section 36 of section 12 of the 1989 constitution of the federal republic of Nigeria so laarin yen kan wa so yi pe state wa nsin keyan se sina ko n si ese ṣùgbọ́n ní nọ́ọ̀tì kéèyàn ṣe ṣìná ẹsẹ̀ ni káwá kò dé Abuja for example ní Supreme Court. Supreme Court ò ní wo pé kí ni upper applicable sí gbogbo Nigeria but kí ló wà applicable sí state yẹn àti pé ẹ̀sùn tí wọ́n sọ pé ó ṣe yẹn àbí ìtẹ́jọ́ ń fara wọn yẹn so bá òfin ibi tí wọ́n ti jọ ń sọ̀rọ̀ yẹn sọ bá mu ní ti Supreme Court máa wò
0: ní sá lọ lé bọ̀rọ̀ báyìí torí ọ ti gbé ní tí mo mọ̀ ọ́ jẹ́ dé báyìí ọ ti gbé ní tí mo mọ̀ ọ́ jẹ́ dé o ebi tí mo wá fẹ́ lọ rí mo tún fẹ́ ọ̀tọ̀ ní ti question mi tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ètò ń yànyàn náà ló tún fẹ́ mú mi lọ sọ́nà bò mí ibi tí mo wá fẹ́ lọ ní ìsinmi olórin tọkọrin kan tí wọ́n sọ pé ó fi blasphem Prophet Muhammad sọ̀rọ̀ sára tí wọ́n ní wọ́n dájọ́ kú fún ni se Sokoto ni abi Kano I don't know
1: order be Kano
0: nile Hausa sa ni so o wa lo si appeal appeal da pa won si tun dejo nu ni awon something
1: won danu
0: won danu ni won na wa
1: mo wa we mo wa we won danu
0: so to ba wa lo si Supreme Supreme pe a soro won wa tun so pe ta wa lo si Supreme ti won be so pe won be tun da ejo ku na fun ni Supreme ni ngba ti appeal nda iru ejo ba yen nu se Supreme na wa so pe awon da won do na suke ti de Supreme bayo appeal lo si won si danu bayi
1: won ti so appeal o ni agbara kan lori e mo bayi nsin Supreme Court
0: o to di oro Supreme bayi se iru eni be se o make sense ki won wa so pe awon ati pe ngba ti Supreme ba da ejo yen ka tun a sele tun oro so lori re tori appeal ni se le kan da ejo kan nu ejo pe won fe payan a wa n danu
1: se
0: o ti e ni oko yewo na pe a yewo
1: se
0: to ye kan daru ejo emi la n soro re gidi to ye pe ma ti gbe mi yen o lo nu ko o le ko se papo pada wa mo
1: sa se ri e pe ni jo ni ta soro yi mo ni eje ka wo outcome court of appeal se o court of appeal na ti affirm decision trial court iyen court
0: state ti order state court ti won da ejo yen
1: won ti ni ejo ti won da nbe pe oto ni se ri lopolopo gba a mo nwo pe o ye ki ofin ri bakan oro ofin ko si ri be because we have to use the law as it is not as it ought to be law as it is

ẹ kú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òrùkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí sí. Adéyìnká Pẹ̀mbọ bí awo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yin náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí Ọlọ́run ni pákútẹ́ ìbá ti má parọ́ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé nu wọ́n gba kámú ni o. Nítorí pé Ọlọ́run ọba ò gbà fún wọn, Ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó bá lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì hàn-ín pàkúté ìbá ti má parọ́ mi ti pẹ́ déyìn ká. Olùtọ́jú gbogbo ayé adúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè. Wàhálà àwọn ọba ti jámọ̀ gangan, torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn èrùpẹ̀ lásán lásán.

ọwọ́ rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Wọn ò tún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bú fún wọn bí ọ̀sà, bú fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Deyinka Ayinna ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán, nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rákàtà èèyàn, mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ayinna sọ fọ́lọ́ mẹ́ pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tù ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

Ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní o pàpín bàálẹ̀ fìlà. Ilásà àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan. Mo tó ti dé pamantíkan bí o ṣe rin. Ayin mi náà lèdè bábá èdè, ọ̀rọ̀ bábá ọ̀rọ̀, ìmọ̀ bábá ìmọ̀ ìwà, bábá ìwà kọ̀ǹkọ̀. Bí ẹni tẹ ẹyin náà, rèéṣẹ́ mi náà tún lọ mọ ọba aládèjì kanjìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́. Abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru, èmi tún lọkùnrin sì bá. Olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùn sùn sùn. Ọ̀rọ̀ jẹ́nu òhun, mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyá wúyá wúyá wúyá wúyá wúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa, èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí. Ayin Ọlọ́run ọba ọba ara, ó kù tọ́jú mi, mo ń bọ̀ ná, mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru, èmi tún lọkùnrin sì bá. Olórí aláròyé yín rèé ní láàánú onímọ̀ tí ń wò sùn sùn sùn. Ẹ̀rí ń báyìí bí ni mo mú bí iṣẹ́ lè máa ńlá o. Ẹyin tèmi Adéyinka rèé, wọn ò fi iṣẹ́ mi pa mí dín mi dọ̀gá àgbà. Mo fálẹ̀ mẹ́bùn tọ́lọ́ bá mi fún mi Lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún. Ẹyin náà ẹwò ẹ wò ó, ẹ gbé wo ẹ gbé wò, ẹ yẹ wo ẹ yẹ wò, ẹ yẹ wá wò sáàrin ara wa, ẹ wò wá sáàrin ara wa. Gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó da kọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn. Mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́ rìtọ́ ìyá ń jọ sí wọ́n tó jẹ́ ń kẹrù mí dáàfin. Ẹyin náà ẹwò wá wò sáàrin ara wa, ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀. Aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka. Wọ́n mọ òṣè tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni kẹ́nìbọ̀dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú kìlú Ọ̀yọ́ náà níṣẹ́ sí Màtẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí Ọ̀yọ́ làárí. Ayin Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkan kan Adéyinka yín rèé o. Ẹ kú kàlẹ́, ẹ kú rọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́, ẹ kú àjìn. Tọ́ bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀. Mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́, mo kì í tòlóògùn tòlóògùn, mo kì í tọmọlúàbí tọmọlúàbí títí ilẹ̀ òdua títí ilẹ̀ òdua. Ẹyin tèmi a ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni o. Ọlọ́run ọba náà ni ń pa wá ọmọ tí ń dà wá sí wà láyìí ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní. Ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o, a bẹ̀rẹ̀ bí eré bí eré. Bí idán bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

èyí tí n bá tó wọ ẹ̀yìn wò ẹ̀yìn lẹ̀ mọ̀ wọ ẹ̀yìn wò kẹ́ ẹ wá wo gbogbo nǹkan mo tún wá wọ ẹ̀yìn wò mo wo gbogbo nǹkan táwọn tọ́lọ̀ ti gba ipasẹ̀ tàwa náà tó fi gbéṣe tó gba pasẹ̀ tẹ̀yìn náà ẹ̀yìn olólùú fẹ́ wa ẹ̀yìn alátìlẹ́yìn wa tó gbéṣe nínú ilé ayé wa nígbà tá a bẹ̀rẹ̀ ré tẹ bá mọdún náà lọ́hún tí n bá tún bẹ̀rẹ̀ sí ní ṣàròyé tí n bá padà bẹ̀rẹ̀ tí n padà sẹ́yìn tí mo wọ ẹ̀yìn wò tí mo lọ wọ ẹ̀yìn wò ẹni tó bá wọ ẹ̀yìn wò tí bá máa ń wọ ẹ̀yìn wò náà jọ mọ̀ pẹ́ dú ọ̀hìn. Tí mo wo gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ níjọ́ kíní àná àwọn míì tí wọn ò ṣiṣẹ́ yìí mọ́ àwọn míì tí wọn ti gboko bò mí lọ àwọn míì tí wọn rí irú àmútàbà rí gbàyígbà yìí ó dúpẹ́ o alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tí ọlá rẹ̀ ga. Níbo lèmi ò bá wà tí ò bá sí ọlọ́run bí ò bá sí ẹ̀yin alátìlẹyìn mi níbo lèmi ò bá wà lọ́jọ́ èmi o. Where will I be without you? Without your help, where will I be? Nibo ni ba wa lojo eni. Bi o si Olorun, bi o si eyin. Ope lo pe Olorun, ope lo pe eyin. Ope lo pe Olorun, ope lo pe eyin o. Ope re dun lawo mi, mo hun don pe ri. Awa na wa di eni tin ra mixer, tan ra mixer, tan ra microphone, tan ra microphone hanger, tan sanwo sipin. Ha! Olorun a mo dupe o ta tun ra table pelu atileyin awon eyan wa ara table ninu studio enikan lo to bun mi laga ngba mo fun lowo pe ko ba nse leather saga mi aga ti mo lo jo morin mo lo sodo weather mo ni won ba njorin morin mo be se aga do yi ka bi aga si ababa ti o mo do yi ka bi si ababa aburo mi dada S-Man construction o ba njorin morin mo fun lowo ta sore mo tun gbe ododo re mi tin se furniture o na nígbà tó ṣe dáyé kan ó ní sókàn mí ayé ò sí fún mi láti máa ṣiṣẹ́ yìí nígbà máa gbé ọ̀fíṣà chair mi yìí lọ tí mò ń lò lọ́dọ̀ mi tẹ́lẹ̀ lọ́tún ṣe kọ́ máa gbé lọ ẹsẹ̀ rẹ ti bàjẹ́ bọ́lọ́ rẹsẹ̀ mi sì mo jórin mọ́rin lọ́ bá dúró rekete. Ààyìn ìmí tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó sì tún bá wa ṣe lọ́wọ́ ó ti ṣe tébù ó ku àwọn àga onípákó méjì tí ó tún ní lẹ́dà nínú. Ààyìn lẹ́yìn ká pẹ́ ń bọ bí awo erin ìlú náà ni mo fún un. Tí ò bá wá ṣe àtìlẹyìn gbogbo yín tí ń bá wá ro òkun tí mo rọ̀ ṣà tí mo ro bá tí mo rò lọ sókè tí mo rò lọ sódò tí ń bá wá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan tí ń bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan gẹ́gẹ́ bí àtìlẹyìn yín tẹ̀ ń ṣe fún wa wà láì ń wà ń bí láti ní di ọ̀la di ọ̀túnla ìjọ mẹ́rin ìjọ márùn-ún ìjọ mẹ́fà ìjọ méje ẹ sì mọ̀ tẹ́lẹ̀ ń kọ́ pé ẹjọ́ rọ̀ ń lọ́rùn. Ààyìn ẹjọ́ rọ̀ ń lọ́rùn bíi kàásì nǹkan wà láì ń nẹ́fì kan pé méjì tí ó fi di ọ̀túnla mẹ́rin. Ọpẹ́ ní pẹ́ni sílé ayé awolé alára ọpẹ́ a máa pẹ́ni sáyé awo òkè ìjẹ́rù.

ẹ̀yin bá mi, ẹ̀yin mọ̀ mi, ẹ̀yin alátìlẹ́yìn mi, ẹ kù tọ́jú mi o, ẹ̀yin supporters mi, ẹ̀yin listeners mi lójoojúmọ́, torí bí o bá sẹ́yìn, tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀, bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo backend lórí sábà, tí mo rí àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, inú mi á dùn, ara mi á gbá yẹ́gíyẹ́gí bí ara akẹ́kọ̀ọ́ aṣọ máa yìí tún kí fóònù mọ́lẹ̀, màá tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé èyàn wà ń bẹ̀rù wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́, ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, látàrí iṣẹ́ yìí, ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà, torí pé bọ́lọ̀ ń bá rán wọn Sunday kápá láti ṣe tí wọn sì ń kọ́ kìlà bẹ́ẹ̀ ṣe sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín, ẹ kú tọ́jú wa o, ẹ kú tọ́jú mi, ẹ kú tọ́jú wa.

ẹ kú ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ́ ní wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ o wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

ipo to si mi olorun lo ka mi ye o ona ba ngbo mo ma won ta jo lo suku to je pe oro to da lenu won saka saka ju awa lo olorun ba ngbo olorun lo di bi ka wa ye ori mi lo samiyan olorun ba ngbo me lo la gbogbo ara mi kini mo ma wi na ki mo ma so olorun ba ngbo olorun lo ka wa ye o wala ipo to si mi okan wu o didi o wu olorun lo fi gbe ogo fo le wa olorun lo gbogbo fo le o Olorun lo gbe oko fo le wa o. Mami edu ore madam fun mi kemi lati lo badan. Mami daada nu. Awon lati leyin wa nu. Edu ore edu dede mami. Baba mi fa ta ila mi ti latowo Londo state madam fun mi kemi lati lo badan. Eyin Afolabi Nuruddin Alaro Alaro latori le de Libya. Omo oba lati golumo idini Adekunle. Ayin baba mi daada Evangelist Moses Akande Akintunde. Artist Michael Awosola Angelo lati ilu Abuja. Baba mi daada Basiru omo Ade niran. Lati ilu Epo omo Oyo ni won si pelu Epo ni won gbe. Etiri multi purpose venture Afar Glow Asiru Amadu Adeniyi egbon mi daada nu lati ilu Papo. Adupe o amalo re. Ona pe mi po o alai ona pe mi po won o le santan Olorun lohun enu mi Olorun lohun enu mi Olorun lohun ti jade latenu mi nimbo lawo bawa ti o ba se Olorun ba wa so boya ba ti wa ninu kugbu ninu nkolo ti won ba ti amale oi sugbo Olorun na ni nko ayo Kí la wa jámọ́ tí ò bá sí ọlá Ọlọ́run lára wa tí ò sí ọlá ẹ̀yin alátìlẹyìn wa lára wa. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù bàbá mi Fàtà Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà. Million Sinkins Adésẹ́wà Adépọ̀jù lamẹ́ríkà. Bàbá dáadáa sàn ní Success Odùọ́lá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti ìlú United Kingdom lọ́hún London kan. Lọ́hún lọ́hún bẹ́ẹ̀ ẹsẹ̀ o ẹ̀yìn alátìlẹyìn wa àti bàbá mi tẹ́ ẹsẹ̀ jọ ẹ̀yìn àwọn alátìlẹyìn wa lẹ́nu ijọ́ mẹ́ta ìtẹ́ni mọ́ dákọ́ àwọn bàbá mi dáadáa tọ́lọ̀ ń dẹ́mọ̀ láti Seattle kọ́hún ní èpè Seattle ní ìlú ọba lọ́hún ní Amẹ́ríkà lọ́hún bàbá dáadáa bàbá dáa àwọn ìwọ̀n popular dáadáa pọ̀ ọlọ́run bá ń gbọ́ àwọn òyìnbó gan wọn máa ń ṣàọ̀dá sí wọn wọn láwọn gbádùn mí pọ̀ wọn láwọn ṣẹ̀ṣẹ̀ discover station wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ṣùgbọ́n àwọn gbádùn mí dáadáa ọlọ́run ọba yóò jẹ́ kémi náà gbádùn yín yóò jẹ́ kémi náà gbádùn ara ẹ kú ìtọ́jú mi o Sunny Success Odùọ́lá ọmọ Ògúndàrí láti London UK lọ́hún àwọn èsì wọn máa gbọ́ lè ṣe wà lọ́jọ́ kan àwọn tí a ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ ẹyin tèmi ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ nù òdeyìn kápẹ́ ń bọ́ bí a wérin ọ̀rọ̀ jẹnu ohunrun mo tún sùn tẹnu mi tún ṣe wúyẹ́wúyẹ́ èmi ọmọ oníyà mẹ́ta kan méje kan àtọ̀kan lélógún kan mo gbóngbó níyà ni mi ọmọ ọ̀rọ̀ gbọdọ̀ níyàn èmi náà tún lọ máa tóbọ̀ sòrò olóògùn yajúpọ̀ lẹ́rùn rínú kedere adéyìn nǹkan ọmọ ha lójú ìyá ọmọ hùn lójú ará àdúgbò lójú ara èrò gbára àtòrò gbọrọ hun lójú ẹni wọn jọ ń wòra hun èmi tún lọ máa hun lójú gbogbo abínú ẹni àti àwọn òsìkà àlú àwọn òsìkà àlú ò fẹ́ràn èmi o torí pé wọn ní gbọ́ adéyìn kápẹ́ ń bọ bí àwọn erin èmi náà sì nígbà iná ni ọjà fẹ́ràn ara wa. Ẹ kú ìtọ́jú mi Ọlọ́run ọba o ẹ̀yin ni alpha àti omega mi ẹ̀yin ni ìbẹ̀rẹ̀ àti òpin mi o síwájú mi ẹ̀yin lẹ̀ ń kẹ́yìn mi ẹ̀yin lẹ̀ ń bá mi lọ ẹ̀yin lẹ̀ ń bá mi ṣe ẹ̀yin lẹ̀ ń bá mi sọ láti gbà tá a ti bẹ̀rẹ̀ wà láì nínú oṣù yìí ní ọdí on the 24 ní ó pé ọdún méjì ta bẹ̀rẹ̀ kínní bí ere la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ akàró ni pé kò sí iléeṣẹ́ rédíò kankan lọ́yọ̀ọ́ kí ló wà ní kápá àti ata lè ṣe in ló mú ọgbọ́n àtinúdé eléyìí wá fóònù tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ Infinite Art 4 Art 4 inú mo fi bẹ̀rẹ̀ náà lọ́jọ́ náà lọ wàhálà ẹnu iṣẹ́ yìí náà ni mọ́ra wọn ni fóònù yìí ló la nálé lórí kọ́lọ̀ ó ṣe é ṣe bí ṣe ń ṣe kó tó gbé ìyanu rẹ̀ dé ká tó gẹ̀ẹ́tì fóònù mi Deyinka Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi kí ni mo jámọ́.
ìjàmọ̀ kankan. Ọlọ́run ọba ń gbọ́, Ọlọ́run ọba ní tọ́jú mi o, ẹ̀yin olùtọ́jú mi, àdúpẹ́ o.

láì àmọ̀ pé bí tọ́lọ̀ ọba tí ń mú wa lọ àti àti ń rí jà sára rẹ̀ báyìí àti ń rí jà sára rẹ̀ báyìí báyìí díẹ̀ díẹ̀ wípé ibi tọ́lọ̀ ń sì mú wa lọ ọ̀nà tó jìn dáadáa ni tó jìn gan tó jẹ́ pé ọ̀lọ́ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí píkìọ́ rẹ̀ lẹ̀ díẹ̀ díẹ̀ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí òkú àti ń rí ìjà sára rẹ̀ díẹ̀ díẹ̀ sẹ mọ pé kò sí bí nọọsì ejoloko tí mọjàlá ò ní délé sọ àti ń rí mọjàlá rẹ àti ń rí jà sára ibi tọ́lọ̀ ń mú wa lọ. Àwa ń sọ pé íńtánẹ́ẹ̀tì ni a ń sọ pé báyìí báyìí ni íńtánẹ́ẹ̀tì lásán ni ọlọ́run bóyá láti pàṣẹ wa ni First Indigenous Radio Station lọ́yọ̀ ni yóò fi wáyé sílùú Ọ̀yọ́ yàtọ̀ sí ètí skul ni ti ń bẹ ní Ajayi Crowd House tí ó jẹ́ First Major Indigenous Radio Station fún ìlú Ọ̀yọ́ bí ó tiẹ̀ sì jẹ́ private báyà látara wa bá láti ọ̀dọ̀ wa lọ́lọ́run ó fi dá lẹ̀ ibi tọ́lọ̀ mú wa lọ ọ̀nà tó gùn gan tó jì gan ni ṣùgbọ́n àti ń rí jàsà rẹ̀ àti ń rí jàsà rẹ̀ torí pé a wà lójú ọ̀nà. Aláì kíkà lọ́lọ́ ń kà wáyẹ kò tọ́ sí mi o kíkà lọ́lọ́ ń kà mí yẹ kò tọ́ sí mi o.

0: láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dúore. Ivory Coast, ẹ̀ṣẹ̀hún o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ̀ka àlẹ́ ẹ̀ṣẹ̀hún. Nàìjá, ẹ̀yin tí a tilétilé, adúpẹ́ o. Ẹ̀yin ti United States of America, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ti Honduras, California, United States of America, adúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Russia, ọmọ Nàìjá ti ń bẹ̀m̀bẹ̀, adúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, adúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ọ̀ la yín làwà fi ń yan ló já wà hàn àdé.
1: Ẹ̀mí mímọ́
0: ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o, ẹ̀mí mímọ́.

tí ó bá sì wọ tó ń sáláàbò lórí wa lórí ilé ayé wa. Pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sùn wọ́n wọ́n ń nú bá a bá ṣe báyìí wọ́n á yín mú bàbá wọn bá rí wa lókèèrè wọn aṣa àríyá bàbá kọyìn sí wa bàbá kọyìn sí wọn wọn tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọn sórí bàtà àìmọye tí wọn ti gbọn sórí àga àìmọye tí wọn pè tán pè lórí afẹfẹ sínú afẹfẹ àìmọye tí wọn kàn mọgi lórí wa tí ò bá sí ọlọrun tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọhín ọkọ ló ti gbabẹ tí wọn ti di gbabẹ dépò kú o. Ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tán ti ṣe bẹ́ẹ̀ tán ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá táńfíà ni ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o àní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni táńfíà ni táńfíà ni táńfíà ni kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbátí máparò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Sóògùn wa la mọ̀ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Bó bá tiẹ̀ jẹ́ pé oògùn lágbọ́ kàn léni, àìmọye àwọn tán ní yàrá ya fòrò rẹ láyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni, àìmọye ìgbà tí yìí pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tó tiẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀dẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ti aláàbò wa lásìkò náà, tí ò bá sí Ọlọ́run tó dúó fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo làwọn ọ̀gá wà? Bóyá bá ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. A wá dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta akùn páyín kékeré sólóko bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdán bí ìdán ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta akùn páyín kékeré sólóko. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrere ìrere o lórí àgbọ́rùn ré. Ẹyin eré o lórí àgbọ́ o eré o lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rere. Eré o lórí àgbẹ́rù lé orí rere.

mo rọ́wọ́ yín bẹ̀ láti Benin Republic. Ẹ̀yin ti Kotonu lọ́hùn-ún bẹ̀ wọ́n. A rọ́wọ́ yín o, ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà. A dúpẹ́ lọ́wọ́ yín nílé lóko pẹ̀ lẹ́yìn odi. A ní yín pé ọdún méjì lọ́tà bẹ̀rẹ̀ kínní bí èrè lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Ní ọjọ́ kẹrìnléníogún oṣù kẹta ọdún náà lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Ní ọdún 2020 lọ́hùn-ún bẹ̀ wọ́n. One more time, òkú ìtọ́jú mi ọlọ́run.

ojú ọlá rẹ wò mí o kémi náà dùn lówó kí n lọ lọlá kí n lọ lọrọ kémi náà lè máa fi tọrẹ kí n lè máa fún àwọn èèyàn hàn fojú ọlá wò mí fojú àánú wò mí fojú ọrọ wò mí o tọ ìyá yín náà ní ti máa gé pété ná torí kò síná ayin fáìrọ ìbánisọrọ mi ti bẹ kú oníyàn ẹsẹ o ọlọbẹ ẹsẹ ọlọkà ẹsẹ gbogbo ẹyin tẹ ẹ bá mi fìfẹ jẹ ẹkọ àìbínú o hàn a máa bẹ torí ọbẹ ní bẹsọ àtẹlẹsẹ àṣìfẹ nàwẹ tó bá ní ọmọ bọ nìkan láti dé bá ń lé nítorí bábá kù dẹdẹdẹ kọjọ kan rí òrùn arọwọ ajẹ mọ bá jẹrọ mọjẹlé jẹ kí n láyè gbé ń ṣe àrọwọ láyè gbé ń ṣe ilé olúwa rí gbóná nínú ilé tẹtí ń gbọ mi ọdẹ tẹtí ń gbọ mi tẹ ibi iṣẹ tẹtí ń gbọ mi ilé yín ọ̀nà yín ọdẹ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní gbé dúró nítorí pé tútù tútù báyìí láàárọ dẹ o ayé ò ní gbóná mọ yín kò ní gbóná mọ èmi náà àdúrógùn òfin pínpín ìlú ò ní lè mọ wa tútù tútù náà láàárọ bàbá mo fọ àyínlé ọlọrun ọba lọwọ mo fi ọlọrun ọba sọ yín òyìn sọ ọlọrun ọba àbúrẹ tó nípa tó dájú tó ju ẹwù orin lọ kó máa wà lórí ẹmí àti dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì láti máa pàdé àdé yín kápẹ́ ń bọ bí awo irin mi ń fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wá ara wa tì ayin ò fẹ́ ń kú àtọ́jẹ́ ìlú kú adé àfúnmọ́rẹ́ mi àtàgbà òsì lọ́fà ọba rọ̀gúndà abáde yìí lọ́mọ àdèyí ń bẹ nípò tó dákẹ́ rí gidi ká mọ̀ dolódì lẹ́yìn ara wa títí dìgbà míì láti mọ pàdé adéyínká ọlọ́sùnkàn mi lóko mi pa mi bàálẹ̀ fi láyé lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwo tán gan múráyín náà lóko bàbá tó bí ń lọ́mọ ayin ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ òkọ̀ àríkẹ́ ògọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ògọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: Èmi olóògùn ṣùgbọ́n dé mọ̀ lálùkà ni tí mo fi ń ṣiṣẹ́ orin alápàdà mi lu kí n gbọ́wọ́ ọjọ́.
1: Àlápà àlámi lu kí n gbọ́wọ́ ọjọ́.
0: Alápàdà mi lu kí n gbọ́wọ́ ọjọ́.
1: Àlápà àlámi lu kí n gbọ́wọ́ ọjọ́.
0: Àlejò tọwọ̀ lu gbàrà tó lóhùn káwọn gbalẹ̀ ya ọmọ ilé wa sọ fún pé lérí àwọn táwọn ní òbí ilé.
1: Lèrí àwọn táwọn ní òbí ilé.
0: Lérí àwọn táwọn ní òbí ilé.
1: Lèrí àwọn táwọn ní òbí ilé.
0: Àti pé àwọn ọ̀tẹ́jọ́ bàbá mọ́rí bí wọ́n owó ọbẹ̀ lóṣòro èmi àsọ pé rọ́lẹ̀ pa ńgbà tí ó yẹ mí ẹ̀yìn ọkọ yẹn ṣùgbọ́n ńgbà tó ti yege tó wọn lè bẹ sàn. Ìgbà tó ti yege tó ka fẹ́ lẹ sọ̀rọ̀ ó yẹ kí n wí ké gbọ́. Nbi tí wẹ́wà lóò fi ṣe àdéhùn tó ìhun àgbàlagbà.

0: wàhálà ẹ̀ wọ́n ti jọ ẹ̀ wá láti orílẹ̀-èdè Morocco náà. Ẹ ṣe o láti orílẹ̀-èdè Morocco, a máa rírí yín. Ẹyin tí a láti United States, ẹyin tí a láti Canada, a máa rírí yín o. Ẹyin tí a láti orílẹ̀-èdè Germany, tẹ́ ń gbọ́ wa lọ́jọ́ Jumọ́. Ẹyin tí a láti Ireland, láti United Kingdom, láti Benin, láti Libya, láti Ghana, káàkiri àgbáńlá ayé. Ẹyin tí a lórílẹ̀-èdè Nàìjíríà náà. A dúpẹ́ lọ́wọ́ yín o. Adéyin mi ká ọlásùkàn mi lè mí jẹ́ pàpín tí ṣe bá lẹ̀ fìlà. Ọlásùkàn mi kásàmọ̀ ṣe dáadáa. Ajé ọkọ̀ bí ẹni kìlọ̀ wà. Ajé àlú Ọ̀yọ́ ti gbó lásán pé mi ọ̀bá rẹranko máa sì rábà mi ọ̀rọ̀ jẹnu oorun. Mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́.
1: Ìwọ ni ẹ̀kọ́ ńlá, ẹ̀kọ́ ọgbọ́n, ẹ̀kọ́ agbára. Ìwọ ni ìwọ nìkan.
0: Àwa lórílẹ̀-èdè Nàìjíríà láwà religious jù. Tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ. Nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ń bẹ ó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá ń kọ́. Bó ni ìwọ ọwọ́ wa? Bó ni iṣẹ́ àti ìṣe ọwọ́ wa? Bá bá fẹ́ dìbò, ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi. Ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín nínú ẹ̀sìn o. Ẹ sọ̀pọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín o. Ẹ dìbò fún Pétérù. Ẹ dìbò fún Isaac. Ẹ dìbò fún Ramani. Abdulrahmani. Abdulrahmani. Isi ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ tí mo ṣe gbé ọkọ ẹ̀sìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá Muslim ni mi àbí Christian ni mi àbí Babaláwo. Tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́rìí mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn. Kò belong sí ẹ̀sìn kankan, gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o, lèmi ń support o. Ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́, ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe. Gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi. Bàbá ti ń gbọ́ odù falẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tù mọ́ gbọ́ Kùránì lọ́dọ̀ mi. Ọ̀rọ̀ mi ò yé yín. Àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí. Ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí. Aláàjì pa ètò olúwo kékeré yín rèé. Adéyinka Kásàmọ̀ ṣe dáadáa. Tí mò ń bá bọ̀, àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù. Àwọn ẹni máa ń gbé Ọlọ́run níjà tí wọ́n ti wò pé ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà. Wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé Ọlọ́run ọmọ ti ń ṣe, Ọlọ́run ọmọ ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́mọ́jọra wọn, kí àwọ̀ wa kọ́mọ́jọra wọn, kéde wa kọ́mọ́jọra wọn. Lẹ́nu wọn nínú ròrí wọn, wọ́n ń lé Ọlọ́run ọmọ ti ń ṣe. Àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ correct notion yẹn, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di ẹlẹ́sìn kan, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan. Àwọn dẹ̀dẹ̀rìn dínrúbú, àwọn dẹ̀dẹ̀rìn páálí. Máa jìjà ẹ̀sìn, máa gbé Ọlọ́run níjà. Àwọn ẹ̀hàn èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn ràn wọ́n. Ẹ ní sì gbọ́ wọn, ẹ ní bá wọn mìíràn ti ń criticize ìjọba. Nígbà wọn ti jẹ dòdò, wọ́n ti jẹ dòdò tára tẹnu wọn ò fi lè sòdodo, tẹnu wọn fi kò dodo. Ṣùgbọ́n àwa a yà balẹ̀, yà bòkè, yà gígòkò, yà bá everybody. God damn it. Béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ bí ọ̀rọ̀ ọ̀gá mi Adégbèǹga Adébóyè of Blessed Memory. Ó ní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ tó képè bọlẹ̀ ẹ̀yin mú sí kẹ̀pè fún mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God demo tiẹ̀ láì. Ẹ jẹ́ tuntun sọ. A ní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ tọ́rọ̀ bá wá balẹ̀ tó képè bọlẹ̀. Ẹyin mú sí kẹfì bó mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ tó pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God demo tiẹ̀ láì.
1: Ọkọ nígbà tí agbára ìwọ ni o, Ọlọ́run àwọn ọmọ ogun ìwọ.
0: Ọlọ́run nìkan lọ bá o, àwa nígbàgbọ́ kọ́ lọ ń bẹ o. A tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà.
1: Sani gbajúbà.
0: Ẹyin kò kà sí agbára kan tó tó agbára Ọlọ́run lódìmarè. Wàlà haúlá, wàlà kò wá tá, ilá abẹ̀lá àlè ilẹ̀ àṣẹ. Ọwọ́ Ọlọ́run làwá wà o, Ọlọ́run ló nìka pẹ̀ mí ti àlọ́wọ́. Wàlá yìí, tó bá ṣe é ṣe fún wa ni wọ́n ti pa wá dànù tipẹ́tipẹ́ o. Ṣùgbọ́n Ọlọ́run ní ń sọ wa o, Ọlọ́run ní ń pa àlọ́ àti àbà wa mọ́ o. Nínú ewu gbogbo máa sọ a, máa pa wá mọ́. Nítorí pé ọba tí ń pa Ísíráẹ̀lì mọ́ ìsùn bẹ́ẹ̀ ni kì í tó gbé. oba tin pa wa mo ni lu oyo isun be ni ki to be ki to gbe o I neither sleep nor slumber iso na oba abo re tun igba to da yejo ma wa lori emi ati dukia gbogbo wa o teyin na ba be da seto kin to ma lo kin to ma dagbe tori ke mo ti wa seto ti pe lo je ke ma se late kan be ke je gbadun mi daada be n bo se gbadun ti Tato man se ngbadun canvas lori tennis. Erin bugu. Erin ka erin keke nbe lenu mi den kan. Ya ni ngba bi kankan.

ìrìn ayé ò ṣe dárin láì.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá à ń fapọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa ràrò òye dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́ lọ alẹ́. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ alóńpọ́n ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ mọ bá wa 415. Kẹ mọ bá kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà mọ bá jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbàjẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ wá tó mọ̀ wá, tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ ti ń jẹ́ látinú àpò dùkẹ́ mọ̀mọ́ mi Adéyin.

0: mi sàfinu ọmọ adé pọ̀jù ṣe ẹ̀ tí sùn oorun wẹ̀ kìí ṣerú àkókò yìí o ẹ bá ń ké sàwọn èèyàn yín gbogbo àwọn tó ń gbọ mí lọwọ ẹ tó bá ń ké sẹ́lọ̀ mí pé káwọn náà kan wá gbọ ohun tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí ká lè rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kan ń bẹ̀. Ẹ ké sàwọn èèyàn ẹ ké sí wọn lógúnlógún kẹ ẹ tún ké sí wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n.
1: Ó wá ní.
0: Kẹ ẹni kan wá bù mu nínú omi ọgbọ́n àgbọ̀n gbẹ. Tí Elédùn àtó fi sí àlọ́dọ̀ ní àyè.
1: Ibi ò bá ara rẹ̀.
0: Nítorí pé bọ́mà kékeré bá ṣubú awọ́wájú, bá gbà lágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè, Ọlọ́run tó ti máa ń bá ń sọ, wá bá ń sọ tò ní ìná. Jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi. Kán rí nǹkan dìmú, kán rí nǹkan mú lọ ilé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà kí n bí jọta àwọn ará ṣáájú kí n tún fi máa gbére rẹ kọngbẹ kọngbẹ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àhín. Àwọn ìjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá tí ò jẹ́ ó ti sú a tàn yá ti dokoowó mi lọ látorí Bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo State, Madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn, Afolábí Nurudeen Alaro lórílẹ̀-èdè Libya, Alfa Glo Asiru Amadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín pẹ̀lú bàbá mi Bàṣírù ọmọ Adéníran ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó Mr. Yusuf tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà artist Michael Awosola ń jẹlò láti ìlú Abuja. Adégòkè yìí sí àkà Abiodun bọ́dà mi ọmọọba Ọládìgbòlù mú ìdẹ́nì Adékúnlé láti ìlú Ọ̀yọ́ wá àyín. Bàbá mi àwọn bàbá dáadáa àwọn bàbá rere bàbá kẹ àwọn bàbá àlùbáríkà látòrí bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀. Ọmọ Èrúwà ni bàbá o Èrúwà òjòkò agbẹdúdú orí òkè lé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọ́lé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàbá tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dẹ àṣegbà lọ́nà tòmù ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbúwúrẹ́ gbúwúrẹ́ bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ̀ràn gbẹ̀ràn akọ́kọ́ gàlàjà akọ́kọ́ bọ̀bọ̀rọ̀ akọ́kọ́ gìgìrì akọ́kọ́ gàgàrà tó tún sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ̀yẹ gbẹ̀yẹ bàbá tún lọ́mọ ojú rábẹ́ sá ẹ̀kẹ́ òṣojú wọn bá lọ́mọ onílù kan ìlú kan ọmọ onílù kan ìlú kan èyí tí ń dún gbomú gbodomù lójúde ọba bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ọmọọba ọba ọmọọba ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣe àmàkókọ náà làbí pọ̀ba Aládé bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tòlósì tẹ̀sẹ̀ fún iléeṣẹ́ wa ní àyín kò ní tán lọ́wọ́ yín kò ní tán di yín o ẹ kéré òkò délé àbùdíntómi òkun àbùdíntómi ọ̀sà iná ò ní tán wó yín. Mo tún fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi pàtàkì pàtàkì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ o. Bàbá mi Fatai Bandele Olúṣọlá ọmọ Ọ̀yọ́ ní àyín náà ni wọ́n ṣùgbọ́n ìlú ọba nílùú Èbó United States of America làwọn náà nábi ṣẹlẹ̀ o. Bàbá mi mo kì yín dáadáa bàbá ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá níbi dọ́dí ń gbólówó kòwó kó níbi ọ̀bà o. Kí wọ́n fò fọgbà lẹ̀ á ṣe kó lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ Aládé tí ó lè bá rí nǹkan bú láńbẹ̀ kó lè bá rí nǹkan bú láńbẹ̀ ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀ mọ́dẹ ọmọ àtìbà àwa lóògùn gbàdúrà ọ̀ràn sẹ́ńkùlẹ̀ ẹlẹ́ńkùlẹ̀ tẹ́lẹ́ńkùlẹ̀ ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Bàbá mi Fatai Bandele Olúṣọlá nílùú ọba àlọ́hún mo kì í bẹ̀ ohun àwọn bàbá wa nù ú àwọn ni wọn jẹ́ ó ti rẹ̀ wá gbogbo wọn tí mò ń dákọ̀ yìí lọ́kọ̀ọ̀kan ìjèèjì gbogbo àwọn tẹ́ máa ń ràn á lọ́wọ́ pátápátá káàbàtà jákè jádò àwọn ni ń jẹ́ àlè máa wá àwọn náà ń jẹ́ àlè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú lórí ètò ìlú ààtò ìlú tàbí bó ṣe ń lọ nígboro ayé tá a tún fi ní jìn sọ́fìn àwọn ni wọ́n àjẹ́ ó ti sú wa àwọ̀ bá ti gboko obò mí lọ àbá ti máa ṣe nǹkan mí o ọpẹ́lọpẹ́ àwọn bàbá lára jọ̀gọ̀tọ̀ jọ́gọ́tọ̀ làbá gọ̀ pẹlẹbẹ pẹlẹbẹ làbá pẹlẹbẹ tẹbi ọba ti máa pẹlẹbẹ wa. Azeez Sarafadeen Ọláìyá gbogbo àwọn tó máa ń nà ọ́ sí wa lọ́nà kan ọ̀nà kejì adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o iná ò ní tán wo yín láéláé fún àbàdà. ata won mi na te ma ran wa lowo lona mi lona mi eh bi a best I come furniture
1: ave du
0: plenty fashion home
1: ve du for now
0: badmus ajao dauda aj honesty lati lo epo Abdurrahman Abdulbasit graphic designer awanu latoyo ati Olanike na graphic designer awana lo na adupe o mo tun pasiko yi dupe lowo S Abmalik wireless communication ti o ba si ohun ni in ma Olanike o pelu gbogbo awon tan gbon safefe ni ile ise wa ni ahin aji se bi oyo online radio ni ikanni wa ni ahin adupe lowo gbogbo yin o toro kini bayi laje ebo oko emo a ni sirin a ni fojo lojo lo a mo lo dada a mo bo dada a mo bo dada iko ikobala iko ikejo lona aseti bonse olorun aya ke mo foro le solo tori bi mo nlo jina wa lai ibi mo kan ya lopo

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹ jókòó mbẹ́ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi bí ọya bó ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóun yín tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì yàrá bàbá tó àmì. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Àgbọ́lá àlérògùn wa lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣe ẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀jọ̀ tuntun lọ.
1: Àti ìgbà tí ń ṣe ẹ̀.
3: Àlíwọ́wọ́ 419 o. Àjẹ̀lérògùn àkóbá o. Nǹkan tá a jẹ àlísàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí, láàmì láàárọ̀ yìí, ṣé ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí, ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí, ó ní ibo ni mo wà, iṣẹ́ ọ̀kadà lèmi ṣe, ó ní ibo mo wà, mo sọ pé mo wà ní roundabout, ó ní roundabout mo wà, òkè gbogbo ẹrú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi, òun ló pè mí. Kí n lọ sí ókè kí òun máa bá mi bi tí mo wà, mo ní kó má wọrí pé màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ bá lérànà bá ló pè mí pé kí n lọ sí POS. Ní pé ṣé POS wà lè tó síbẹ̀? Mo lọ sí POS. Ó ní gbé fún ẹni tó wà bí POS yẹn. Mo gbé fún fẹ́ nìyẹn. Ó ti ń bẹ́ nìyẹn sọ̀rọ̀. Pé òun ti kówó fún mi. Pé kẹ́nìyẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ̀ pé nìyẹn ń tẹ system. Èmi yẹn bá wọnú bá gba fóònù mi lọ́wọ́ pé. Kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀ pé gba fóònù ẹ̀ka bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò tí fún ènìyàn. Mo ti pè é mo ti wọn ẹ̀pẹ̀ fún gidi gan. Ó ti yé yín. O lè níwọ̀n ẹ wà very careful. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn. Tọ́fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn ẹ̀jọ̀ tuntun ọlọ́run. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹ̀jẹ̀ wa gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára ẹ tarí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Tàbí pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́. Ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ nísìn. Torí ẹ̀gbọ́n ń rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóun yín tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibúlẹ̀wà.
3: Mo wá sáàdì roundabout yẹn, mo ń bọ̀ ń gbà yìí.
2: Sáàdì roundabout àmì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀ yẹn. Sáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Sáàdì ìdíkọlẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjì là ń bọ̀. Sáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Kẹwàá dé ibi roundabout yẹn, ẹ dúró síbi ilé epo NNPC yẹn.
2: Ibo gangan lẹ̀yìn wà ká wá báyìí ní ìbúlẹ̀ wà.
3: No, ẹ̀yin dúró síbi ilé epo NNPC yẹn, màá báyìí bẹ̀.
2: Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣèbáwọ̀ tó ṣe POS yẹn, ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀?
3: POS wà.
2: POS wà ní roundabout lẹ́yìn àbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹjọ́ engineer ẹ̀ gan wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti fóònù lójú ẹ̀ kẹ̀kẹ́ ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe é mọ̀ pé ó ti ní kọ́mọ̀ kọ́ ti fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀ kọ́ ti fóònù. ara àwọn gan tí wọ́n ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ̀ sí ẹ tarí rẹ̀ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ ti fóònù ẹ jẹ́ kí n hold on by.
4: Ok ok.
2: Ẹ sọ pé ta bá fẹ́ send you 85,000.
4: Pọ́sẹ̀. Tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ló lé wọn gbà.
2: Tọ́ba fẹ́ bá wa send ẹ.
4: Ok, tọ́ba fẹ́ send ẹ. Ó kẹ́ bá fẹ́ send ẹ sí yàn. Hello. Ó ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún
4: Ok. Gbà.
5: Hello.
4: Dájú gbà délé o.
2: Hello.
5: Sá.
2: Báwo. Ṣé network wà?
5: Network wà.
2: Èló ló pe deposit lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjìlá fẹ́ ṣe sí o 50,000 kan 35,000 kan. Èló ni chájì ṣe báyẹn lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok, 35,000 kọ́.
5: Ẹ̀yìn 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣé o máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok, báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pàkà náà báyẹn fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́, ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000, a kó 35,000 fún ẹ.
4: Okay.
2: POS machine ló máa lọ àbí mobile.
1: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀?
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sá.
2: Mo fẹ́ kó bá mi kọ̀nfámù orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́kẹ̀.
2: Jẹ́ kí n pè fún ẹ báyẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dá.
5: Ok.
2: Mo fi ní kó wá gbé fóònù fún. 15 14.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
4: Ó máa fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Mo lẹ́yìn wà báyìí, máa gbé yín wá sọ́dọ̀ ẹni kò lè.
2: Òun náà mo fi sọ pé ẹ lè bá mi gba receipt yẹn máa bọ̀, a máa tóó dé síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa send owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa send ẹ̀ ni. Ẹ bá mi gbé owó yẹn.
4: Ara kò lè send owó, kò lè send owó yẹn kó bá rìn láti kó ohun.
0: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣe ẹgbọ́ lágbọ́yé àfà àpótí ìrọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òrù hẹrẹ rẹ bá dé lọ́gàn jọ òru gbogbo wa láà nílé jọsùn orí lójìká o òrù hẹrẹ rẹ ti wá dé o wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ àwọn ìbò yẹn ń lù ní jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò hẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín ṣí ààrẹ times two rẹ̀ lẹ́ẹ̀bi san padà. Ṣé ẹlẹ́ẹ̀bẹ́ gbọ́n ni. Ẹyin lápè dú fọ́nrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́fọná báyìí o. Òrùn hẹ́rẹ́ rẹ̀ ti dé báyìí o wàhálà ti wọ̀lú o.

0: bẹ́ẹ̀nà.
1: Wọ́n ń kẹ́ ẹ̀yà alátìlẹ́yìn wa. Jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Sàmínú, ọmọ Adépọ̀jọ́ Mìdúwà. Bàbá mi Fatai Bandele, ọmọ Ọ̀yọ́ Aláàfin, United States of America lámẹ́jèèjì wa. Miriam Simpkins Adésẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fatai Lamidi, ọwọ́ Londo State. Madam Funmi Kemi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísẹ̀bí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ Àtìbà Unity Forum.
2: Ibi
1: ọmọọba aládìgbò ló mú ìdíni Adékúnlé. Bàbá mi Evangelist Moses Akande Akintunde.
2: Ọmọdé tó.
1: Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín ò nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́tì rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kíni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ̀ tó fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí ọlọ́run láwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé. Bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí ara lẹ̀ ní bá ń jẹ kòkòrò lóbì. Tá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì táàrí táàwí táàkọ̀ akọ̀kàn mi pé kìí kúkú sèmi àwọn èbó kúkú ni owó tán jẹ àwọn àwọn baba ńlá wa ni. Tí wùrù ẹrẹ rẹ bá dé, wùrù ẹrẹ rẹ tiẹ̀ ti dé, ó ti wọ̀ Dubai, èèmọ ti wọ̀ Dubai. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé. Ẹyin gangan lẹ ti rójú olè tẹ ẹ̀ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé, ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá gbà jẹun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kètekète lórí Android application All Nigerian Radio tó jẹ́ ti Lumatec. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatec LOOMERTECH Lumatec LOOMERTECH Lumatec. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion Beach àti mẹ́ta. Ẹ download kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kan máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà òkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa sí.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ni.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀, ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri tẹ tó ra àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri wọn fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́. Àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni. Ọkọ̀ gbọ̀gìnì lójoojúmọ́ ni. Àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ lọ́mọ nílé ìwé. Ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin. Atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa. Ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. ẹ má jẹ wọn sọ pàpà ẹ pàpà pẹnipẹni tó fi lórí aṣọ oúnjẹ tí wọn jẹ ni ẹ má jẹ kí nǹkan kan wọn wọn ẹ má jẹ kí nǹkan kan wọn wọn kọ mọ di pé eléyìí ni yóò wá lọ máa fà á tí wọn fi máa fẹ́ fi tí wọn ní wà tí wọn ní tí ò fi wá dìbò pé. A ní fojú sunkún ọmọ o. A ní fojú sunkún ọmọ o. Kọ́lá àwọn ọmọ àwọn wà láì wọ́n dájú kọjá bẹ́ẹ̀ wọ́n dájú kọjá àlà.

0: ẹni bá wẹ̀jú inú lẹ̀rù ń bá o ẹni bá wẹ̀jú lẹ̀rù ń bá ẹni tó lójú inú lẹ̀rù ń bá o n tí mo ń rí yìí kọ́ lọ́ mọ́ jẹ́ wá sí mo sẹ́ni o wàhálà ń bọ̀ ọlọ́run ní járí wàhálà mo wí o mo ń ké o mo ń lọ ọgbun o mo ń ké o.
1: Gbogbo a rí

0: ẹyin tèmi aṣẹ sílẹ labọ wa ba ọrọ asọti ni nje ọmọ mi gbẹna o na mi tun je kini ana o gbogbo ẹyin teledua to sege ola si lodo lawojo wa na ni ọrọ mi ni mo ndoju re ko laaro yi ise olore ti dele wa yi o oyo atiba unity forum lo npe wa si bi ise olore to dele yi ami en kajo pawo ni tori be ba wo sakun tin be ni gboro lowo lowo yi ebi nbe ni gboro iyan wa o eledumare oni je ki ebi aro to se ati ale ko pa emi ati eyin o en project ti ta bi so ri ramadanu ti odun yi ni ikanni wa ni oyo ati ba unity forum en mo nje oye wa wi pe kese pe muslimi nikan la ni lokan nigba ti a gboro ise olore yi o ati muslimi ati kristeni ati awa elese nkan ibile to je ta balaye na ni agba lero nigba ti a be da ti a ti nigba ti a ngbero lati se igbiyanju yi ti eloduwa ko je ka ba ni bi to ti lere bi e ba wo sa fun bi ilu se ri owo won ebi nbe lode iyan wa eni to kankan lo ma ni o ebi aro ebi osin ebi ale ko ni pa emi pelu eyin ta gbo mi lowo lowo ateyin da tun ma gbo nigba ta ba nsan send dire ta bi ranse ka kiri egbaroku ti wa ninu kanle oyo ati ba unity forum egbaroku ti wa tori pe igbe kena won ma nfowo so opo mo le igbe irun na ma nfowo so opo mo agiyan ki olodun oba gbogbo awon ta ti ndebe atawon to tun gbero lati debe atawon to wu to kan to je pe ikupa be ni o si ki olodun oba ko wa gba lesson fun wa ko saanu wa ko ma je ki na o tanwo wa o ebi aro ebi osun ti pa wa o atawa atawon omo wa atawon kan ni wa patapata ni tagongo ni kagongo sodun ni daso ofo bo bi mo se ma nso tele pele awon eto ti mo ti se nikan ni aji se bi ojo pe ki eyan ma se sara ka ma se se olore ise ladaba I ma nle aburu jina si eyan ni o olo ba ngo ni I ma nle aburu jina si eyan a wa npe gbogbo eyin lokunrin lobinrin lomode lagba lagba ke ba wa da si ramadan project odun yi de se fun muslimi nikan ati kristen ati muslimi atawon elese ka balaye to ba sati jomo ilu oyo abi ko wa lati agbegbe ilu oyo la be na wa se po aka namba ikan ni oyo ati ba unity forum te ma fowo ranse si na ni e je npe fun yin
1: ohun teni ton ba se a ma jago loju eni nitori ipojo lodi re o ti se ko ni ni tumo wa te si
0: akanti na o wa ni ile ifowopamọ UBA account number na ni 22 18 09 05 25 22 18 09 05 25 ẹ jẹ pin pe lẹẹkan si lori awọn kan sọ fun mi pawọn o ti mu gege abi takada dani ti won bi kọlẹ
1: ẹni ti n gbọlọ ohun
0: ti ẹ ti mu
1: o fẹ ro silẹ laye
0: anise ẹ ti mu
1: laye
0: abẹ ẹ ti mu
1: o ti bọlọ ohun si awọn bẹrẹ da ẹ ṣe ṣe bi ko ṣẹṣẹ nibẹ ṣugbọn ma.
0: ọya wọn làwọn ti mu ẹ jẹ n tuntun pe lẹẹkan si 22 18 09 05 25 ẹ wà ní UBA ọyọ àti bá unity forum náà ló pa àkáǹtì náà bẹẹ bá fẹẹ sí mobile money transfer garaga ní ọjà sọdọ wa à ń jóye yìí pé ọjọ sátidé ti ń bọ yìí ọjọ sátidé ọsẹ yìí on the 15th àbí sunday 15 àbí 16 tí èpè 16 ni tí àwẹ àwẹ tàwa mùsùlùmí tí ó pé mẹẹẹdógún kan ẹyin la fi sọ rí pé àhà àwọn oúnjẹ yìí kó lè bá wúlò torí tọba títí ń bọ sọwọ ẹyìn àwẹ kò tún wú àti kóúnjẹ ìṣe ẹ bàjẹ náà yóò tún wúlò ṣùgbọn on the 15th saturday ti ń bọ yìí táwẹ ó pé 15 náà ni àti sí o ọyọ àti bá unity forum account number 22 18 09 05 25 22 18 09 05 25 ni ilé ìfowópamọ́ sí UBA ó ń bọ̀ ná ẹjẹ́ ká tó fi ìpolówó ọyọ́ àti bá unity forum sí kí n tó máa lọ.
2: ẹnìkan ló jáde okúkò orílẹ̀-èdè south.
0: ṣùgbọ́n ẹ gbọ́ orin yìí díẹ̀ náà ẹ gbọ́tàn yìí díẹ̀ náà.

0: tèmi nígbà tá a délé ayé a mú nǹkan kan wá o. Tá a bá tún lọ níjọ kan ni wà láyà tó ní mú nǹkan kan lọ. Wọ́n mọ di gbogbo nǹkan. Tá a ti kójọ nílé ayé wọ́n mọ di ilé àlọ́wọ́ báyìí. A mọ dàálẹ̀ ni o bá lè mú nǹkan kan lọ. Kò sí ń tá a mú wá, kò sí ń tá a mú lọ. Àwọn orí onílá dátà bá ṣe rọ náà ni ó jẹ àṣesílẹ̀ tí ó padà wàá jẹ àbọ̀ wá bú. Ẹsẹ̀ mọ̀ gbogbo ohun tá a bá ṣe lénìí náà ni ó dìtàn lọ́lọ́. Àrọ́bá gbogbo àlá dìtàn o. Ẹni tó bọ́ ẹni tẹ́bi ń pa ẹni tó fún ẹni tó tó gbẹ̀ngbẹ̀ lómi. Àwọn ṣe olóore yìí náà ni ó padà jẹ́ àṣesílẹ̀ wa tá padà lọ́mọ bá nígbà kẹyìn.
1: Kò sí tó dà lójú ẹ̀ bóyí tó dà bẹnu àtẹlùú bẹ́ẹ̀.
0: Ọ̀rọ̀ mi ò yé ṣe. Ẹni tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Ká gbáyé ká ṣe dáadáa ni ká pàjùbà lẹ̀ dé sọ àlọ́lọ́. Ká jó kan tó dáa tó dùn ún lẹ̀ dọmọ nítorí ènìkọ́ o nítorí ọ̀la tẹ́nìkan ò tí ì mọ̀ bí ó ṣe rí ni. Adéyinka Ọlásùnkànmí ló kọ mi pàpín baálẹ̀ pìlà yí Lázaro kò tí so lórí ọbẹ̀ nínú àwòtán gan. Ajá àlọ́ Ọ̀yọ́ ti gbó lásán nítorí bèmi ò bá ránko. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ni mọ̀ ń já sí pé abàmì èèyàn náà ni mo rí. Torí pàwọ̀ ìgbérú mọ̀.
1: Èèyàn tó kọ́ tí ó tú ẹsẹ̀ wá.
0: Kọ́rọ́ mi ò yé. Aya mò ń bọ̀ ẹ jẹ́ ká sáré de. Ọ̀yọ́ àti Bàyí ló ti forọ̀ mọ́. Mò ń bọ̀.
1: Olù náà sí. Káàlì wẹ̀ fúnra.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàárín. Ọ̀yọ́ ò ní ṣe bí bábẹ́ nìkan kan.
3: Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọyọ́ àti Bàyí Unity Forum ní kí n kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo pé a kó àkókò yúẹ̀ṣẹ̀ yúẹ̀ṣẹ̀ ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa. Wọ́n tún ní kí n kí wa wípé ẹ kú ọrùn ẹ̀sìn Ọlọ́run ọba yóò gba ẹ̀sìn fún wa. Ọyọ́ àti Bàyí Unity Forum jákèjádò àgbáyé ń fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba àmì ṣẹ́gi ọlá fún wípé Ọyọ́ àti Bàyí Unity Forum kéde Ramadan project tí wọ́n fẹ́ ṣe fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọn ò rí owó họrí fún jíjí àti fún mímu. Kí Ramadan ọdún yìí bá lè dùn kí gbogbo bá lè kán sí fún àwọn náà. Ẹ jẹ́ ká mú kékeré wá kí a fi gba ọ̀pọ̀ yanturu padà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ó ní ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá síbi iṣẹ́ olóore ẹ bá lè ní ẹ̀sán láyé yìí àti lọ́jọ́ gbéǹde àlè kíámà. Ẹ jẹ́ ká ran ara wa lọ́wọ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Ọyọ́ àti Bàyí Unity Forum jákèjádò àgbáyé. Ẹgbẹ́ àkáǹtì nọmba wọn 2218090525. Ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 2218090525 UBA Bank. Orúkọ àkáǹtì yẹn ni Ọyọ́ àti Bàyí Unity Forum. Ẹ ò ní ṣe lásán o. Aláùmọ̀ àmì.
0: Níṣẹ́ lásán gbogbo wa náà lába níbi tó gbé léèrè mọ́ ń bọ̀ náà ẹjẹ́ ń tó débi. Ọyá eight rimọ̀ the purpose pẹ̀ntu ẹ̀yìn náà ẹ gborí wọlé.
4: Iwájú làwọn máa ń lọ, ìràwọ̀ ìgbọ́jọ́ lẹ.

0: More music on trendybeats.com.
1: Àti ṣe bí ọyọ láàrí, ọyọ ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ́ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebíọ̀yọ́ láàrí, ọyọ ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

ọlọ́run. Ó gbé ẹni tí ó ràn èmi àtẹ̀yìn lọ́wọ́, Elédùà yóò bá ràn wọ́n lọ́wọ́ o. Adéyìnká Pẹ́ńbọ bí àwo yo ni. Ìdọ́jẹ́ ń lórin èyí tí mo tún fi wá làárọ̀ yìí náà ni wípé àwọn àgbàlagbà máa ń kọrin kan àbí kí n sọ pé orin kan ni wọ́n fi kọ.

Olorun lo me ni to ma ku wa

do.

I'm on a giddy attack.

0: àwọn èrè yìí tán recruit ara wọn yìí bá bá tún fẹ́ lọ tán wọ́n tún fọmọ wọn bẹ̀ ẹ mọ òkó òkórocha ní Imo State Imo fi jẹ gọ́vnà deputy chief of staff àna rẹ̀ ló fi bẹ́ àna rẹ̀ ni àna rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan mọ ń kà níjẹta àbánà ni wọn ọlọ́pàá tí wọ́n ti mú yùn wọ́n ti arrest rẹ̀ wọ́n máa ń recruit ara wọn bẹ̀ ni tán bá tún kúrò ń bẹ̀ tán wọ́n yìí fẹ́ kúrò nígbà tó kúrò ń gọ́vnà ó ti gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí bájímọ̀bí náà ti fẹ́ sinú lọ́yọ̀ọ́ state wá hàn yín ó ṣe ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe yàn rántí mọ́ ní CNPP àbí kí ló tiẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kó tún fẹ́ lọ sí another sẹ́nítọ̀ tí ó bá ti pa àwọn èèyàn àwọn èèyàn fóòtì against ẹ̀ nígbà tí wọn rí yí àti bí wọn ṣe yí tó tí ò fi wọlé tó ju bi ti ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọn mọ àwọn ìfẹ kù ńbẹ ẹ mọyọ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹwà ní orílẹ̀-èdè wa yìí tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ̀ lọ́yọ̀ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ wà tí ń kú tán lọ.
1: Ẹ mà ṣe wá yín ti dábì.
0: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà ń bẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ́hun fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni a máa ní the best we never had. The best president we never had. Ìlà bá máa sọ. Bọ́lọ̀ ń ṣe fi kú bu MKO náà láṣìírí. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹra ni wọn àbáyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yóò bá dáa ni tọ́wọ́ ẹgbẹ́ MKO lọ wọlé ńgbà náà. Bàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ńgbà tọ́lọ́n fẹ́ tàṣírí rẹ̀. Ìgbésẹ̀ rẹ ni tẹ́ẹ̀ fẹ́ gbọ́kànlé. Àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni. A sà tí ò ní kán nú. Ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pé àrókè pé ọ̀dọ̀fín nú yín o. Pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkèèrè. Àwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n gbólóhùn. Kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn. Kẹ́ ẹ máa bí wọn ta ni wọ́n tiẹ̀ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó. Bó tiẹ̀ ní Nàìjíríà ta bó ni bí Nàìjíríà ṣe ń lọ ìyá wọn báyìí owó ló tiẹ̀ dìbò fún nú wọn. Wọ́n bá ti fún yín lèsì kan tí ò ṣe ẹ mọ owó yín ẹ fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́tónú ebi ìpádádánú o torí retí ìsílẹ̀ nú o ẹ má fún lówó ẹ má wéṣẹ owó yín o ẹ ń wéṣẹ owó ni. Torí bí oríta àwọn èèyàn dé ìyọ́ yẹ kí làákà ìwọ́ ti máa sílẹ̀ o kí brain wọ́n máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 okùn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni bó yẹ ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba a sì ní fi wèrè míì bẹ́ẹ̀ a ní ṣe ní two devils àwọn èèyàn gidi tá support ni.

ẹ mọ̀ bínú jẹ́ network ló disconnect yìí wá ó já wa tíntín ni ṣé ẹ mọyì wọn ń ṣẹ́ náírà ní ìsinsí dọ́là ṣé ẹ mọyì minimum wages ṣé ẹ mọyì tó jẹ́ tẹ̀bá calculate ẹ̀ sówó owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ pùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà yìí só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n ta ni sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí ọjẹ́ díẹ̀ sí bóyá yóò gbọ́n ní kẹ́ ẹ tó fún lówó ẹ má wo èsì owó yín o èsì owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan ó blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajálù Ọ̀yọ́ ti gbó lásán, kí n bá ẹranko má ṣe rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹnu ohun. Kásá máa ṣe dáadáa, ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Lọ́yọ́ aláàfin wa ní àyín, Adeyinka Pembo.

0: wàhálà ìwọ́n ti join wa láti orílẹ̀-èdè Morocco náà. Ẹ ṣe o láti orílẹ̀-èdè Morocco, a mọ rírì yín. Ẹyin tí a láti United States, ẹyin tí a láti Canada, a mọ rírì yín o. Ẹyin tí a láti orílẹ̀-èdè Germany, tẹ́ ń gbọ́ wa lọ́jọ́ Jumọ́. Ẹyin tí a láti Ireland, láti United Kingdom, láti Benin, láti Libya, láti Ghana, káàkiri àgbáńlá ayé. Ẹyin tí a lórílẹ̀-èdè Nàìjíríà náà. A dúpẹ́ lọ́wọ́ yín o. Adéyin mi ká Ọlásùnkànmí lèmi ń jẹ́. Pàpín tí ṣe bá lẹ̀ fìlà. Ọlásùnkànmí kásàmọ̀ ṣe dáadáa. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán pé mi ò bá rẹ́ranko máa sì rábà mi ọ̀rọ̀ ìjẹnu ohun run. Mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́.
1: Ìwọ ni ẹ̀kọ́ ńlá, ẹ̀kọ́ ọgbọ́n, ẹ̀kọ́ agbára. Ìwọ ni ìwọ nìkan.
0: Àwa lórílẹ̀-èdè Nàìjíríà láwà rìlíjíọ̀sì jù. Tẹ̀ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ. Nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ńbẹ o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wa ń kọ́ bó ni ìwọ ọwọ́ wa, bó ni iṣẹ́ àti ìṣe ọwọ́ wa. Bàbá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín nínú ẹ̀sìn o. Ẹ sọ̀pọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín o. Ẹ dìbò fún Pétérù. Ẹ dìbò Faisik. Ẹ dìbò fún Ramani Abdulrahman. Abdulrahman isi ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ tí mo ṣe gbé ọkọ ẹ̀sìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá muslim ni mí àbí christian ni mí àbí babaláwo tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ rí mi ó ṣe bẹ́ẹ̀ débi pé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn kò belong sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o lèmi ń support o ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́ ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi bá ti ń gbọ́ odù fálẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tù mọ́ gbọ́ kùránì lọ́dọ̀ mi ọ̀rọ̀ mi ò yé yín. Àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí. Ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí kú. Aláàjì pa ètò olúwo kékeré yín rèé Adéyinka Kásàmọ̀ ṣe dáadáa. Tí mò ń bá bọ̀ àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù. Àwọn ẹni máa ń gbé ọlọ́run níjà tí wọ́n ti wò pé ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà. Wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé ọlọ́run ọmọ ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́mọ́jọra wọn, kí àwọ̀ wa kọ́mọ́jọra wọn, kéde wa kọ́mọ́jọra wọn. Lẹ́nu wọn nínú ròrí wọn wọ́n lé ọlọ́run ọmọ ti ń ṣe àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ correct notion yẹn ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé dẹlẹ́sìn kan

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ tẹ̀jọ́ ń wọlé wọ̀dé o yóò sì wò fìrí yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ́wà important gan kọ́jọ́ rẹ̀ mi ní ìbá ti dé àyín torí wọ́n ríran so nǹkan ò gbọ́dọ̀ débi olóko gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ́ ní o ni ó wá tí wọ́n fi ní débi òkú tó máa gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ̀ tí wọ́n ń pè mọ́ wa lá bọ́ ṣe máa ń pè mí ní ká sáwọn àṣẹ dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ bọ́ ṣe ń pè mí ládéyìn nǹkan ọ̀lásùkàn mi báwọn míì bá tó pè mí wọ́n ní abdulrahman tá a bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tó ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tó lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan ìnígbà tó bá yá wọn ní pè wá ní gbogbo eléyìí mọ a pa súná dà á di àbẹ̀ pé wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ní ẹ bá wa gbé ramani bóde wọn ò ní ní ẹ gbé pẹ̀mbọ bí awo erin jáde wọn ò ní ní ẹ gbé ajókọ bí ẹni kìlọ̀ wà bóde.

0: kò sí ń tó dà lójú.
1: Alápàsú náà wá dà á dà bẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rórun gbèsè.
1: Mo lápàsú náà dà á dà bẹ̀ gbé.
0: Kò yẹra máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan yìí. A mọ bẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà wọ́n máa gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmíà fọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmí àgbá wa mú lọ́rùn. Ẹlòmíà fọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Àti òtúbọ̀ wá foríjìn lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn tó kọ́ àti òtúbọ̀ ẹsẹ̀ wá foríjìn.
1: Ẹlòmí àgbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmí a sì máa wò pé ń jáfírí à ń rùn àti rùn díẹ̀díẹ̀. Wà sún sẹ́yìn. Ẹlòmí ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá a ríre kúri. Ibi tí wọ́n ti ń wẹ̀ wá lò wọ́n mọ tágẹ́ẹ̀tì kó lè bá a rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn. Tí alápá ò ní le dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní le gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọ yẹn ní le dáhùn. Wọ́n ò ní lásán o. Wọ́n ò ní yín ká o. Èmi gangan náà alára ò ní le dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi mọ ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtànkà tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n á ní. Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà ànájọ ń rìnrìn àjò lọ. Wọ́n wá débì kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀.
2: Káyè kò nìyẹn ò ní kú.
1: Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustard. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò sí pẹ́ẹ̀pẹ́ òun náà ó kábàámọ̀ o.
2: Ìbẹ̀lẹ̀ ayé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀ ẹni tí ò ṣe rárá ó kábàámọ̀ ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà ó kábàámọ̀ ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀ tí àfiwé mi sọ ń yé yín. Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpọ̀ sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Ṣájà ni lójú òkú ẹ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá a kẹ́yìn sí. Ṣé ajá ni ó jòkú? Abómi ni ó gbé òkú lámọ yín lọ. Àbí accident ọkọ̀ lolúwa rẹ̀ ó ní. Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ̀ ó. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀ ẹni tí ò bù rárá rárá. Á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n bá rò nínú ọkàn ara wọn pé àti ẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lákábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹjẹ́ àṣẹ dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kì.

0: se ni ore asepamo lodo nje yin sore mo wo be se ma sore te ni wo be eyin ma sore te lo soti lodo bi nje yin ma sore te kin lo soti lodo bi nje ma nbo awon eyan ti bi npa no lati gbogbo alakaba ma nigbeyin o ama kaba ma nigbeyin aba mo ka ti se die si aba mo ka ti se ko to poju bayi lo aba mo ka to se die si
1: bawe kun iwa se koko
0: say you want to omo tin awon tin se esin to nse nikan ni wa ma nsore fun
1: baba
0: aba won tan se
1: ina
0: aba won tan so esin to nse ni won sore fun se mo bi o lere bo se ngbo mi loro yi ari sa won tan sore ta te je nse esin nikan lo sore fun aba won mo iya re nikan lo sore fun se mo lebi ati family re nikan lo sore fun
1: bi won tara
0: lu re nikan lo sore fun
1: baba fun
0: sala bagbe re nikan lo sore fun abala basisepo re nikan lo sore say elesin atelede re nikan lo sore fun abi iwo kan mo sore un gege bi olodun ba se ran o bi gege bi kapa ti e na se mo fun gbogbo awon eyan life itesin ojesin abi eya o meya se ni ladugbo wa ni bi baba python kan be ni sale adugbo wa mi ale python kan be ni sale adugbo mi ni bi ti mo n gbe loke oro python ni baba ta n soro re yi o python to ni ijo ni awan so fun awan landlord meeting ni eh meeting ni awan landlord association to wa ladugbo wa ladugbo awan ba mi ni ayin ile ba mi ni mo n gbe o ibe na mo tin pariwo laaro e ti mo n pariwo disturb gbogbo awan taja tajo wa ninu ile
1: awo ede wa
0: sororo to ba ti ka nla e ma ngun mi ede ma ngun mi ni mo ti ma nje ede baba ede ijile baba ajile oro baba oro imo baba imo iwa baba iwa ah ikon go bi eni ti o ma alade ni miji gan gan to go to go to go to gba gbo manu to so to so to ru to ru okunrin si ba olori alaroye ni nla na oni ma ti nwo so so so mo mo bi ise lo fi ma nla won mi ofise mi pa mi de mo do gaga mo ma fale mebun to lo ba mi fun mi ni nje kidumare le ma sa le
1: gbogbo
0: wo we wo we gbe we gbe we ye we ye we ye wa o saarin ara wa gbangba gbangba le ri pe mo ise ise kin to da kon mo ji ati tin to je mo ma gbo patori to ya njo si wo to je nkeru mi da fi eyin na wo wa wo e ye wa wo saarin ara wa gbangba gbangba le ri pe o wa ni dano ori mogun to fo di de eni fori mu to to fo toto eyan si aso tin balaro lero ati kibo mi o sinu temi adeyin kan ko sinu temi olasukan mi ko sinu temi abdurrahman
1: jo pe wa o go mi dile oyin to no to le kiwa
0: won ma wo se temi na ko seni o tori mo bi temi na jo ki ilu oyo se se ma dele nko pe aji se bi oyo la ri o ayo ni se bi baba eni ko e je kin wa pada seyin bele nya ane python kan be ladugbo baba python kan be ladugbo wa ti ma sore ma wo be a sore fun gbogbo eles elesi papo de fui pe boya christian abi muslim ni o se to ba be sore
1: an ya wa bi kun lai lona
0: e ma wa gbo pe se ba won a sore mo se ka se won se ni esan ni orun ati aye be na la won a se ka ma sore bẹ́ẹ̀ náà làwọn náà ní ẹ̀sán tọ́lọ́wọ́ ọba olódùmarè yóò san gbogbo
1: wọn. láyà kan máa bímọ aláàrẹ sàn láyé ìgbà tó wù wá la.
0: a ní pàìtàn kan ń bẹ ládùúgbò mi adéyínká.
1: àlọ́
0: pàìtàn kan ń bẹ ládùúgbò tèmi adéyínká. bàbá tààwọn yìí ó ti ṣiṣẹ́ làbújá bí. ó wá gba
1: bírò.
0: kí náà ń pè é láti àbújá wọn ń gbé àwọn bọ́ọ̀ kan tó ń gbé wọn káàkiri ó wá gbà wá sádùúgbò wa.
1: ọlọ́run
0: ní gbogbo àdúgbò tó sì ti mọ̀ ń gbé ẹsẹ̀ tàà ń rí táwa gangan fojú rí nígbò wọn gbé kí wọn gbé ẹsẹ̀ ibi ilé ẹnìkan wọn kà sí táàpù tí ọmọ ọlọ́run níwájú òta ni. ìgbẹ́ ládùúgbò wa lọ́dọ̀ bàbá tá à ń wì lọ́dọ̀ pàìtàn tí mò ń wì gbogbo àwọn ilé tó wà ní sírì ti ló rọ́ọ̀nù páìpù yìí lọ pẹ̀lú owó ara rẹ̀ tó jẹ́ pé àwọn náà wá ń ṣẹ́gìrì lè kánná wọ́n á yín omi adàsù láti inú yàrá wọn wọ́n á yín omi adàsù nínú ilé ìwẹ́ wọn ó tiẹ̀ jẹ́ pé federal government náà ló fi eléyìí sọ wá ṣùgbọ́n gbà tó dọ́dọ̀ bàbá yìí ó pa kámọ́ tó bá pa kámọ́ tó jẹ́ pé inú ilé rẹ̀ nìkan ní sàǹfààní fún ta ní òbí lọ́wọ́ ẹ̀ wò tèmi lè lọ bí ṣé mo lè lọ sí àbújá kí n lọ rìpọ́ọ̀tù sọ̀rọ̀ mi ń yé nígbà tó wá gbé omi ìtàn gbé omi yìí síwájú ilé rẹ̀ wọ́n kọ́kọ́ tún ṣe táàpù tó yẹ pé gbogbo àdúgbò ló lè kan síwájú ta gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní gbogbo àwọn àdúgbò yòówù náà ìyókù náà ó wá mú òwò ara rẹ̀ gbogbo stíríìtì gbogbo ilé tó wà ní àdúgbò rẹ̀ tí wọ́n lómi tó yẹ pé wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa lọ fi orí ru omi láti wájú ta rẹ̀ ni wọ́n wá fi owó ara rẹ̀ rọ́ọ̀nù páìpù láti bí omi ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé wọn ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé ìwẹ́ wọn gbogbo àwọn tálákùúta tọ́jọ́ ń gbé àdúgbò ọ̀rọ̀ mi ò máa yé adéṣẹ́yìn náà ń sore máwo mi ṣe ń sore ṣe á rí mi ní àbóre nítorí ọlọ́run lẹ máa ń ṣe adéyínká tó ti dé láàárọ̀ yìí aláwọ̀ ìjẹun ajá àlọ́ ọ̀yọ́ ti gbó lásán nítorí pé mi ò bá rẹ̀ ẹranko mo rà bá mi eyan lopo lopo gba ni o ninu awe la tun wa yi o se sore solon lo se sore ma wo ba se sore abi se sore tori kan le ba ma gbe yin lowo awa kan ni ara di to ngun mi de ti to ngun mi mo tin la inspiration to tin wonu agbare mi wa were.

Wọ́n bá di kò yíran alé tí bẹ́ẹ̀.

0: Mányi kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí sẹ́bi ọ̀yọ́, online radio. Mányi kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí sẹ́bi ọ̀yọ́, online radio.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: Ayọ̀yọ̀go, ayọ̀yọ̀go, ayọ̀yọ̀ gómà gómà. A dé á fún ọ̀run mi là, níjọ tí bàbá ń lọ bá wọn mú yọ̀yọ́ra. Emi àtẹ̀yìn a ti bá wọn mú yọ̀yọ́ra lónìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kó mọ̀ bá wa o, nítorí pé ọ̀rọ̀ ìbànújẹ́ kìí báyọ̀. A wá ti bá wọn mú yọ̀yọ́ra àní kú mọ́. A ti bá wọn mú yọ̀yọ́ra àní ṣàìsàn. A ti bá wọn mú yọ̀yọ́ra àní ṣàárẹ̀ o. A wá ti bá wọn mú yọ̀yọ́ra lónìí o. Ọ̀rọ̀ bí ayọ̀ ni kó mọ̀ bá wa o. A wá ti bá wọn mú yọ̀yọ́ra àní rógun ẹfun o, àní rógun ọ̀fọ̀, àní sàd, àní ràdánù. Ayọ̀yọ̀gbo ayọ̀yọ̀gbo ayọ̀yọ̀gbo magoma. A dé á fún ọ̀run mi là níjọ tí bàbá ń lọ bá wọn mú yọ̀yọ́ra. A wá ti bá wọn mú yọ̀yọ́ra o. Ọ̀rọ̀ ayọ̀ ni kó mọ̀ bá wa nítorí ọ̀rọ̀ ìbànújẹ́ yìí báyọ̀.

orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wẹ̀ olúkọ.

láyé tèmi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lékú jáwọ́ o. Adébíra ọ̀bàgbà tí ó jilẹ̀ akákò pẹ́ títí ifá ló ní àmọ́ jẹ́wọ́ mú o. Nítorí gbogbo àwọn tán jẹ́wọ́ mú njọ́ kìnì àná ikú wọ̀ mú náà ni wọ́n kú o. Ifá ló ní àmọ́ jẹ́wọ́ mú. Kámọ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ̀lọ́mẹ̀lọ́. Ní tí ọwọ́ wa ò tó kámọ̀ fi gọ̀gọ̀ fá. Nítorí ní tí ò tó a tó a wá tún padà a tún sẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́. Adéákún ìra ọ̀bàgbà tí ó jilẹ̀ akákò pẹ́ títí ifá ló ní kámọ̀ jẹ́wọ́ mú o. Nítorí gbogbo ẹni tó bá jẹ́wọ́ mú ikú wọ́ mú irú wọn máa ń kú. Nítọ́wọ́ ọ̀wọ́ òtóhun ẹ mọ̀ jẹ́ lọ máa fi gọ̀gọ̀ fá o. Nítorí pé àwọn bàbá mọ́nimọ́ni àwọn bàbá mọ̀yànmọ̀yàn àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tọ́lọ̀ ń fún ní ọgbọ́n ọmọ àjẹ̀lẹ̀ pọ̀ wọ́n ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ọ̀hìn ojú òje lọ. N ti ń bẹ̀ lẹ́yìn ẹ̀fà ojú èje lọ. A ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ojú òje lọ. Adéyinka Ọlásùnkàn mi lorúkọ mi o pàpín bàálẹ̀ fìlà ìlàsàròkọ ti sọ lórí ọbẹ̀ nínú àwọn tangara. Wọ́n bá wùn mí mo lè dún mẹ́wìrì tó bá tún wùn mí mo tún lè dún mẹ́wìrì. Wùn mí àní tó bá tún wá wùn mí èmi lè dún gbàgbà fúfú kówó ẹ̀yà ayé. Àbí ìmọ̀ àdókòkò ni.

let me give you an example. Lára àwọn policy tán ṣe, policy gidi ni o, ṣùgbọ́n mode of implementation, wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó. Ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèrè, ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó mọ̀ lówó lọ́wọ́ látàrí rẹ̀, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ọ̀rọ̀ mi ò yé yín. Wọ́n á ṣe feasibility study sí wọn dáadáa. Àwọn òyìnbó mọ̀ ní làákà ipò o, àwọn òyìnbó fún wọn ní làákà ipò. Àwọn website kan bẹ nílùú Èbó táwa náà ti participate, bó tiẹ̀ jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website, a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kinní ẹ̀ ní survey, website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá bá fẹ́ báyà product kan náà fẹ́ introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kinní yìí o. Àwọn mi ń ṣe research ni o, wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o, wọ́n tún fẹ́ fi mọ ìtàn ṣe tó dáa ni o. Àwọn website gan wà tó yẹ pé iṣẹ́ tí wọ́n nu, àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe, wọ́n wá ti sí irú àwọn survey site yìí. Wọ́n fowó sí fún wọn, àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí, wọ́n gbé fún àwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí, wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, wọ́n wá máa fún wọn ní ìdáhùn, mo sọ tí àwọn ọtí níbi tó yẹ pé àwọn èèyàn wa báwa náà ń ṣe táyẹ pé níta lówó lọ dáadáa ni irú rédíò ṣẹṣẹ yìí, mo lè gbé lọ sọ́run àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajíṣe bí Ọ̀yọ́ rédíò rí o? Abálé àwọn ti gbọ́ nípa rẹ̀, ṣé ẹ ti gbọ́ àwọn prógíráàmù wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dáa o, èwo ni wọ́n ń ṣe tí ò dáa? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve, báyà wọ́n ń ṣe product kan tí wọ́n bá ń fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé ayin olóye tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀, torí àwọn tán ní làákà ẹ̀ tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajíṣe bí Ọ̀yọ́. Ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ, mò ń bọ̀ ná.

0: A kori oro ta n yanju ta n pe kelu laaro ina ni measurement and evaluation. Measurement and evaluation. Ki lo mo se awon ti a ni ayin ta kin le evaluate ara wa. Pe ibo ni kudie, kudie wa ku si. Ewu le yi ta le se ti a tun fi le jolori ta tun fi le ma te si waju. Sugbon in ta ba nje lenu lowo lowo nla wa mo. Ani kan soro ninu group kan. Nisin oni ni Africa wa nbi oni in the next 50 years I je kin ka bo se bo se bere oni we who do Africans these things abeg we deter future progress so much we cling on to the past ite si waju ojo waju o je ajoji si a fe ite si waju ojo waju awa cling ma past e ma wa wo bi ta tin sabosire o ni pe awon to je iwo omo lu abi to je titi atijo to ye ka diro mo a gbe yunju si egbe kan a ni se yun ti ba awon nkan mi to je ti pe o ye ka ti improve le lori ka ti ki nkan mi o tun ti wa ti o wa ti o ta bi improve le lori a ni improve le ni kẹni tó sọ pé báyá ní ìsìn náà bá ṣe wà yìí pẹ̀lú owó tà ń ná owó náírà owó ká sọ pé náírà kí mọ́ fi yún sàpẹrẹ náírà owó pépà náírà pẹ̀lú kọ́ìnsì náírà bó ti àti fojú kan wá náírà àti 50 kọ̀bọ̀ ní ìsìn ọlọ́run lọ́mọ yẹ ọdún. Ìlú Èbó gan wọ́n ná kọ́ìnsì lamẹ́ríkà wọ́n ná láwọn ìlú Èbó tó bá wà ń bí a mọ̀ fi pọn pé àtijú ká mọ̀ kó kọ́ìnsì tọwọ́ lọ yọ mọ̀ ọdún wóróworo lápò wa a sì fi ba gbogbo nǹkan jẹ́ yányán kó sì nǹkan sílè márùn-ún kó sì nǹkan wọ́n náírà mọ́. Ice water tá a máa ń rà nígbà kan 50 cup nǹkan kan kò tiẹ̀ sí ice water káti ẹ̀ sọ pé kò tiẹ̀ sí ice water mọ́ kò sí nǹkan 5 naira gan tipatipa lẹ́fì fi agidi lẹ́fì rí nǹkan naira márùn-ún torí igba agidi kí ni nǹkan naira márùn-ún tó ṣe ẹ̀wà gan kò sí nǹkan naira márùn-ún sí nǹkan naira márùn-ún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fẹ́ ra ẹ̀pá yéré tán yan múrí kan láti bẹ̀rẹ̀ magi da mo fi so be pon marun ni pure water ta mu 15 naira ni si nkan naira marun mo ko si biscuit naira marun o wa like ko si o mo ti fe ma digress die sugbon ti mo so ni pe owo naira ta na paper pẹlu coins ká jẹ́ pé kò sí coins ní nàìjíríà tá ná àwọn òyìnbó ti tún improve innovation ti wà ní ìsìn níjó ní tá n sọ̀rọ̀ kékeré táwọn àwọn tẹ́ máa ń bùn wá lówó wọ́n wà lamẹ́ríkà ni o èmi wà nàìjíríà èmi wà ní uk èmi wà nàìjíríà wọ́n kàn ní Deyinka o lásùkàn mi kásẹ̀ máa ṣe dáadáa pàpín ẹlẹ́nu gbọ̀rọ̀ sáàlì ẹlẹ́nu gbọ̀rọ̀ send account number rẹ o níkà ju account number sí wọn wọ́n kàn tẹ́ ní gbẹ́ra wàrà láàrin bí ìṣẹ́jú márùn lówó ọba ti wọlé sàkáǹtì mi nígbà tó ti fi thousands of naira nítorí wà richard nítorí lówó lọ́ọ̀sì ní tí mò ń fààyọ ni wípé ní ayé ọjọ́un nígbà tí ojú sì dúdú dáadáa àwọn kan yìí ò yí sí dáadáa wọn ò yí sí pẹ́ẹ́pẹ́ ọ láti ẹni tó wà nílùú Èbó láti send owó sí ẹni tó wà ní Nàìjíríà kò yí sí o bàbá fẹ́ kọ lẹ́tà láti ìlú Èbó tẹ́lẹ̀ kíní kan ọlọ́run lọ́mọ yóò sù tí bàbá mi ọ̀wọ́n ṣé àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní ààyín inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bàbá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún ti ń bọ̀ o tàbí mò ń gbèrò ń fi owó ránṣẹ́ sí yín bàbá mi ẹ bá ń ra lè oko mo fẹ́ máa dáko tàbí ìwé owó ránṣẹ́ sí yín bàbá mi ẹ máa bá ń kọ́lé lẹ̀ nílé o wọ́n kọ́ lẹ́tà ó lè lóṣù mẹ́rin kó tó dé Nàìjíríà ṣùgbọ́n ní ìsìn ni mo n fa bo ni pe pelu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jinle awon tan ni opolo tan ronu jinle awon ni won rulu agbaye batari ironu won imajinle won won ti fi improve ba se n gbe igbe aye lati America nisin bi mo se n soro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa general overseer baba segun baba sina pastor sina tama fe ba mi soro lati Ivory Coast won kan te pe deyin ka won ti sadura fun mi laaro yi dari tan ti sadura fun mi laaro yi dari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John a ti abe collector olorun lo mo ye odun ti o su ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti atun je Africa nle le nbe ni sugbon latari innovation innovation awon imajinle pelu awon eyan tan ronu tan ma ro ri daada o ti so easy latori WhatsApp won kan tele pe pe pe pe pe olonu pe pe pe pe pe pe olonu latori phone pe pe pe pe pe pe won di send owo sile pe pe pe pe pe pe pe ile wo lo nba mi kolo e ya lo se video call nibe ma fi so gugu yara nka kiri fi han mi document ni aye jo tan eyan mo ti won ma send owo lati lebo kan ba won call ti won ni call o tan ma fi le onle han won nisin fi document han mi latori phone ni won ti mo ya ma scan re mo ya photo document ni so nigba ta wa sanwo awon owo ni okowo fun ti won ma fi tan ba fe se monitoring full monitoring won se lati lo ebo nisin latari ironu ogbon ma jinle awon awon eyinbo alawo funfun pa lawon eyan wa na tori awon eyan wa na won aduro won aduro won bo na
1: a ti se bi oyo laari oyo ni se bi babe ni kokan a ti se bi oyo laari oyo ni se bi babe ni kokan
2: ikan fowo sowopo ikan mole awon eyan won fowo sowopo won ma ki asi otito ni ora awon baba wa ni ile yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu ti ko ran don ran mi se ina ni mo wi pe ajeji owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta fowo sowopo gbe ilu ologa agbara nbe nibi ipimo sokan ii eye pelu iwuri nbe nibi ki ilu oyo goke agba kodun pupo ko pe owo ara wa lati fa o ti o ba wa koju si yin ki eta o tun koyin si yin ejan kumo to ba wa ku eyin nikan ki e tun iro ara yin pa oyo ati ba ninu ti ko ran mu wi pe karin kapo kapo karin iye ni iye ni yo ye wa o tori iye ni yeye le yo ro wa lorun nitori riro ni radaba lorun ilu oyo ni meri agbega agbega ni omo ade bayi lo lati ko wa loke loke la ma wa lojo kojo ade yin ga olosukan mi le ni nge papin ti gbogbo yin te ti mo ti ba le pe temi na ni lata ti so lori oro na oyo ati pa yin ti ko ran yan ran mi ni se ana na ni ma logun oro soke patapata wi pe ijo to ba ka ni lara la de ku ijo ati wi pe aji se bi oso la ri ayo mi se bi baba enikan kan.

0: mo ti soro policy ijoba to wa lode ni Nigeria ti mo bi mu apere kan pe bon se so pe kan ma rice wole mo lati le okere pe ka ma je rice ti Nigeria nikan walai o je policy ti o ye to le improve economy ngba ti won salaye millions of dollars tan fi import rice ni ododun billions of dollars tan fi import rice nikan ni foreign reserve to ye pe ka ma lo fun kan mi to wulo fun kan mi to ye pe rice ni tara ni to si je pe rice yi ta ba gbin ni Nigeria ni bi ta ba gbin ni Nigeria nbi nkan to le ku ni ke se rocket science nkan ti o hu ti o se daada ni ke se rocket science sugbon bi ti won ti get ile round oju pe won kan gbe wa gym le kan na ke la nkan te ti put in place lati je ki rice o po ya lopo ya nturu awon agbe no ye owo te ma tin allocate pe awon bi awon agbe lowo mo embezu re ni
1: ajibola adawa ajibola
0: ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣe irú pọ́lísì yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tó ti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing ká kílókọ̀ rẹ̀ sílẹ̀ níbí tí wọ́n ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ti ń wà tí àwọn eléyìí náà àwọn tó jẹ́ tiwantiwa ìtọ́ wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice mi tí wọ́n rà bí kan bókú tá ń bi mi bí kí mi kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ èpo sí orí torí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni kan tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company Thailand nkankan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ nbi ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èbí lose taste gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tán ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kì í ṣe pé akẹ́kọ̀ọ́ fi rí dé pé owó tá a fi ń bọ́ ti rice pọ̀ boom awa block importation of rice aya e ma gbin awa ese n ronu pe eja ma gbin rice ati oko block importation na ka to ma gbin rice eleyin lo wa da awon gogo rice le ati ba to ti won ko ti

0: gbogbo. Rájí àlàmúnà lẹ̀ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
1: Bàbára ayé ìtàbá ń ṣe o.
0: Measurement and evaluation. Tẹ́ bá tiẹ̀ tún àti ṣe gbogbo kíni, ẹ tún wá wọ ẹ̀yìn wò. Pẹ̀gbọ́n ẹ̀ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ntí measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú, ìwò wájú. Bágbà bá ṣubú, àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo mo ti ṣe àṣìṣe o. Kí n mọ́ tún ba lè ṣerú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Irin ẹsẹ̀ wo ni mo gbé? Ojú ibo ni mo gbẹ́sẹ̀ lé? Tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú? Ni wọ́n wà á wò wò. Wọ́n wà á wò wò. Tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubú lébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

0: Mo n sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Tí o bá sí innovation, tí o bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast ní Nàìjíríà níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà. Ní United States of America láti orílẹ̀-èdè Canada, láti United Kingdom àti Denmark, Ivory Coast, Libya, South Africa, Ghana, káàkiri gbogbo àgbáńlá ayé tẹ́ẹ̀bí tẹ́ẹ̀ tí ń gbọ́ mi. Tí ò bá sí ìrònú àwọn kan, innovative ideas àwọn kan, ẹ nílé láǹfààní àti gbọ́ mi o. Torí irú àwa yóò lówó lọ́tà bí lè ra táìmù lórí normal radio. Táìmù máa ṣètò lórí rédíò. Ọ̀rọ̀ mi ò yé yín. Ṣùgbọ́n innovation, innovative ideas àwọn kan ló mú mi máa wà báyìí nínú yàrá mi mọ́ wà láì lórí káòchì lórí àga kan ni mo jókòó tí mo fẹ́ yìn lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí. Lórí Android fóònù mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tẹ́ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù mi. Fóònù tí mo fi ń WhatsApp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o. Kò yé yín. Àìlápàlà dọ̀mú o. Ayé ti rọrùn o. Ayé ti rọrùn. Àwọn èbó, àwọn tẹ́ ń ronú, àwọn tí ń kà sí, wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn.
1: Àlímí àkànbí onílé ojú o.
0: Ṣùgbọ́n ní àyín, ìrònú ló jìnà sáwà. Tábà tún wá rí àwọn tẹ́ ń gàgà ń ronú yìí. Àwa nífẹ́ àgùntàn wọ̀, wá nífẹ́ paṣọ ìsín dà. Àgùntàn wọ̀ nífẹ́ paṣọ ìsín dà. Àwọn oníwò pé báwo náà làwa sí náà sì lè jẹ irú àǹfààní innovation, innovative technology, programming, coding, softwares, ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life for ara wọn. Báwo náà làwa náà ṣe lè lò níbí àbí lè better life for wa. Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí. Wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kó gbálé. Wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn. Wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kó gbálé.

0: Máyí kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ají ṣe bí ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣe bí bábẹ́ nìkan kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì, wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ṣe, tí wọ́n gba sálárì fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sílẹ̀ lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Asiru Amadu Afag Gilo. Àwọn náà ní ètìrí multi-purpose venture nílùú pa. Kò tẹ́ ẹ̀ máa ń gbọ́ polówó wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni. Àwọn alátìlẹyìn wa nù. Àwòsọlá artist Àwòsọlá artist Àwòsọlá Michael Angelo. Ọmọ wọn Lekiti. Tọ́gbé kò dàgbà tó fi ìlú Abuja ṣẹlẹ̀. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwó sí wa lóòrèkóòrè. Ẹ ṣeun o. Adúpẹ́ o iná ò ní tán o gbogbo yín o. Mo fi tó dórí bàbá mi Bàṣírù, ọmọ Adéníran, ọmọ Ọ̀yọ́ Aláàfin, tí a ń gbé nílùú Èkó, Èkó Àrómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ. Àáfàá Glo, ìlú Pàpó làwọn ń gbé wá. Àṣírù Amadu, tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ni, ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣẹlẹ̀ o. Tó fi tún fi dé orí. Bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ wọn. Bàbá Sàmínú. Ọmọ Adépọ̀jù láti California ní United States. Ọmọ wọn ní Èrúwà. Èrúwà Ojoko. Agbẹ́dúdú orí òkèlé. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọ́lé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mọ̀. Bàbá lè wúmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ Bọ́lọ́jọ̀ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ mú lọ mí o babata ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Akúkọ́ gàgàrà tó tún sọnù lómù. Wọ́n ní ẹmọ́ mú lọ mí babata ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ.
1: Òṣogbo.
0: Bámi tún lọ mi ojúra bẹ̀sà èké òṣojé o. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ. Ńlá àwọn èèyàn fi nígbà táka sí wọ̀rọ̀kọ̀ kí lè lẹ́kọ yà díẹ̀ sí. Ọmọ ojúra bẹ̀sà èké òṣojó. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ dákọ wọn. Fatai Bandele Olúṣọlá Lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yọ́ Aláàfin. Ẹ ò jẹ́ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti. Ní ìwọ́n ti ń kó lówó kó kí wọ̀ fọ́ fọ́ gbà á lẹ̀. Aṣẹ́ kò lè bá àdìjà kó lè bá dákan. Kọ́mọ aládé ò lè bá rí ìgbàmù láńbẹ̀. Àwa tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ǹkùlé ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní Success Odúọlá láti Amẹ́ríkà láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe wa tẹ́ máa ń dúró tì á. Àwọn náà ń jà wò lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò ṣe. Ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tóbi tún dé orí bàbá mi dáadáa. Alhaji Adémọ́lá láti Amẹ́ríkà lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu. Àwọn èèyàn ti á nu o. Àwọn ti á ti á nu. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù álọ́gọ ẹnu. Wálé Bàbá Wálé. Bàbá Wálé láti Germany. Báàmí dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ, tí ìrántí dákọ, tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́ọ̀ba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà, yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú ètì náà alẹ́ ojú òní ti yín o. Toro gírin la dìẹ́ bọ ọkọ mọ́, ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti ìbò ń ṣe ọlọ́run. Ẹ ṣe ò àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyáyìn náà ní ti fẹ́ máa gé e pété. Gbogbo àwọn tẹ́ mọ́ kí n tó gbàgbé. Mo ń fi àsìkò yìí kíró tí méjì tẹ́ ń bá wà ṣe gravy. Tí wọ́n bá wà ṣe bánà Ajíṣẹ́gbé Ọ̀yọ́ àti Ọlánìkẹ́ náà tó náà bá wà ṣe bánà bánà fún Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Gbogbo àwọn tá ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture Plenty Fashion Home lóríṣiríṣi gbogbo ẹ̀yìn tí mo rántí dákọ. Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa. Gbogbo yín yányán ni mo kí o. Ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú. Àìníye inú ni o. Ìníye inú ni o. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí. Measurement and evaluation. Ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwòwájú bá gbà àlagbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn ọmọ ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Bàbá tó fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọ̀pọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ni lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún wa jù ni wọ́n ń dìbò fún
1: wọn.
0: Gbogbo àwọn tí ò jẹ́ ká máa nílọsíwájú. Àwa ń bẹ̀rù innovation. Innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ, ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the ones controlling and ruling the world. nbo la wa wa wa nbo la wa fe wa ipo la wa fe di mu ninu awon tan ronu tan fi ronu won tun ilu won se latari be awon na tun do lowo won do lowo do loro ta mo pe ipo nikan la fi ma wa ko laye jon ako oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo ta e fi n gbo mi ni gbogbo agbaye ta ti n gbo mi lowo yi o ori phone ni mo ti yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu ile ise radio nla kan o hon ara mi o ye yin innovation idea thinkers ironu jinle awon kan iloyin eleyi lo fi bo orun.

0: Aya ma pe nigba
1: Raja la mure o loyo wa laafin bi te baba Rahim Aweda na kon baba Rahim Aweda to yan ta na nko ru orin ti baba yi na ti ko awon omo won na ti nko ah awon baba ti mo da pa awon ti won ti di ara ajon ara ajon iba se pa ikulaye ni baba Muhammadu baba Muhammad akoda to ba Jesu Christi Oluwa wa pelu gbogbo awon wole awon malaya awon awon ojise Olorun ti won ti lo ato e pa ikulaye ni gbogbo won la baba o ki eledu akodele ba won tan ti lo nfi asiko yi bẹ́lọ̀ fún gbogbo àwọn òkú tí a náà tán ti bọ́ sí àlòkè àmọ́ ládàádúrà ládàásàrà kọlọ̀nkọlọ̀ máa mú bá wọn bísímìlá ìkan kú ló wà láọ̀kan kọ́mọ̀ lọ bá wọn lọ́hùn káwa náà ká mọ̀ ti lọ bá wọn ní ìsín ká pẹ́ ká dàgbà ká dògbò ká sohun àwáyé wa sí adéyínká ọlọ́sùnkàn mi lè ní jẹ́ mo ń tú gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa ókú ókú nìbọn ro tẹ bá tún fẹ́ ràn á lọ́wọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi ìta lẹ́ẹ̀kan náà lẹ́lẹ́ pé 07068874274 07068874274 ẹ lè lọ sí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com a wà lórí gbogbo àwọn most popular radio directories bíi Radio Garden, Sino Radio, Live Online Radio ẹ̀dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà ọ̀hìn ẹ tún lè gbọ́ wa lórí Zino Radio náà gbogbo àwọn platform tẹ̀ ti lè gbọ́ wa ni ẹ tẹ́ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebioyoradio.com ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó wà lókè téńté gmail wa ó wà lókè téńté ẹ bá tún scroll lọ ṣàlẹ̀ gàgàgàgàgà ẹ rí logo WhatsApp bẹ́ẹ̀ bá ti kílíkì rẹ̀ yóò open WhatsApp lórí fóònù yín ẹ bá tún bá wa chaatì lọ Facebook Messenger náà wà níbẹ̀ tẹ bá kílíkì rẹ̀ lè bá ń bá wa chaatì lọ lórí Facebook gbogbo àwọn idea gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa káwa náà káwa máa ronú bá a ṣe lè fi innovation innovative tún nàìjíríà sí ọgbọ́n àtinúdá kálukú àkàrí tún nàìjíríà sí adéyínká ọlọ́sùnkàn mí pẹ́ ń bọ bí àwọn erin ajáàlú ọyọ tí gbó lásán nítorí bẹmi ọ̀pá ẹranko mọra bá mi èèyàn ni ọrọ̀ ìjánu oòrùn ó tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá agbèsè tán fẹ́ máa lọ lù dárò alùkò èmi adéyínká ṣe tán ó fẹ́ máa lọ lù kó sùn lékèlékè èmi ṣe tán ó tún fẹ́ máa lọ lù kẹfún tọ́ a máa bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà ò gbogbo ẹni tó bá ní a máa bọ̀ nìkan là ní débánlé o nítorí pé bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adé fún bàbá jẹrọ̀ mọ́jèlé o ìjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa ẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ilé tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrò nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù náà làárọ̀ bàbá mo fà ilé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín sọ ọlọ́run ọba àbúrẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a máa tún pàdé mi ń fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ̀ tún ní bèmí náà nínú ìbànújẹ́ ká tún ríra láyọ̀ ká pàdé níre ká mọ̀ dólódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: ala de bi eni ba le yo mo la ele ni ri
1: ti e pa ni ko ro mi owo oga mi ko yan mu eni bi npa ki gbo wa su
0: ba ye ba ye ni ajida bi eni ba ni ku mo la ele be la ku la ye aro lo re se le ore a se se yan bi eni ba le ja la ele ni
1: ri ni won mo wa ra won ta leta
0: eyan wo ya wa se se gbe bi ndi se bi eni gbe o le gbo mo ko re loko
1: be ni
0: bi ya wa se se gbe ba gbe ni ogo re yo si mo na mo ya le lo re Babinu jira won to wa to jo mo bara won gbe le won to jo mo be
1: be
0: ni kan kan o ji ni yara ku o be ni kan kan ni kaluku o ji tun mo be laye re
1: ko to
0: se mi gi ndi alo do re anboro ya re joro tun
1: kabo
0: ore mi da mi ngodo re mi lo dale ore bi ndi bi bo le re be te oluga wa si ya re ni o je ko ro tun le
1: e bo ba e gbogbo eniyan
0: awa baba la so re awo mo so re owo le da ni
1: ko to
0: ta ma je bara wa so re dale mo e ja jo mo bara wa ore bebe ore dale ke dale ore bi o ba dale o ni dale ore re o pure re re ni jala bo si e da ga je ki gbogbo wa o se le le
1: ta ko ba e wo dale ni yan
0: be na le bo ba bo ma ra ye ninu le bo ba se won lore bo re ba de won lona bo sa lo sa lo
1: ta bo
0: ta lu ba ri ga e se mo dupe ojo o si loro awon abibi so lore pe ngbe ju ni won fi yi ore ana
1: da wa won mi nu
0: ore fu lọ́jọ́ àgọ̀rọ̀ wọn máa bínú ẹni ọ̀gbá lọ àlọ́ àṣejù ní báwọ̀ ló ṣe mi wá ọjọ́ orí gbé àṣìrè gbàgbé bó orí bàbọ̀ yóò dìbì ní àlọ́ àṣejù ń bá bójú àyà orí níwọ̀n ọmọ gbàdà
1: lọ́jọ́
0: ọ̀jọ̀gbọ́n aláwùyé bàbá àgbèjì
1: ọjọ́
0: ni bẹ́ẹ̀ náà ni ọ̀jọ̀gbọ́n aláwùyé alọ́gbọ́n Aisho je ga joju mi gbogbo eni ti ma diju o le soje
1: lo ni
0: gbogbo aye toluwa ba be wa si a ma dupe lowo re na ni abiyan ti oba ma duro mi ni mo fe du
1: adupe lodo re
0: lowo olodun re oba to da gbogbo wa oba so be wa so bi wa sagba odun ana obojo la sagba wa àwa jà ná lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà nítorí bá a bá sùn lálẹ́ káàkiri gùdùgùdù nífẹ̀ẹ́lì ìdájí kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ sọmọdún tó lè ṣẹlẹ̀ sí
1: o
0: ilé bíbí ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà à ń dọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ́ ọba àtọ́dá gbogbo wa jájọ la lọ ọrọ ń bẹ lẹyìn bá ọba kú
1: lóòótọ
0: bá ọba dèdè kú ọrọ ń bẹ lẹyìn wa ọlá bí ọba olúwa bá fún wa
1: ṣe
0: torí bẹ ni ọba dí ikú ìṣe rẹ ọtún láyé ẹni tó bá ti kú bolúwa rẹ lópin
1: lóòótọ
0: èèyàn tí òsì bímọ sánú ọgbọdọ su eré ṣẹṣẹ ẹni tí ọba láti bọ tá ayé ọgbọdọ fọmọ bú ni àtètè lóbìnrin ọkọ ọmọ bíbí bàbá wa lókè tó pin fún wa náà ni ó pe lọgbọgba lóòótọ gbogbo ikú kárí ọmọ ni ọ̀kárí ènìyàn
1: kàbọ̀
0: kò jẹ́ni tí lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó bẹ́ni ìtàn àjẹ̀lẹ̀ ìtàn lọ ní
1: lóòótọ́ ni
0: ẹni dọ́gba lówó lọ́wọ́ ẹni dọ́gba lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ìjẹ ni gbogbo ṣe bẹ́ẹ̀ láwọn ọmọ sùkúrù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́ kò jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn alákejì ẹni dọ́gbọ́n ogun ẹni dọ́gbọ́ ọ̀rọ̀ ọ̀hun alálejò ọ̀run dákun mọ́kàn jùmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òwò bá ní bẹ́ẹ̀ náà lèbi ẹnìkan ti wọ́n máa wọ́n máa bí òdòdó yí bí bẹ̀rẹ̀ nìkan gbé bí mọ méjì lẹ́ẹ̀kẹ́ bí ẹnìkan ti wọ́n máa bí òdì bí bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ nìkan ti lóyún díẹ̀ kò lè bí ojúmọ́rẹ́ ní díẹ̀ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun bá má jẹ́ kí gbogbo wa ò ní òun àmírọ̀ ọ̀run èèyàn tó di bí òní ikú ẹni tí òsì bí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere ìfolú ààrẹ bá a bá bímọ náà tán ọlọ́run ọba ò ní jí ogún kékeré báwọn ọmọ náà bá dàgbà àtẹ ọlọ́run ọba ò ní jí ọgbọ̀ abẹ́bẹ́ gbẹ́ni ògùn ẹgbẹ́ni abẹ́ ẹgbẹ́ni ohun rere lájọ mọ́ ọ̀sẹ̀ ẹgbẹ́ mú mi ní ẹgbẹ́ wa.
2: Oh, yeah, yeah, yeah.

Oh, very good.

0: ẹkọ àtàrà ní gbogbo ìkìlì tí àfẹ́rẹ́ kan tí tó bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkànmí ló kọ̀ nípa nígbà ilẹ̀ fìlà Ìlàsàròkò tí ṣe lórí ọbẹ̀ nínú àwọn tanga.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ni ẹ kú iṣẹ́ látàárọ̀ ọjọ́ òjòjì o.
1: Ìwọ tó wà ní pẹ́pin mọ́lẹ̀.
0: Láti òkèrò kíníngọ̀ yálà fún ni wọ́n wá ní àárín. Ago kan òru, ago kan àjálẹ̀ òru.

ìwọ ni èmi ni tó ń jẹ Alpha àti Omega ìbẹ̀rẹ̀ ohun gbogbo àti ìparí ohun gbogbo. Lẹ́yìn rẹ kò sẹ́lòmíì mọ́ o, kò sí nǹkan kan míì mọ́.

0: Ìwọ nìkan náà lọba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbáńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàárín Oyo Ìṣẹ́bíbá Bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan.

0: Bá mi Sàmínú Adépọ̀jù láti California wọ́n ti bẹ́ẹ̀ wa. Bàbá dáadáa nù ọ́, bàbá rere, bàbá tẹ̀, bàbá àlùbáríkà. Tọ́lọ́run sì wà nù tí wọ́n sì ń jẹ́ iṣẹ́ náà. Ẹ gbọ́, kí la mọ̀ ọ́ sọ, sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ, tètè la mọ̀ ọ́ pè, abówó ìtàn ni mo mọ̀ ọ́ pa, èmi tí mo ètò ó ṣe. Ètò ẹ̀ tó ń lórí kè é nírù. Ìjọba wù mí mo àwọ́ sórí ètò. Àwọn èèyàn sì tó ń fi ìfẹ́ gbọ́ wa, wọ́n ń fìfẹ́ tẹ̀lé wa. Ìfẹ́ tẹ̀ ní sí wa, kò ní dìbàjẹ́ o. Ilé yín ọ̀nà yín náà ò ní dìbàjẹ́. Ẹni sìse, ẹni sìjẹ, ẹni sìsọ, ẹni sí ilẹ̀ tẹ̀, ẹni tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹni báráyé fọwọ́ tì. Akorí ọ̀rọ̀ mi, mo ti fi ṣètò ní àárọ̀ àná náà tẹ́lẹ̀, mo kàn tún fẹ́ tún sọ ni. Pé ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lé èèyàn ní sí òun, yóò máa ṣera rẹ̀ yóò láyé ní sí òun.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.
2: Má yí kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí Ọ̀yọ́ online radio.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.

ṣùgbọ́n kìí ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún ọyọ àtibá unity forum ṣùgbọ́n eléyìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbàbàbà oṣù bàbàbà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà ẹ máa sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Torí gbogbo nǹkan tí ọlọ́run ọba mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣe máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òròkú lọ́yọ̀ aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkúṣà pọ̀ wọ́n ní wọ́n sọ pé òun ṣe bírèkì lẹ́kọ̀ọ́ bírèkì wọn ò mú dáadáa ní bírèkì lọ bírèkì lọ fẹ́ẹ̀lì ó tẹ́rìbù ṣùgbọ́n ìkáká lára àwọn tán wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣẹ fún àfarapa lọ títí wọn àṣẹ ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́nì ẹ̀nà ọ̀gbìn pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìparí sọ́yẹ́ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré bíréèkì ọ̀wá mú wọn ibi tó ti ń du kíní kò sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ẹ̀ ń sọ̀rọ̀ ni ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ̀ gbọ́ ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun kò sí ní ti december tó fi yàtọ̀ sí january o kò sí ní ti january tó fi yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín kẹ́ ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ lè bá a sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ lè bá a sọ́ra ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣeun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lẹ́ni lórí ni àyà gbé ń wọ̀ lọ́tún.

0: ẹni tó yẹ mí ní gbé mi wọ.
1: Ẹni tó ni ẹ̀mí mi gbé mi náà wọ ó. Gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀. Kọ̀rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí. Lájàálẹ̀ yìí. Ká mọ̀ sí ń gbọ́, tó rà sí ìwé ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí kurukuru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ la mọ̀ sáré àsápàjúdé, sáré àsádejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọba ọba ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọ́ lu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngbò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run tó le lọ ibì kankan mọ́ làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọ ọgbà ni. Orílẹ̀-èdè márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ̀ka alẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ̀ka àárọ̀, ẹ̀ka àsán, ẹ̀kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbìkan ilẹ̀ a máa mọ́ ń bò míì. Bílẹ̀ bá mọ́ ń bìkan a tún sún bò míì. Ọlọ́run ọba mi lọ́ba ara. Afẹ̀dọ̀ ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún fáyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kò sẹ̀ bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu. Oṣù bàbàbàbàbàbàbàbà wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ́ ẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó àpọn kan jì ní táìmù yìí. Bẹ́ ẹ bá fẹ́ bóde ní ẹ máa pa náà lé o. Ọlọ́run ní jára ẹ̀dá àní rí náà ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lè rí àwọn léyìnbó ṣe pé ìbó ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

0: ṣe ọjọ́ Monday ṣe download pé ní ibi tí mo bá yẹ lórílẹ̀ èdè wọn ní Nàìjíríà. Ṣe download ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan. Ìbádé ṣọ́ọ̀bù nínú ìṣẹ̀lẹ̀ lókè òrùkẹ́lẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbò. Mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbó mi. Ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀, ó ní ìpẹ́ ń bu ìyẹ̀. Tán sáré tán pa iná, iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmà nébọ̀ jẹnẹrétọ̀, àwọn táígà jẹnẹrétọ̀, ẹni tó ní ṣọ́ọ̀bù, ó gbé e lórí táyà. Ó ń ṣáná sí ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú. Ọwọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé jẹnẹrétọ̀ sí tó gbé ta. Bí bóyá ṣàlẹ́sà ló ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó di gbòòlà. Iná bá jò ó di iná o, iná o, iná o. Lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjokíjo. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà, mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà. Àìsí mẹ́la ìbáwọn adáṣe oje. Mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ. Mọ ẹyin èèyàn báyà lẹ́ mà pé mínírààsì náà ẹ lè lò ó fún ńlẹ́ bíi fire extinguisher. Kéléyìn tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbéléńjá. Èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù. Ọkàn bẹ́ẹ̀ kan ni fún àwọn èèyàn tí a máa wọ pé àbíléèrè ṣé wọ́n máa mú mínírààsì ó mínírààsì ni. Mo kàn mú ni mo kàn jí pọ̀ dáadáa kó lè bá a ní gáàsì. Mo kàn spray rẹ̀ sí ni Ọlọ́run bá sá lùú náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyè ìpàdé. Ṣùgbọ́n àtọ́fà ni o, àtọ́fà ni o, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpàpàànù dodo, sọ́run àjàǹté. Èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán-tàn. Wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí. Ibi yẹn ti ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan. Kò sẹ́nì kankan tó yè òkú wọn ní wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta. Àfọwọ́fà a máa wá bléèmù ọjọ́ kan, a máa bléèmù oṣù kan. Ẹ dákun ẹ̀jẹ̀ a máa dúù dúù diligence, a máa dúù dúù diligence. Ká máa máa ṣe àtà, ká máa máa ṣe àtà o. Ọlọ́run ọba yóò máa sọ wa o. Ṣùgbọ́n káwa náà ká máa ṣọ́ra wa. Ká mọ̀ ìyá Fọlọ́run sọ títún pokùn dẹ̀dẹ́ gọ̀pẹ́. Ọ̀rọ̀ mi ò mọ yéyín Adéyinka Pẹ̀mbọ bí àwo irin. Sọ̀rọ̀ mi ń yéyín 07068874274 lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ mi. Tó bá jẹ́ pé outside Nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀, ẹ máa fi +234 sí níwájú. Ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ̀, ẹ dẹ̀ lè text message lórí WhatsApp. Bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí yín lálẹ́ ká dákọ̀ yín lórí ètò. Ẹyẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp mi.
1: Àjí ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

ìyá kò ní tọ́sí mi àti yàn àníjẹyà mọ́ o. Ọjọ́ ẹkún wọn ti dópin. Àní sọkún àní jẹ̀bàjẹ́ àní jẹ̀kuru. Àní kìkà àbámọ̀ bọ́nú. Kí àwọn ìlérí àti ìpinnu tọ́lọ́run ti ṣe pẹ̀lú májẹ̀mú rẹ̀ kán lè bá wa ṣẹ́ ká gbogbo wa kájọ máa fẹsọ̀ ṣe. Ká máa ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí jòó ga gbọ́n. Ká máa jẹ ẹni tí ọwọ́ owó tó ká máa lọ máa fi gọ̀gọ̀ fà á. Ká máa lọ máa fi gọ̀gọ̀ fà á nítorí ọwọ́ ọba ti tó. Olúwa sì láàánú jìyà mọ́ lóòótọ́, ṣùgbọ́n káwa náà ká tún tẹ pa mọ́ṣẹ́ wa. Ìdí iṣẹ́ ẹni là ń bàbá wa sọ pé àti ìmọ̀ ni lọ́lẹ̀. Ẹ jẹ́ gbọ́ òkun lọ́lá fún láyọ̀ lẹ́ẹ̀kan sí i.

0: kó tó sẹ̀lé mi wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́mi ọ̀rọ̀ bá dé mi kí n má tún sí sọ ọ́. Abala kejì náà látúnbọ̀ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbá bàbá bàbá oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yìí kurukuru a máa là lújà a máa là kò ká a máa là kò ká. Ọ̀ọ̀ni rìnà rí ti ń bẹ wájú bọ́yọ̀kọ̀ kan ti takú. Tó takú lóru mọ́júmọ́ tó wà ń wájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ wá ṣe tí ó jẹ́ kí Adélé láyọ̀ kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù là á pa àmúkùrù pẹ̀lẹ́. Àmúkùrù tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbá bàbá bà. Ẹyin ni kẹ́ ẹ sọ́ra yín. Kẹ́ kí ìsára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mo tí o. Bẹ́ẹ̀ bá mo tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ò ṣèrà rẹ̀ tán yọ wà léèyàn kan ní sòun. Ní ò bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ láti òkè wá tó jọ.
0: A máa fẹ̀mí ara ìta káìtì. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣera rẹ̀ tán á léèyàn ní sòun. Tẹ̀yìn ká pẹ́ ń bọ bí àwo irin. Ajá àlú Ọ̀yọ́ tí ègbó lásán bí ọ̀bá rẹ́ranko a sì rábà mi èèyàn. Kọ́ máa ṣẹ̀ lé mi kọ́rọ̀ ọmọ bà lé mi ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun réferéfe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ rere kọ́ máa gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékè ìwèké yìí dáa ẹ máa wá gbóhùn mi lọ lù kẹfun dẹ́yìn nǹka pẹ̀ ń bọ bí àwo irin. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa àwọn èèyàn wa. Wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kún kùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò níná. Ṣé ẹ mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa? A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ó kàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bọ̀ọ̀nà ti máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ńléyìn èmi ọlọ́sùn kúrò lówó oje. Báyà mi fàtà ìbá ń délé ẹ wá kọ́ nílé èbó tí ń lo oje. Báyà mi sàmínú adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

gbogbo ẹyin tẹ ń gbọ àkáàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi sàmínú adépọyì gbogbo ẹyin tẹ ń gbọ láti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic èwo tún lélẹ̀ Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹyin tí mo kọ rẹ̀ àtẹyin tí mo kọ ẹ̀ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wá ọlọ́run mọ pa wá mọ́ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá wọ́n pẹ̀ kí ni èèmọ́ kó ní àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn èdè pọ̀ ju tó fi wá ń fo kíní tó fi lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ wọn dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ mọ̀ jẹ́ ní àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sí nílé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú gbogbo kọ́lọ́run máa pa wá mọ́ kọ́ máa pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wàlá haúlá wàlá kùwátá ìlà àbílà àlèrè àti nítorí pé kò sí agbára kankan ní ìkàkà tó tó agbára ọlọ́run lójú máa rí. Ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn. Ọkàn wọ́n balẹ̀ arọ dẹ̀wá. Ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o. Gbogbo ọmọ tákà bá kó wọnú epo náà ní ń kó jáde. Gbogbo àwọn tá a jọ wọ 2020 2021.

0: tọ́ àgbè ṣetán ọfẹ́ mọ́ ṣetán ọfẹ́ mọ́ lọ lù dárò àlùkò ṣetán ọfẹ́ mọ́ lọ lù kó sùn lékè lèké ṣetán ọfẹ́ mọ́ lọ lù kẹ́kùn lẹ́yìn ká pẹ̀mbọ bí àwọ ẹni.
1: Ìrìn ayé ò ṣe dáhìn láìṣẹ́.
0: Agbé ló dalẹ̀ o, àlùkò ló dàárọ̀. Onídẹ̀rẹ́ ló dìyà lẹ̀ta ọ̀la kòkòkò ká ẹ tó rí un. Wọn ò fẹ́ ń kù. Mi nífẹ̀ẹ́ náà kù, ẹ nífẹ̀ẹ́ mi náà kù. Ọ̀tá jẹ́ ló kò ó. Adé afúnmọ́ rè mi àtàgbàwò sí lọ́fà. Ọba àrọ̀ òkúndá, àbádé yìí lọ́mọ, àdé ń bẹ nípò tó dákẹ́rì gidi. Gbogbo ẹ̀yin ti atáretẹ́ wà lájò. Ìlú oró ni òjú gbé o. Ìlú àjòjì ni òjú ọ̀. Ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ̀ tọ́tọ́. San adé afún ọ̀pá gan níjọ́ tí ń sawó lọ ìlú àìmọ́ni àìmọ̀nìyàn. Ǹjẹ́ ibi wọn bá ti mọ ni làbá máa gbé? Gbogbo ẹ̀yin ti alókè òkun nílé òkèrè ẹ kéré òkò délé o. Bá mi ṣàmínú, wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re. Wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀.
1: Ọwọ́ rẹ̀ ló wà kó sẹ́lòmí lẹ́yìn rẹ̀.
0: Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà lókè nílé òkèrè ẹ kéré òkò délé o. Toro gíní la dìẹ́ bọ oko ìmọ̀. Ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ọ ẹ nísìnyìn. Bá mi ṣàmínú Adépọ̀jù iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. Iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Oníyàn ṣe, ọlọ́bẹ̀ ṣe, ọlọ́ka ṣe, gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Mo kì gbogbo yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tá a mọ̀, gbogbo ẹ̀yin tá a mọ̀, tọ́jẹ́ pọ́lọ́ ń mọ̀ yín. Ọlọ́run ọba yóò máa bá wa wà pẹ̀lú yín o. Kí a máa wà pẹ̀lú àwa náà. Ìlú le kò ní jẹ́ ti a o. Ìlú ṣe lè rí ole tó káwọn ọmọ rí ti a ṣe ń bẹ̀. Kọ́lọ̀ tí ẹ̀ wá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé. Kọ́lọ̀ mẹ́dẹ̀ wá káàrọ̀ ọmọ ní a. Káàrọ̀ ọmọ ní a ká mọ̀ jẹ̀kòrò. Ká inú ẹ̀ dẹ̀ ní kárọ̀ dẹ̀ wá. Gbogbo tẹ́gbẹ́ wa ń ṣe nírọ̀rùn ìrọ̀rùn ní kò máa jẹ́ fún wa. Bàbá mi ṣàmínú Adépọ̀jù ẹ ṣeun o. Àwọn onídùúró ti àánú. Onídùúró mi ẹ ṣeun o. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún Ajíṣe bí Ọ̀yọ́ rédíò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró Fádéyìnká Ọlásùnkàn mi o. Onídùúró mi ẹ ṣeun o. Torí bójú èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bọ́ bá já wọn kan náà dúró, wọ́n á ti máa ṣèrè gun. Bọ́ bá já wọn kan náà dúró ni wọ́n á ti rọ́gbẹ. Bọ́ bá já wọn kan náà dúró ni wọ́n á ti máa ṣàlàyé. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ràn wá lọ́wọ́. Pátápátá látòkè òdòkè lọ. Níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín, kò ní tán di yín àbùdé nítorí òkun àbùdé nítorí ọ̀sẹ̀. Iná ò ní tánwó yín o. Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ní bùrìn bùrìn fẹsẹ̀ kọ́ ẹ ní. Ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀. Ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o. Ẹ ní ṣìṣe o. Ṣíṣe ṣìṣe ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdá ìkúsókò wá jẹ́ ẹ ní kúsọ́nà bí efín. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá àwọn ọ̀la kò wọ́tá yẹ láàbí láàrin ilé àṣẹ. Torí pé kò sí agbára kankan níbi kankan tó tú agbára ọlọ́run ọba lójú
1: wa.
0: Tọ́ a mọ̀ bẹ́ ọ̀ torí ọ̀bẹ ní bẹ́ sùn àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ o. Ẹni bá ní a mọ̀ bọ̀ nìkan là ní pé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀.

Yakuba ba jẹ ọ̀rọ̀ mọ́jẹ̀ lé o. Yẹ́ kí láyé ègún ń ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ègún ń ṣe ilé olúwa rí ìgbóná. Inú ilé tẹ̀ ti ń gbọ̀ mi, ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀ mi, ibi iṣẹ́ tẹ̀ ti ń gbọ̀ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná, kò ní dojúrú bí ẹsẹ̀ tẹ́ lọ. Kò ní dojúrú nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́. Tútù tútù náà láàárọ̀ bàbá. Mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́. Mo fi Ọlọ́run ọba sọ ìsọ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wọ̀n rin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn. Títí nígbà míì sátò máa pàdé àdé yín kápẹ́ ń bọ bí àwọn orin. Mi ò fi yín lẹ̀ sínú ìbànújẹ́, mi ò fi bá yín nínú ìbànújẹ́. Ẹ fi mí sínú ìbànújẹ́, ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o. Ká tún ríra láyọ̀, ká pàdé níre, ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀.

0: ẹyin ti ọlá ìlàndì akí níbẹ̀ yẹn o.
1: Omi jíba lẹ́lẹ̀ nìkan tó ń yọ.
0: À ń bà bá wa àwọn alátìlẹyìn wa ní orílẹ̀-èdè United States of America. À ń bí bà bá wa àwọn ẹni bí ẹni nù o. Bà bá wa Sàmínú ọmọ Adépọ̀jù ọmọ Èrúwà. Èrúwà òjòkó agbẹ́dúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọlé Èrúwà àgbè ní dájọ́ wọn. Báà mi tún lọmọ Mùsí olómú apàrán ọmọ ọlọ́rọ̀ agogo òde àsìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gbúrúgbẹ́ tó sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọmọ bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Àkùkọ́ gàgàrà tó tún sọnù lóhùn. Bàbá ní ẹ mọ̀mú lọmọ bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Ta ni ń gbádìí? Bàbá ní ọmọbìnrin tó bá tó pupa rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀. Àpọn bepo rẹ, adúmára dán. Ẹlẹ́yin ìjọ ẹ̀gẹ́ torí lògòlògò yunmi alagba túnmi alagba. Ẹyin tó tún wá jẹ́ àwọn obìnrin tó dáa tí wà wọ́n da. Bàbá ní ẹyin o, ẹyin irú àwọn èèyàn lẹ́lẹ́ máa fi lọ àwọn.
1: Wọ́n lódún yàtì yàtì.
0: Bàbá ìsajínigbé o, ọ̀rọ̀ mi ò tí ì wọ́n ayé yín. Àwọn alátìlẹyìn wa nù o, bàbá mi dáadáa, bàbá Sàmínú ọmọ Adépọ̀jù ní California ní United States of America àti ìyàwó wọn Miriam Simpkins. Mo tún fi fòfẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi nílùú Èbó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dáko wọn. Bàbá mi fà táì bá mi délé.

0: London.
1: Bàbá mi fàtà ìbándélé nílùú Amẹ́ríkà lọ́hùn.
0: Mo máa wọn tèmi because wọ́n ti dá mi mọ̀ bí owó.
1: Ǹjẹ́ Olúṣọlá kọ́ náà ni ó àpèjá ọkọ wọn náà ni Olúṣọlá. Ẹ gbọ́ sí Adéyinka Ọlásùnkànmí. Ẹ tó ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ Radio sí mo wá kiri nígboro ayé ni. Ibikíbi náà ibikíbi tèmi náà bá lọ.
0: Agaga ni
1: tí mo bá lọ. Wọ́n ti dá mi mọ̀ bí owó.
0: Ọmọ mi gan jù.
1: Wọ́n ti dá mi mọ̀ bí owó. Bí n bá wá dé ìlú Èbó ẹ gbọ́. Ẹyin sí mo wá kiri nígboro ayé ni sí wọn ní jáde sí àní. Ẹyin ti Aláìland ṣé tí mo bá dé bẹ́ẹ̀ ṣe ní yọjú sí mi ni.
0: Mo rí ẹ níbẹ̀ òdúró re.
1: Ẹyin ti a ní Canada tá a bá tún dọ́dọ̀ yín tá a dọ́dọ̀ yín gbọ́. Ṣé máa sọ páwa náà kiri nígboro ayé ni ṣé ní yọjú sí àní. Ẹ ti dá wa mọ̀ bí owó ni.
0: Kíbi tí mo bá lọ bá sọ wá.
1: Ara àwọn tí a tán fẹ́ràn wa tán gbádùn wa tán kó wa jẹ Ross Ross.
0: Jẹlujà mi agaga ìlú Island.
1: Ẹgbọ́ Island níbẹ̀ yẹn.
0: Mo máa.
1: Wọ́n dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti Island.
0: Because wọ́n ti dá mi hàn bí owó.
2: Belubọ.
0: Náà wọ́n ti dá mi hàn bí owó.
1: Ká tó wá sọ Nàìjíríà ní ti a ní àyín nílùú Ọ̀yọ́ wá àyín.

ẹgbọ́ lè ṣe wà tẹ́ bá gbẹ́ mọ́sálà ìgbọ́ wa ooo ẹgbọ́ lè ṣe wà o ege àní ẹgbọ́ lè ṣe wà o ajíṣe bí ọ̀yọ́ o gbogbo ẹ̀yin tẹ́ bá rí lìǹkì wa ẹgbọ́ lè ṣe wà lẹ́yìn ká ẹgbọ́ lè ṣe wà tẹ́ bá ti rí lìǹkì wa kẹ́ẹ̀kí kẹ́ẹ̀kẹ́ mọ̀ gbọ́ wa ooo ìgbàbí kankan serious.

0: wọ́n ní kèmí gan wọ ẹ̀yìn mi wò mí wọn lọ́mọ ogun bí n lọ́mọ ogun àwọn bàtálíọ̀mù rí lẹ́yìn mi yìí àwọn bàtálíọ̀mù bàtálíọ̀mù.
1: alájísúlẹ̀ mọ̀ náà lẹ́bàá nẹ́bí ti dá.
0: a ní ẹ̀kọ́ kọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà.

a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn wa tó yà wá náà a ti ń ṣe ìgbìyànjú bí a ṣe studio wa tí ó fi tábí mọ mú ètò wá fún yín ní òrèkóòrè àwọn alátìlẹyìn wa bíi bàbá Sàmínú Adépọ̀jù alátìlẹyìn wa bíi bàbá Fatai Bamidélé àwọn bíi Fatai Lamidi bàbá Fatai Lamidi àwọn bíi Asiru Amadu Etiri Multipurpose Venture nílùú Òpàkú àwọn bíi bàbá Basiru Adeniran àwọn bíi Mr. Yusuf Tanzania ní Ọ̀pábọ̀dé Hospital ọmọ Ìbàdàn nílò Ilúyọ̀lé àwọn bíi màmá wa Fúnmi Kẹ́mi àwọn èèyàn wa pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan Azeez Sarafadeen Ọlá Ìyá Artist Michael Awosola Angelo Látàbújá ọmọ Èkìtì Lẹ́kìtì làwọn níjọ ní wọ́n sọ fún Lẹ́kìtì làwọn ò sì pé kò làwọn gbé dàgbà Àbújá wa ni àwọn bí Àbújá làwọn bí ṣe lébà gbogbo àwọn alátìlẹyìn wa látòkè dókè gbogbo ibi táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́ Afọlábí Nurudeen Alaro ọmọ ọba láti Bolumu Ìdíní Adékúnlé Lọ́yọ̀ Ayín gbogbo àwọn tó ń ràn wá lọ́wọ́ a ti ń ṣàdá a ti ń ṣe setup yẹn díẹ̀ díẹ̀ yín tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo ètẹ́ ń gbọ́ yìí o ètẹ́ ń gbọ́ lọ́wọ́ ìgànnà orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo ti ń ṣe àti ní studio kankan ṣùgbọ́n ìdíkàlùkù bá ní kọ́mọ gbogbo ìlú ẹ̀ga láti ń gbìyànjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo eléyìí bẹ́ẹ̀ lọ Facebook wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ là ń lò àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti wá ń ràn á lọ́wọ́ ni wọ́n ṣe ń fún wa ní tọ́rọ kọ́bọ̀ pé ká máa fi ṣe díẹ̀ díẹ̀ ní báwo ìbúṣe mà ti ṣe fi bọ́jú wọ́n ti ní rúùmù kan tí mo fẹ́ tá a fẹ́ lò tó ti wà ńlẹ̀ tóun ti rẹ́dì bàbá Sàmínú wọ́n ti fún wa lówó mixer àti ra mixer àwọn microphone díẹ̀ àti ra microphone stand tàbí lè hang microphone ní ọ̀sẹ̀ tó lọ kọjá ìláyẹsẹ̀ gbé tébù tá a fẹ́ máa lò wọlé ó tún wá pò ó kù nìkan ro tẹ́yìn náà bá fẹ́ fi hàn á lọ a nílò jẹnẹrétọ̀ a ti ń ṣe àwọn àga àjókòó náà ní díẹ̀ díẹ̀ bí ọwọ́ ìpìsẹ̀ mo ti ṣe fi bọ́jú àti ra webcam tá a lò ṣùgbọ́n a nílò kọ̀ǹpútà bẹ́ẹ̀ bá lálòpù tí ń ṣiṣẹ́ dáadáa tẹ́ lé bu wa a gbà ó ẹ̀yìn ẹ̀kan sọ́ọ̀sì mi látọ̀ọ̀kan ń bẹ̀ wà láì yín hán ní hàn a sì mọ ọ̀pọ̀ rere tì í nà tá a mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín lójoojúmọ́ ọpẹ́ olóore àdáǹdà tán ni o gbogbo ògbà àtẹni ó bù wá ní 1000 àtẹni ó bù wá 500 làwa máa ń kí ni gbogbo ògbà gbogbo ìgbà tá a bá ti ń kí àwọn alátìlẹyìn wà láwọn rántí gbogbo wọn ọlọ́run ọba níjọ́ tá a bá tún wá rántí yín nínú àdúrà torí àwọn èsì á mọ́ ṣàdúrà fún yín lójoojúmọ́ ọlọ́run ọba yóò mọ tún jẹ́ kádùn ọba yín ò tó rẹ́yìn ti ṣeore fún wa ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú yín iṣẹ́ ń ṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ torí kí nígbà ìlàdí ẹ bò pè mọ́ o torí nígbà ìtẹ́ ẹ ṣe fáwa yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń kọ́ ìlọ wa náà níbo ni studio yín wà torí pé kẹ̀tì rẹ̀ di kò jálẹ̀ mọ́ sọ́wọ́ a fẹ́ mọ wá sọ́dọ̀ àwọn náà fẹ́ mọ wá ṣètò kí ni kan àìmọye talent làwọn náà fẹ́ mọ wá sókè sí ara wọn ní ààyè níwọ̀n bá àgbà tẹ́yìn ràn á lọ́wọ́ yìí àwọn náà ó tún fa àwọn míì náà lọ́wọ́ sókè àwọn ilé ìbò sì bọ̀ ẹ mọ̀ bínú tí ìbò bá fẹ́ yọ ńléyìn mí ọlọ́sùn kúrò lówó ni wọ́n ní a candle doesn't lose a light by lighting up another candle ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o tèmi bá ní tẹ́yìn ní táwọn ní kò ní sẹ́ni tí wọ́n mọ tọrọ lọ́wọ́ ara wọn làwọn bàbá wa rí bọ̀ wọ́n ní àjọjọ ọ̀dùnkẹ́ nìkan ò bá ní ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣe tásọ́lẹ́ tẹ́yìn ṣe fáwọn àwa náà tún ṣe fáwọn míì bá a ṣe ń ṣe nù to whom much is given much is also expected of them. Adéyinka Ọlásùnkànmí ló kọ mi ò pàpẹ́ bàálẹ̀ fìlà ìlàsà àròkò ní mi ti so lórí ọbẹ̀ nínú àwòtán gan Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa ajé ó kọ bí ẹni kìlọ̀ wà gbogbo ìṣe tí àwa náà mọ̀ fi ń ṣe dáadáa ni o báwa gan ò ṣe tún ní gátà nígòyí níwọ̀n bá àwọn táwọn alátìlẹyìn wa ń ṣe sọ́dọ̀ wọn àwa náà tún ń ṣe sáwọn sọ́dọ̀ àwọn ẹlòmíín bó ṣe wà nù o torí àmọ̀júra wa lọ ni kìí ṣe ti ọ̀rọ̀ jàkadì kìí ṣe tàṣọ́dún á jura wa lọ àmọ̀júra wa lọ ni ntẹ́ lani nǹkan tán kan èsì níwọ̀ ẹ̀sìn ntẹ́ mi ní ẹlòmíín ò ní ntẹ́ ẹlòmíín ní èmi náà ò ní àmọ̀júra wa lọ ni o ntẹ́ àbá wa ní àjọ mọ̀ fi ara wa lọ́wọ́ sókè gbogbo ẹ̀yin alátìlẹyìn wa ojú ò ní tì yín ojú ètí náà lẹ́ o torí gínígbà ìlàdí ẹ̀ bọ̀ okùn ìmọ̀ ẹ̀ kiri òkòdélé ẹ̀ mọ̀ lọrí ẹ̀ mọ̀ bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkọ́jù lọ́nà àti ti gbóǹsẹ̀ ọlọ́run.

Àwọn tán ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín, àwọn tán ń sọ̀rọ̀ gbóhùn sáfẹ́fẹ́ láti ìjẹ̀bú wà ń bí, àwọn tàtẹ̀kó wà lọ́dọ̀ wà ń bí, àwọn ti àti sákí ògbọ́n ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá, àwọn látò gbọ́mọ̀sọ, àwọn kan ń bẹ láti Bìnì, Bìnì sí ti àbí sí ìbíní, àwọn Ìbàdàn nílé olúyọ̀lé, àwọn tọ̀yọ́ wa ní àárín náà, káàkiri káàkiri bá nu. Àwọn èéfì àìsè tẹ́lẹ́yàmẹ̀yà báwo la ti fẹ́ pé tó fẹ́ jẹ́ káwọn èèyàn náà mọ̀ nípa ẹ̀ tá a ti lè bọ́ lẹ́bùn so sáti lẹ́bùn ìlú yòówù tó bá rí ọ jẹ́ máa bọ̀ kódà tó lọ́mọ yíbò àyìn ọjọ́ sunday ni máa ń ṣètọ rẹ̀ ní aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ and Prince Godwin Amechi ni máa ń ṣe ní àlàáfíà yóò ṣe Yorùbá yóò ṣe Gẹ̀ẹ́sì gbogbo ọjọ́ sunday.

0: bẹ́ẹ̀ni o ẹ yà kẹ mú ti ní o níbi tá a bá ti ń ṣàwàdà àwa ti tún máa ń fa kò mú òkun yọ bọ́bá ṣe pàwàdà lẹ́yìn fẹ́ mú ẹ má wàdà nínú ọ̀rọ̀ mi nínú ètò mi láyé pé kò mú òkun bẹ̀ nìkan ni ẹ fọwọ́ mú kò mú òkun bẹ̀ bó ṣe wà nù nípele ìpele báyìí náà la ṣe gún.
1: so and so
0: ọyìn abibili abibili àti bẹ́ẹ̀ lọ dẹ́yìn nǹkan tí ò kọ́mọ̀ pẹ́ ń bọ́ bí awo eré. A ní ẹgbẹ́ wa gbòó ẹyí ẹ̀wọ̀ ẹjẹ̀ ẹwọ̀ ẹjẹ̀ wá wò sáàrin ara wa ẹ̀rí pé mo ṣiṣẹ́ iṣẹ́ kí n tó dakọ ni mo jìyà títí n tó jẹ èèyàn mọ́jọ pọ́tọ́ rìtọ́ ìyànjọ́ tí wọ́n tó jẹ́ nkẹ́rù mi dáàfin dẹ́yìn kápẹ́ ń bọ bí àwọn erin ajáàlú ọ̀yọ́ tí ègbó lásán bẹ́mi ọ̀bá rẹran kó máa ṣe rábà mi èèyàn.
1: Ẹ̀tí wọ́n
0: ẹ dánsí á ẹtì wọn.
1: Dublin yẹ ṣeun lápẹ́ kàjíwá.
0: Ẹ tí ì ṣeun lẹ́yìn tẹ́ ń gbọ́ mi láti Ireland o. Ẹ bá mú owó kíkì tí bàtò ń kì yín o ẹ tí ì ṣeun. Àbí ẹ ti ṣeun ní. Ẹ ti UK sí ẹ ti ṣeun ẹ tí ì ṣeun ẹ bá mú owó kíkì.

0: àwọn tí wọ́n ní lẹ́mí pé tọ́lọ̀ ń bá ṣe ṣéǹjì sápò lọ́dọ̀ àwọn náà àwọn náà ó mọ ràn án lọ́wọ́ mọ ti àlẹ́yìn à ń dúpẹ́ lọ́wọ́ ti yín náà lẹ̀ lẹ́yìn kápẹ́ ń bọ̀ bí àwọn erin ajá lọ ọ̀yọ́ tí gbó lásán bí n bá rẹ́ranko èmi àti rábàmì èèyàn ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ mi tí mò ń bá bọ̀ tí mo ní bóyá kákúkú legalize corruption maybe we should just legalize the corruption maybe we should just legalize corruption torí ojú òtòkú wa ara ò tó lè ara bí ó sì mọ̀rọ̀ yìí lọ́rùn gbogbo wa là mọ́ lọ́rùn. Unmerited favors láàmọ́ gbàdúrà fún táàmọ́ wá káàkiri. Unmerited favors favors tá a deserve contract ìjọba tá a deserve contract tá a ní capacity láti execute a mọ̀ wá ní grace ni wàhálà àánú lọ́lọ́run fi lè gbà wá láwọ́ bí ò bá jẹ́ bẹ́ẹ̀ nínú gí ọ̀gbẹ́ ǹdí àlòkí a máa lálẹ́ ó lù kùtùpọ̀ òhu gbogbo wa lábẹ́ ìwọ́ná tán ẹ̀yìn mi àwọn kan àbí mẹ́rin péré àwọn mélòó kan ni ó kàn sẹ́kù àwọn bíi 5% ẹni tí ó sì jalè tí ó lu jìbìtì èyí tí ó sàfọ́ra ìwà abú ni kọ́rọ̀ mọ̀ tí fẹ́ ga kọ́mọ gbé kínílé lórí mọ́lẹ̀ kọ́mọ kàn mọ́ giri kọ́mọ ní àbómú àbàmú ní làwọn míì ni ó gbé àwọn wọ iná ọ̀run àpáàdé agbára tiwọn àwọn òníbìnrin ẹlòmíì lọ́wọ́ àbí ká máa fi kan àwọn èèyàn mọ́lẹ̀ ìyóolépo ìyóò nírẹsì mọ bẹ́ẹ̀ ti lọ mú kóńgò tẹ̀bí wọn ìrẹsì yín tẹ̀ sọ sínú omi ń gbóná kó lè bá fún pọ̀ agolo epo pupa ẹgbà lẹ́gbẹ̀ẹ́ gbà ń dì í agolo ọ́ìlì àwọn tá ń ta ọ́ìlì náà fóòmù ni wọ́n sọ sínú agolo tá fi ń wọn ọ́ìlì nínú àlà ìlà ìlànà ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ maybe we should just legalize corruption tọ́jẹ́ pé tó o bá ti lè ṣe corruption ìdé ààyè kan tọ́jẹ́ dárí gbogbo àwọn tá ń corrupt gan rí bí ìwọ gan wọ́n ti fàṣe jù fọ eléyìí ni wọ́n àyẹsẹ̀ dáṣẹ́ lájọ á dáṣẹ́ rí àfún and maybe we should just legalize corruption. Àbí ojú wo lẹ́yìn yìí wo? 0706887424. Ẹ bá mi fi chaati lórí WhatsApp. Should we legalize corruption in Nigeria? Torí gbogbo wa náà la àkókò pa ìwà bí yìí tì. Gbogbo wa la corrupt. Gbogbo wa la corrupt. Gbogbo wa la corrupt.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàárín Oyo Ajisebi Babẹ́ni kọ̀ọ̀kan.
0: Gbogbo wa la corrupt. Bóyá ká fẹ̀ẹ́ kan wa legalize corruption. Àbí ojú wo lẹ̀yìn fi wò? Ojú wo lẹ̀yìn fi wò? Ojú wo lẹ̀ fi wò sẹ́? Ẹ bá mi chat lórí ẹ̀rọ WhatsApp mi 0706887424.

gbogbo 11-11 lọjọ tabi ẹsáyé. Every 11 of 11 lọjọ tabi yẹ. Bàbá mi máa gbọ́ Tunas olóríire. Bàbára Yomide bá mi ṣètọ́jú ẹ̀. Dr. Sọ̀kọ̀jẹ́bọ̀dé Ọlọ́lá tí mo bá rọrẹ̀. Àwọn awọn ẹnjiníà

fọwọ́sowọ́pọ̀ ìkamọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ibà Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfi fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ibà Unity Forum ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírà. Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkamọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ibà Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfi fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ibà Unity Forum ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírọ̀ àdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinka Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní Lásàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Ibà Unity Forum ni wọ́n rán mi níṣẹ́. Àwọn àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ni là á dìkú ìjó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: at Jisebi Oyola Ari. Ayo Jisebi Babe ni Boko.
1: Mani kuro, ore mi magbe kuro. La Jisebi Oyo. Online radio.
2: Nitori pa awon island po lori eto lale ti an gbo mi lowo.
3: Ojiba.
2: Ai ani kan na ti tun je awon lati orile je Germany.
3: Dublin la yala bi okunle kunle.
2: Ani se ka legalize corruption ni Nigeria yin eyan mi.
3: Nigeria o sa o se.
2: Ojo kuku to ku ara o to le.
3: An bo ninu island.
2: Ah kuku mo kini iloran.
3: Erin la mo.
2: Gbogbo wa ateni to lo suku, ateni ti o lo. Àtẹ́yìn tó kà wá àtẹ́yìn tí ó kà.
3: Ó ṣe wọlé.
2: Ó lójú iye àwọn tí wọ́n corrupt nínú wa. Èyí tí ò sì ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà àbàjẹ́ ni. À ń dalẹ̀ sójú àgbàrá ni, à ń yàgbẹ́ sójú àgbàrá ni. Ẹ ti ẹ̀ gbọ́ná kéèyàn máa kọ́ odidi ilé. Kọ́ mọ̀ wá bọ́jẹ̀tì, kọ́ mọ̀ plan tọ́lẹ̀tì mọ́. Níbo lọ fẹ́ máa yàgbẹ́ sísọ fẹ́ máa jùgbé orí páànù ni. Àwọn ọ̀wà àbàjẹ́ lóríṣiríṣi ló kún ọwọ́ wa ní àyè.
3: Ẹyin tẹ̀mí la.
2: Gbogbo àwọn tọ́pìkì tí mo padà máa tweet lẹ́yọkọ̀ọ̀kan nu ní fídíò, both video and audio, tí ó wà ní audio visual. Tọ́lọ́run bá ti ní ká ṣetán.
3: A ti dé sí.
2: Bẹ́ẹ̀ bí ò bá sì ti ṣetán náà, báyà ṣetán ẹ̀dí tiẹ̀ mọ́ra àwọn bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà ni.
3: Wọ́n lẹ lọ́wọ́ lápò gidi gan.
2: Ọpẹ́lọpẹ́ technology lára wa.
3: Fájì ní bí ó.
2: Sẹ́yìn mọ̀ pé ìkànnì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí, ó rí fóònù náà lẹ́ ti ń gbọ́ mi tí mo ti ń jálálálá lábàá.
3: Ìyáde sì ń lọ.
2: Ẹ torí pé technology advancement náà ní ràn án lọ́wọ́. Iná bí mo ń sọ làwọn bàbá wa bí mo ní àìlápálá.

0: láti ń kí gbogbo àwọn supporters àti ràn án lọ́wọ́ lọ́nà kan ọ̀nà kejì a sì tún fi ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀yìn tí ẹ ti bá wa débẹ̀ kẹ́yìn náà bá wa dá sí ẹ̀sìn project gbogbo wa ni
1: ọkọ̀ tọ́lá ní wúra mi jí.
0: Àwọn tí a ti ń bá wa dá sí láti ìbẹ̀rẹ̀ pẹ́pẹ́. Látọ̀rí bàbá Fàtà Ìlàmídì ọmọ Ọ̀yọ́ tó ń gbé lọ́wọ́ l'Ondo State.
1: Èèyàn mi ò ti kú kalẹ̀.
0: Madam Fúnmikẹ́mi ọmọ Ìbàdàn tó ń gbé n'Ìbàdàn Olúyọ̀lé.
1: Ìyá máa ma o.
0: Artist Michael Awosola Angelo ọmọ Èkìtì State. Àyẹn tí wọ́n bí wọn sékò tán dàgbà sékò ṣùgbọ́n tó yẹ pé ìlú Àbújá ni a fi ń ṣelé. Afọlábí Nurudeen Alaro ọmọ Ọ̀yọ́ tí ń gbé ní orílẹ̀-èdè Libya ẹni tí ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bàbá mi Bàṣírù Adéníran ìlú Èkó ni a fi ṣelé o bàbá dáadáa. Àwọn bàbá dáadáa pọ̀. Àfà Gílò Asiru Amadu Yasalam Adeniyi Àfà Glo tí wọ́n ní ètèrè multi-purpose pension nílùú Pàkó. Àwọn náà máa ń bá wa dá sí ìwé ìdá wa dá. Ìjọ owó dátà ìjọ credit ìjọ gbowó yìí ọ̀hìn. Mr. Yusuf ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn Jòrósùn tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé hospital lọ́yọ̀ wá àyín tí wọ́n ṣe máa ń bá wa dá sí ẹni bá pàdé wọn lójú ọ̀nà bá ní bá ní ẹnu gbẹ o Mr. Yusuf sẹ́sẹ́rù wà lẹ́mẹ́rù lẹ̀ ọyẹ́ wa gbà wá gbà wá gbà wọ́n ṣe máa ń ṣe àwọn èèyàn dáadáa àwọn ni òtí Joshua ni òtí Joe rẹ̀ wá.
1: Ẹgbọ́n náà dọ́ lẹ́nkúyàn ó dọ́ ní ìkúyàn o.
0: Orí ìwo tún wá tó gbé wa kan aláwo re bàbá Saminu Adépọ̀jù tí wọ́n ń gbé ní United States of America ọmọ Èrúwà ni bàbá mi Èrúwà Òjòkó Agbẹ́dúdú orí òkèlé ọmọ àkókò gàgàrà tí kọ́lé Èrúwà gbé ní ndájọ́ wọn. Bàbá lọmọ Mùsí Olómù Apàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mù. Bàbá lọmọ Ewúrẹ́ Gbúdúgbẹ́ tó sọnù lóhùn wọn ní ẹ̀mọ́ mú lọ́mí àkókò gàgàrà tó tó sọnù lómù wọn ní ẹmọ́ mú lọ mí bàbá ta ní sẹgbẹ́ gbẹ̀ràn gbẹ̀ràn bàbá ta ní sẹgbẹ́ gbẹ̀yẹ gbẹ̀yẹ. ṣùgbọ́n ọmọ tó dáa fífi bàá mi bàbá dáadáa àwọn tẹ bá ra àwọn ìyàwó bàá mi wọn wà ńbẹ orí wọn wà ńbẹ bàá mi gan kọ ẹ ti rí bàá mi sí orí bàbá wà ńbẹ orí wọn dúró déédéé tẹ bá ń gbọ́ sọ dúró déédéé ní àbẹ́sẹ̀ rẹ mì a ní mo dú orí ẹsẹ̀ mi ò yẹgẹrẹ ọyá sún mi dé mu sí ọba já mi sí kẹjà báyà mi bàbá dáadáa. Àwọn tí a nu ìyàwó wọn Miriam Simpkins lamẹ́ríkà àwọn tí a nu àwọn dáadáa. Bàbá mi Fàtàì Bàǹdélé ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Ọ̀yọ́ ni bàbá mi. Bàbá mi Fàtàì Bàǹdélé ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ̀mọdé ọmọ àtibá ni mo ti ń kólówó kówó kí wọ́n fọ́ fọ́ gbà á lẹ̀ àsìkò lè bá àdìjà kó lè bá àdá pọn kọ́mọ aládé ó lè bá rí nǹkan pọ́n láńbẹ̀. Bàbá mi Bàtá Ìbàǹdélé Olúṣọlá lamẹ́ríkà àwọn tí a nu àwọn bàbá wa nu àwọn nigi lẹ́yìn ọgbà wa tí n bá ti lọ fa gbùrù báyìí ó di inú Ọ̀yọ́ àti Ìbàdàn yìí ní tí fúnra lọ́dọ̀ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ọmọ ọba aládìgbò lòmú ìdínní Adékúnlé. Bàbá mi Evangelist Akande Moses Akintunde Adégòkè yìí sí Aka Abiodun tí n bá ti lọ fa gbùrù ní gbòòrò torí àwọn èèyàn ò fóòtọ́ aráyé ò fóòtọ́ Ọlọ́run Ọlọ́run ò sì fẹ́rọ́ ọ̀ṣùgbọ́n ọmọ aráyé gan wọn ò fódodo tẹ́ ẹ bá fẹ́ sòdodo báyìí wàhálà ni àbí bí ẹni tó fẹ́ jẹ gbẹngbẹ tó gbọdọ̀ tilẹ̀kùn gbẹngbẹng. Ní Nàìjíríà tá a bára wa inú nílùú àwa ara wa tá a ti ródodo lẹ̀ tá a gbọdọ̀ sọ. Ṣùgbọ́n àwọn ò sọ ẹyin iṣẹ́ tá a bá ran ikọ̀ ni kò jẹ́ o èyí tá a sì ránkọ̀ yìí papọ̀ èyí tá a rán àdá yẹn pàdá títọ́ ọkọ̀ ìyọkọ́ lẹ́nu Adéyinka Pẹ̀mbọ bí àwọn erin. Torí bí wọ́n ní gbégbé ọmọ gbégbégbégbé bẹ́ẹ̀ ó hewu lórí túurútú èyí tí wọ́n ní bí tí wọ́n ní tẹ̀tẹ̀ ó mọ̀ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀bẹ̀ ó tẹ̀bẹ̀ ó pẹ́ńbẹ̀ ó gbébẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ torá lò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ló wú ṣe nílé àárọ̀ o pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ báyìí náà ló wú ṣe nílé àárọ̀ ẹyin àlódébẹ̀ tẹ̀tẹ̀tẹ̀bẹ̀ ó gbébẹ̀ ó hewu lórí túurútú sáárásá. Adéyinka Pẹ̀mbọ bí àwọn erin ọmọ àdọ àgbà ajá ló Ọ̀yọ́ tí gbó lásán bí ọ̀bá rẹ́ranko àṣírà bá mi èèyàn. Ẹyin àwọn tí a nu àwọn alátìlẹyìn lóríṣiríṣi àwọn tí mo rántí dákọ Asís Sàràfàdín Ọlá Ìyá ọmọ Ọ̀yọ́ làwọn náà sùgbẹ́ kò ní àfi ṣe ilé tá ń gbé ní Korodú lọ́hún Korodú orí Amo, come on, de. Shishishishi.
1: Yati, yeah. Ah, you
0: are not. I want to attend. You are the Eh, na te ba fe ju awon lati leyin wa. Eh, pe mi o. Eh, pe mi lori ero bani soro. Mi 07068874274. Tabi te ba lo si kan aye du kara wa ni www.ajisebiradio.com. Eh, ri ero bani soro mi gbagada gbada gada loke. 07068874274. Ma fi +234 si ni ojo ba ye pe ni outside Nigeria mi. Eh, yin ton wa fe message straight lori WhatsApp lai safe number yen. Eyin ka scroll lo si sale. Eh ti ri logo WhatsApp. Eyin click re yo fun WhatsApp lori phone yin yo ba ja yin sodo mi. Eyin ka send message.

gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ tàbá rántí dákọ yín Abdulrahman Abubasit àbúrò mi dáadáa ọmọ mi dáadáa ní mọ̀ bá ṣe graphic design graphic work kí wá. Bí ká ṣe logo ká ṣe bánà àwọn tí wọ́n ṣe program nkankan onímọ̀ wá design rẹ̀ ṣùgbọ́n ló máa tẹ̀ èké mi gangan ni mò ń jẹ́bẹ̀ ẹ bá ti dọ̀rọ̀ fídíò mìíràn mo máa edit gbogbo ẹ̀ tí wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ síra wọn. Ẹyẹ tó máa polówó fún yín o bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀dì tẹ bẹ́ẹ̀ sọjọ́ bí irú orin bẹ́ẹ̀dì tẹ gbọ́ lẹ́ẹ̀kan àwa lásì o. Àwa lásì o èmi àtòkun lọ́lá fún láyọ̀ lásùkàn mi. Lásì o ẹ pè wá ẹgbẹ́ fún wa àbáyín sí. Bẹ́ẹ̀ bá lè jẹ́ kó jẹ́ pé fọ́tò ẹni tẹ́ fẹ́ kí nìkan náà lẹ́fẹ́ ká báyín mix pẹ̀lú orin tó bá wù yín àbáyín mix rẹ̀ mọ́ra wọn. Lówó tá sọ́rẹ́ tí ògún pa Yorùbá ṣe máa ń ṣe nù. Ẹ dákun ẹ gbéṣẹ́ fún wa. Ebi ò ní pa yín o ẹ gbéṣẹ́ fún wa Nàìjíríà ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń wá yìí o. Tẹ́ ẹ bá ti fẹ́ káwa náà di dàkudà ẹ máa gbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa o. Àwọn ẹ ti gbé ẹ gbéṣẹ́ fún wa. A máa ń ṣe bẹ́ẹ̀ de song a ń ṣe jingle kò sí ìta ìṣe. Tẹ bá ń gbọ́ sẹ́ ń gbọ́ bó ṣe ń jà lálá lálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí Ọ̀yọ́ gbogbo ẹ̀ àṣepọ̀.

0: pátá o.
1: A máa ń ṣe surprise visitation náà tá lọ jí kí o ní ọjọ́ òbí nílé lábẹ̀júmọ́. Pẹ̀lú orin pẹ̀lú lù pẹ̀lú fèrè.
0: Bàbá kéèké ń ṣe o.
1: Ọ̀nà kan ọ̀wọ́jà. Adé Abolùkọ́ ti ń kọ́mọ ní iṣẹ́ kíkọ́wé títún kọ̀ pẹ́.
0: Ayaza kémi kéyì ọ̀dọ̀ mọ̀ gbọ́rọ̀ sílọ.
1: Ó tún wá kọ̀rọ̀ ọ̀wọ̀ sí sẹ́mọ̀ pé kíkọ kíkọ kíkọ náà ní gbogbo ẹ̀. A ní sí ká legalize corruption yìí èèyàn mi. Ká legalize rẹ̀.
0: Láti ilé mú ìkìlẹ̀ wá sí wo.
1: Kán wá mọ̀ moderate rẹ̀ pé corruption ti ọ̀gbọ́dọ̀ ju tèmi lọ. Ti tèmi ọ̀gbọ́dọ̀ ju tiẹ̀ lọ. Tọ́ bá ti lè hùwà àbàjẹ́ tó ju báyìí lọ. A dàṣẹ́ rí àfún. Torí kò sẹ́ni tẹ́ bí nísìn. Pé tọ́ bá dépò òṣèlú bò ló ṣe ṣe yóò lọ ní ọlọ jí ni national cake ni. Mindset ti gbogbo wa nu ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kọ́ lọ sànú. Bó ni Nàìjíríà ti fẹ́ tẹ̀síwájú báyìí.
2: Ìdòwò tí ọkọ̀ fi mọ́ sí la.
1: Àwọn tá sì lówó gbogbo wọn ti ń jápa. Ṣùgbọ́n àwọn tá a ní nǹkan kan tá a ní gátà ní gbogbo la fẹ́ já lọ. Àwọ̀ níbi tá à ń lọ. Ọrùn sún làpárò kú sí.
0: Ilé lásán pa mi ṣe àmọ́.
1: Àbí káwọ̀ dúró tí pé ààyè ó dáa ní o. Làwa bí yaláwí ìjánu. Làwa bí máa ń rí tá a máa ń wí. Táì ṣe bójú rí ẹni adákẹ́ lọ́dọ̀ ti a. Kìí sọ̀rọ̀ ti a ni bójú rí ẹni adákẹ́ o. Tọ́lá wàá fẹ́ Nàìjíríà ò dáa wí ní o. Ń ṣe wá dákẹ́ ní tí wàá fẹ́ ti ọjọ́ ọ̀la mi. Tí wàá fẹ́ ti ọjọ́ ọ̀la àwọn ọmọ mi. Ń wàá dákẹ́. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o. Àìwò ìdákẹ́ pù àbíwò àwọn àgbàlagbà ṣe máa ń wí. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o. Gbogbo alamọ̀ pé Nàìjíríà ń sàárẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń ṣàìsàn. Ẹ mọ̀ ìyá ọwọ́ tó bá sì ń dùn yàn yé fi ba bẹ́ aṣọ kí gbogbo wa kájọ mọ́ tẹnu mọ́. Gbogbo ẹ̀yin tẹ wà ń lé òkèrè ẹ mọ̀ bá wa. Ṣe orientation fáwọn èèyàn wa ní àyín kẹ́ mọ̀ orientate wọn. Ẹlòmíì yóò ní torí pẹ́nìkan ò ní wọlé ni oníjóhun ó dìbò fún. Yọ̀mọ̀ á ní let's choose between devils. Between two devils, must you choose between two devils? Ṣé dandan ni kò choose láàrin àwọn ọ̀daràn méjì? Àwọn oníjìbìtì àwọn olè méjì. Nígbà tẹ́lòmíì ń bẹ, ọmọ á nítorí pé ẹni tí tó tún lè choose kò ní wọlé. Ṣé dandan ni kí wò dìbò rẹ fún ẹni tí ó wọlé tọ́jú lè tọ́jú oníjìbìtì tọ́jú èṣù láàlú ògiri òkú.
0: Ẹ jẹ́ gbà yín ẹyin lẹ́rẹ̀.
1: Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kéké kíta ẹ̀yán yányán wọn ní gbọ́. Oyè rẹ̀ wájọ ń ta gbogbo wa nísìn. Àti gbogbo àwọn tí wọ́n dìbò, àwọn tẹ́ ń mọ ọ̀tún yàtọ̀ sósì tí wọ́n nítorí owó dìbò. Tọ́jú pé sẹ́yìn bá ti ẹ̀gbówó lọ́wọ́ olóṣèlú, owó dìbò fún kọ́ńsẹ́ǹsì wọn. Wọ́n wá ní dìbò, wọ́n mọ̀ sásẹ́yìn ń bẹ̀. Oyè rẹ̀ sì jọ ń ta gbogbo wa papọ̀ ní. Ṣé bí ẹ rí gbogbo policies àwọn ìjọba tó wà lóde? Ṣé ọmọ àfẹ́ ti gbogbo wa? Tí wọ́n bá transfer 10,000 sí wọ, ìwọ tó ń support wọn, tí wọ́n yọ 50 naira ń bẹ̀. Bó jẹ́ pé ó dáa kí gbogbo wa náà ká máa san tax. Ṣùgbọ́n bó náà ń kó sí gbogbo ẹ̀ tán yọ. Subsidy tán yọ. Ń bò lọ́wọ́ àpò. Salary wọn sán reduce rẹ̀. Gbogbo ètò kórímọ́tà ló tán ń ṣe. Bó ni wọ́n ṣe ń pin ṣe ń pin tó ń kárí. Gbogbo owó owó tí òsínbàjọ ń háka kiri trader money sọ́dọ̀ àwọn èèyàn wa. Máa mi rẹ́gísítà bá mi rẹ́gísítà kankan lọ́wọ́ náà méjèèjì.
0: Adékù.
1: Wọ́n wá máa wí wọ́n máa ní millions iye kan làwọn èèyàn táwọn fún ní trader money o. Kò ṣe dọ́dọ̀ máa mi kò ṣe dọ́dọ̀ bá mi. Kò yẹ yín. Bí ó ṣe jọ mọ àfẹ́ẹ̀tì gbogbo wa nù.
0: Tọ̀mí Adé ọmọ níbi kò tó.
1: Àwọn policies wọn. Yọ mọ àbẹ́ẹ̀tì wa. Lẹ́ẹ̀sí gbọ́dọ̀ sún sẹ́yìn nídìí òṣèlú o. Ẹ gbọ́dọ̀ tàdé ẹyin o. Ẹ mọ́ tàdé ẹyin o. Ẹ jájọ mójútó ni o. Kájọ mójútó ni ohun tá a bá dìjọ wò. Gúngún ní ń gún o. Àwọn bàbá wa ní ìsínwó ìkòròwò o. Ẹ mọ́ tàdé ẹyin o. Ẹ pakuru mọ́ kẹ́ ẹ súnmọ́ dáadáa o. Òṣèlú ìsìn tá à ń sá sẹ́yìn ń bẹ o. Orí rẹ̀ ọjọ́ mọ́ ta wá ni o. Bó olówó gan bó fẹ́ travel out. Policy wọn lè àbẹ́ẹ̀tì rẹ láti mọ́ lè travel.
0: Adélewo lọ́wọ́ kí làwọn ti ṣe yo.
1: Ẹ lọ́kọ̀ ẹ orientate àwọn èèyàn wa. Ẹ máa bá wa fún wọn ní ọ̀rọ̀. Ẹ máa bá wa sọ̀rọ̀ sínú orí wọn níbi wọ́n ti ń gbọ́. Bí wọ́n bá tọrọ owó lọ́wọ́ ẹyin bẹ́ẹ̀ bá fẹ́ fún wọn lówó ẹ bá kọ́kọ́ fi ọ̀rọ̀ dẹ́kin agbárí wọn. Ta ni wọ́n máa ń dìbò rẹ fún? Ó ń yẹ̀yẹ́.

torí àwọn èèyàn wa àwọn wèrè yìí wọ́n ti improvise àwọn èèyàn wa tó jẹ́ pé wà láìtàláì torí 200 àpò kan owó tí ò tó ra oúnjẹ fún ọmọ kékeré lójúmọ́ tí ò tó jẹun torí àpò kan wà láì ẹlòmíì yóò dìbò ọjọ́ ọ̀la rẹ̀ dànù fún ẹni tí ó jí owó kó lọ torí àpò kan 200 naira lẹ́lòmíì ò fi ta fútsọ̀ ni ó fi ta ọjọ́ iwájú òun àtàwọn ọmọ rẹ̀ àti ìrandíran rẹ̀ wọ́n ti mortgage almost the future of the next generation and the generation yet unborn. Owó yíyá lójoojúmọ́ ni níbo ni wọ́n ń kó sí níbo ló wà níbo lówó ọ̀hún wà. Àánú yín ò ṣe mí ẹ mọ́ dìbò ẹ mọ́ sòṣèlú. Ní tí máa wá ń dùn mí ni pé bẹ́lẹ́sẹ̀ bá wá ń jí ìyàwó lòdòdó náà máa ń bá wọn pín bẹ̀. Àtàwọn tá a dìbò fáwọn èèyàn gidi àtàwọn tí wọ́n dì fáwọn tó kú tí wọ́n gbádùn yìí gbogbo wa lórí ẹjọ́ máa ń ta papọ̀ kì í dẹ́ nìkan kan sí o bẹ́ẹ̀ náà lẹ́rọ̀ pọ̀ tán náà ń gbọ̀ pa á ṣe yọ́ta balẹ̀ yọ́ta bóko ni o. ẹ dákun ẹ máa fọ̀rọ̀ dẹ́kin àwọn èèyàn tẹ́ máa ń tọrọ owó lọ́wọ́ yín lé tẹ́ ẹ bá fẹ́ fún wọn lówó ẹ gbá wọn lọ́rọ̀ ẹ sọ̀rọ̀ sí wọn níbi wọn ó ti gbọ́ kí làákàyè wọn lè bọ̀ sípò torí mílíìkì torí ráìsì agolo mẹ́ta agolo méjì tí ò tó èmi gan jẹ lójúmọ́ tí ò táàbúrò mi jẹ lójúmọ́ tí ò tọmọ tí ń gbé lọ́dọ̀ mi jẹ lójúmọ́ ni wọ́n sì mortgage fútsọ̀ gbogbo wa papọ̀ bólódòdó bá wá bẹ́lẹ́sẹ̀ bá wá ń jìyà olódòdó wa náà mọ̀ bá wọn pín bẹ̀ ẹ dákun ẹ máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ níbi tá a ti ń gbọ́ àbí ṣé ká legalize corruption gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀.

alẹ́ èèyàn tèmi tẹ́ wà nílùú ọba ẹyin tẹ́ mọ̀ pé téèyàn bá fẹ́ jẹun tébi bá ti pààyàn dáadáa téèyàn wá rí ẹnìkan tí tó fẹ́ fún yín lóúnjẹ tó fẹ́ fún yàn lóúnjẹ tó fẹ́ pé oúnjẹ wà lọ́dọ̀ rẹ̀ tá a ti mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ ní jẹ́ ìníjẹ́ mú wá wá o kò sí nǹkan tó fẹ́ bá wa sọ lásìkò tébi ń pa wá tá a fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tá a ní gbọ́ ẹ mo sì mọ̀ pé gbogbo wa la ní àwọn tá a wà lókè ilé òkèèrè tàbí àwọn tó wà nàìjíríà náà torí wọn ń gbọ́ mi lọ́wọ́ nàìjíríà náà dáadáa àwọn tó wà nàìjíríà náà tó jẹ́ pé ọlọ́run gbé ọwọ́ yín sókè díẹ̀ lára àwọn tán máa ń tàbò yìí tán máa ń sọ̀bù ònú yìí tán máa ń choose láàrin two devils yìí tí wọ́n ní lè dìbò fún ẹnìkan wọ́n ní dìbò fọ́dọ̀ wọ́n nítorí pé kò ní wọlé ẹ dákun ẹ máa fi ọ̀rọ̀ dẹ́kun orí wa kó o rí pé orí ń ta ọ́ báyìí tó rí pé bí ní ń pọ́ yìí a máa jẹ́ pọ̀ ọyọ̀ lẹ́ni a jẹ́ pọ̀ lè ṣiṣẹ́ ni sọ̀rọ̀ bíwọ̀ náà ń gbìyànjú òun ṣiṣẹ́ ṣùgbọ́n pọ́lísì àwọn tó ń wà níjọba ní àfẹ́ẹ̀tì rẹ̀ yìí ó ní àfẹ́ẹ̀tì gbogbo wa yìí ó ní òjẹ́kẹ́ni tó lọ sùkúù tó kàwé oríṣẹ́ o lọ́sọ gbogbo àwọn ọmọbìnrin tó lọ iléèwé lọ́sọ wọn daṣẹ́ wọ̀ san gan o alẹ́ wọn máa ń wẹ̀ o alẹ́ wọn máa ń wẹ̀ o tó bá ní pààrọ̀ nínú wọn máa ń dùn o. ẹ máa gbọ́ mi o ẹ máa ẹ fi àwàdà tí mò ń ṣe ń lẹ̀ o ẹ fi ti pé dáhùn pé mi ò serious tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ di òṣìṣẹ́ ìṣe òdodo ọ̀rọ̀ tí mò ń sọ ń bẹ̀ mọ́ ni o ẹ dákun torí ọlọ́run sẹ́yìn kí tẹ́ ẹ bá ti ní pààrọ̀ nínú yín máa ń dùn o sọ̀rọ̀ pé ọba ti tẹ̀ lọ́kùnrin jáde o lè ró oúnjẹ jẹ́ o ìwọ bó bá lu jìbìtì bó o ṣe kàwé tó tó oníṣẹ́ lọ́wọ́ tó bí ọba lu jìbìtì kò sí nǹkan kan fún ọ alátàárá gbóná lọ mọ́ ń bá kiri torí pé ìdìbò fún àwọn èèyàn tó gidi tó jẹ́ gidi ni o àwọn ìdìbò fáwọn tí wọn lọpọlọ tí wọn lè tán lè túlù ṣe ni o ẹ máa ń choose láàrin two devils ni o ẹni lè wò pé ẹni yìí tó ní nǹkan tó lè ṣe fún lu ẹyin torí ẹ tún fọ̀rọ̀ gbá wọn lórí débi pé ṣe bí wọ́n tiẹ̀ ṣe bọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni wọ́n máa ń dìbò fún gbogbo ọmọ ìyá rẹ̀ tó ṣe ń dìbò fún nínú ẹ̀sìn láti jọ ìwó ló débẹ̀ tí ò jí owó kó ìwó ló débẹ̀ tí ò kówó jẹ ìwó ló ṣe dáadáa fún lù nú wọn. ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ẹ dìbò fún kíní kan báyìí ní ẹdìbò fún muslim ní ẹdìbò fún kìrìsìtẹ́nì ní ẹdìbò fún ṣébi ilẹ̀ ń bá káàkiri àti pásítọ̀ àti lèmọ́ọ̀mù tó ti ń débẹ̀ ewo ni òkówó jẹ àwọn ẹran tí wọn máa ń sunkún ìyà tí wọn máa ń sunkún ìyà ẹkún burúkú wọn máa sunkún rédeède tí wọn bá ń wàásù lórí púpìtì báyìí ẹfì bí èèyàn ọlọ́run tán tí wọn bá bẹ̀rẹ̀ sí ní sunkún ìyà ẹkún òfò tí wọn ayé wa sùn tí wọn bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún òsì ẹkún rádaràda ẹkún burúkú ẹrù bí èèyàn ọlọ́run tán ni ìwà títí oró tí ń bẹ nínú wọn ó sì ju tà kéèké lọ ó ju tẹ́jọ lọ ẹ̀yìn ẹ̀ wá sọ̀rọ̀ sí wọn pé àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn tèmi bá tọ́ba tó ń dìbò fún ọmọ ìyá rẹ burúkú kan tó wò pé séléyìí ní nǹkan tí ó ṣe fún lù ú tó dìbò fún ọmọ ìyá rẹ burúkú kan nínú ẹ̀sìn tí ò tún lù ú ṣe tó bà lù jẹ́ sí má dọ̀dọ̀ mi tọrọ owó ní next kíní o láftà kíní o kò sí owó kankan fún ọ o lè wá sọ ndó ló burúkú o lè wá sọ ndó ló burúkú.

07068874274 lẹ́lẹ̀ pè mí sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti orílẹ̀-èdè Nàìjíríà. Bóyá ẹ fẹ́ dá sí ẹ̀yin náà fẹ́ dá sí tí àyàn kójú kẹ̀ rí nǹkan. Èmi ní bóyá kẹ̀ jẹ́ legalize corruption. A padà tún ṣe ní Facebook Live náà táwọn èèyàn ọmọ wò àti ọmọ comment. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ náà. Ẹ lè send èsì yín sórí WhatsApp mi pẹ̀lú nọ́mbà kan náà ní text message. Tàbí kẹ́ ẹ pè ní orí normal call sórí 07068874274. Àsìkò ìdìbò míì ní tó ń bọ̀ yìí o. Àwọn ajẹlójú onlékọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí àwọn ògbúùkú olè, àwọn known thieves. Àwọn kọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí páwọn nìkan náà lè ṣe àwọn nìkan wọn lè tún Nàìjíríà ṣe. Tí wọ́n máa ń pe olè, ẹ pe olè wájà. Ẹ tún pe òkèlè, ẹ pe olè. Ẹ pe olè, ẹ tún fẹ́ pe olè wájà. Ẹni tó ń gbìyànjú, ẹni tó ń tẹ́rà, ẹni tó ń ṣe làkà, ẹni tó ń làkàkà láti tún pe olè wájà. Ẹni tó ń ṣe làlà kókó fẹ̀fẹ̀. Ẹni tó ń gbé àwọn olè lórí. Àwọn olè tó yẹ pé tán bá dé ìjọba tán báyìí gbogbo government properties náà máa ń tọ́ọ̀nù sí private property títí wọn. Ẹ dá wọn mọ̀ bí ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n. Ẹ mọ̀ wọ́n. Àwọn ni mẹ̀sáyà yín só lè ni mẹ̀sáyà yín. Ẹnìkan sọ mi ò ní kọ̀ṣẹ́ ìtọ́lọ́ ò lè lọ. Kọ̀ṣẹ́ ìtọ́lọ́ ò lè lọ. Ìtọ́lọ́ ò lè ṣe. Kò sí ìtọ́lọ́ ò lè ṣe. Àmọ́ nǹkan tó lè ṣe tí ò ní ṣe ọ̀pọ̀ ju tó lè ṣe tí ò ṣe lọ. Ní tó lè ṣe tí ò ní ṣe. Torí ẹ̀ ló fi fún wa lọ́pọ̀lọ́. Tọ́lọ́ bá bá wa sọ̀rọ̀ dá ìkan nínú Kùránì. Yóò tún ní àfàlà àtàkì lùn. Sẹ́yìn ṣe làákà yìí ni. Ẹgbẹ́ kinní yìí sínú ròrí. Ẹyin stupid people yìí, ẹyin dèdèrin yìí. Ẹ̀yin rọ ọpọlọ, ẹ̀yin lọpọlọ yín ni. Ẹ ronú. Ẹ tí.

0: àwọn ìrìn yìí tí wọ́n rìn gùn tara wọn yìí bábá tún fẹ́ lọ tán wọ́n tún fọ ọmọ wọn bẹ̀ mọ òkórocha ní imo state imo òbí jẹ gọ́vnà deputy chief of staff aná rẹ̀ ló fi bẹ́ aná rẹ̀ ni aná rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan mọ̀ ń kà níjẹta àbáná ni wọn ọlọ́pàá tí wọ́n ti mú yùn wọ́n ti arrest rẹ̀ wọ́n máa ń recruit ara wọn bẹ̀ ni tán bá tún kúrò ń bẹ̀ tán wọ́n yìí fẹ́ kúrò nígbà tó kúrò gọ́vnà ó sì gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí bájímọ̀bí náà ti fẹ́ sinú lọ́yọ̀ state tí wọ́n àyín ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe ìrántí mọ́ ní CNPP àbí kí ló ti ẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kóun tún fẹ́ lọ sí another senator tí ó bá ti pa àwọn èèyàn àwọn èèyàn vote against ẹ̀ nígbà tí wọ́n rí yí àti bí wọ́n ṣe yí tó tí ò fi wọlé tójú bi tí ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọ́n mọ àwọn ìfẹ́ kù ńbẹ mọyọ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹ wà ní orílẹ̀-èdè wa yìí tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ̀ lọ́yọ̀ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ wà tí ń kú tán lọ.
1: ẹ máa jẹ́ wá yín ti dábìlì.
0: kí ni wọ́n ń ṣe nígbà wọn wà bẹ́ẹ̀ kí ló ṣe nígbà wọn àsọ́lọ̀ ń fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé torí tí ò bá lọ wọlé nígbà ni a máa ní the best we never had the best president we never had ni làbá máa sọ. Bọ́lọ̀n ṣe fi kú bu MKO náà láṣìírí. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹ gbójú jẹra ni wọn báyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yóò bá dáa ni tọ́wọ́ ẹgbẹ́ MKO lọ wọlé ńgbà náà. Bàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ńgbà tọ́lọ̀ fẹ́ tàṣírí rẹ̀. Ibi ṣe ẹrẹ́ni tẹ́ ẹ fẹ́ gbọ́kànlé. Àṣé òfútù fẹ́ tẹ̀ báyìí ni. Ásà tí ò ní kánú. Ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pe àrókè pe ọ̀dọ̀fin inú yín o. Pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkèrè. Táwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n ń gbólóhùn. Kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn. Kẹ́ ẹ máa bí wọ́n ta ẹlẹ́tàni wọ́n tiẹ̀ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó. Bó tiẹ̀ ní Nàìjíríà ta bó ni bí Nàìjíríà ṣe ń lọ ya wọn báyìí owó ló tiẹ̀ dìbò fún nú wọn. Wọ́n bá ti fún yín lèsì kan tí ò ṣe ẹ mọ owó yín ẹ fi pamọ́ wèrè tí ìgbọ́nú o ebi ìyà tí ìjẹ́ tó nú ebi ìpádáadáanú o torí ire tí ìsílẹ̀ nú o ẹ má fún lówó ẹ má wéṣì owó yín o ẹ ń wéṣì owó ni. Torí bí oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti mọ̀ sílẹ̀ o kí brain wọn máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 okùn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni bó ṣe ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba sì ní fi wèrè míì bẹ́ẹ̀ ní ṣe ní two devils àwọn èèyàn gidi tá support ni.

ẹ mọ̀ bínú jẹ́ nẹ́tíwọ̀kì ló disconnect yí wá ó já wa tíntín ni ṣé ẹ mọ̀ yẹ wọ́n ń ṣẹ́ náírà ní ìsín sí dọ́là ṣé ẹ mọ̀ yẹ minimum wages ṣé ẹ mọ̀ yẹ tó jẹ́ tẹ̀ bá calculate ẹ̀ sówó owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ bùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n tani sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí yà ọ jẹ́ díẹ̀ sí bóyá yóò gbọ́n ní kẹ́ ẹ tó fún lówó ẹ má wo èsì owó yín o èsì owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan ó blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọ̀ erin. Ajálù Ọ̀yọ́ ti gbó lásán, kí n bá rẹran kó má ṣe rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹ́nu ohun rún. Kásá máa ṣe dáadáa, ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Ọ̀yọ́ aláàfin wa ní àyín, Adeyinka Pembo bí àwọ̀ erin.

jíjù tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ. Nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ńbẹ ó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá ń kọ́ bó ni ìwọ ọwọ́ wa, bó ni iṣẹ́ àti ìṣe ọwọ́ wa. Bàbá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi ní. Ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín nínú ẹ̀sìn. Ẹ sọ̀pọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín. Ẹ dìbò fún Pétérù. Ẹ dìbò fún Isaac. Ẹ dìbò fún Ramani. Abdulrahman. Abdulrahman. Isi ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ókọ ẹ̀sìn mi pamọ́ yìí. Táwọn mi ò ṣe mọ̀ bóyá Muslim ni mi àbí Christian ni mi àbí Babaláwo. Tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ rírì mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn. Kò belong sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o, lèmi ń support o. Ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́ ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe. Gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi. Bàbá ti ń gbọ́ odù fálẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tùn mọ́ gbọ́ Kùránì lọ́dọ̀ mi. Ọ̀rọ̀ mi ò yé yín. Àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí. Ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí. Alájì pa ètò olúwo kékeré yín rèé Adéyinka Kásámàṣe dáadáa. Tí mò ń bá bọ̀ àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù. Àwọn ẹni máa ń gbé ọlọ́run níjà tí wọ́n ti wò pé ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà. Wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé ọlọ́run ọmọ ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́ mọ́ jọra wọn, kí àwọ̀ wa kọ́ mọ́ jọra wọn, kéde wa kọ́ mọ́ jọra wọn. Lẹ́nu wọn nínú ròrí wọn wọ́n lé ọlọ́run ọmọ ti ń ṣe. Àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ correct notion yẹn, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di ẹlẹ́sìn kan, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan. Àwọn dẹ̀dẹ̀rìn ìrobó, àwọn dẹ̀dẹ̀rìn pálí. Máa jìjà ẹ̀sìn, máa gbé ọlọ́run níjà. Àwọn ẹ̀hàn ni èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn àrán o. Ẹ ní sì gbọ́ wọn, ẹ ní bá wọn mi, wọ́n ti ń criticize ìjọba. Nígbà wọn ti jẹ dòdò, wọ́n ti jẹ dòdò tára tẹnu wọn ò fi lè sọ dòdò, tẹnu wọn fi kò dòdò. Ṣùgbọ́n àwa a yà balẹ̀, yà bòkè, yà gígbókò, yà bá everybody. God damn it. Béèyàn bá súre fún yín tí ò sẹ bí ọ̀rọ̀ ọ̀gá mi Adégbèǹga Adébóyè of blessed memory. Ó ní béèyàn bá súre fún yín tí ò sẹ bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ tó képè bọ́lẹ̀ ẹ̀yin mú sí kẹfì fún mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God damn it ẹ láì. Ẹyin tó tún sọ. Àní béèyàn bá súre fún yín tí ò sẹ tọ́rọ̀ bá wá balẹ̀ tó képè bọ́lẹ̀ ẹ̀yin mú sí kẹfì bó mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ tó pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God damn it ẹ láì. Ọlọ́run nìkan lọ́ba o, àwa nígbàgbọ́ kọ́ lọ ń bẹ o. A tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà. Ẹyin kọ̀ọ̀kan sí agbára kan tó tó agbára Ọlọ́run Olódùmarè. Wàlà haúlá wàlà kò wá tá ilá àbẹ̀là àlú ilẹ̀ àṣẹ. Ọwọ́ Ọlọ́run là wá wà o, Ọlọ́run ló nìka pẹ̀ mí ti à lọ́wọ́. Wàlá yìí tó bá ṣeéṣe fún wa ni wọ́n ti pa wá dànù tipẹ́tipẹ́ o. Ṣùgbọ́n Ọlọ́run ní ń sọ wa o, Ọlọ́run ní ń pa àlọ́ àti àbà wa mọ̀ o. Nínú ewu gbogbo máa sọ à máa pa wá mọ́. Nítorí pé ọba tí ń pa Ísírẹ́lì mọ́ ìsùn bẹ́ẹ̀ ni kì í tó gbé. Ọba tí ń pa wá mọ́ nílùú Ọ̀yọ́ ìsùn bẹ́ẹ̀ ni kì í tó gbé. Kì í tó gbé o. He neither sleep nor slumber. Ìsọ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dá yóò jọ máa wà lórí ẹ̀mí àti dúkìá gbogbo wa o. Tẹ́yìn náà bá fẹ́ dá ṣètò kí n tó máa lọ kí n tó máa dágbére. Torí pé mo ti wá ṣètò tipẹ́ lọ́jọ́ kí n máa ṣe látẹ̀ẹ́kan. Pé kí n jẹ gbádùn mi dáadáa bí n kò ṣe gbádùn tí. Tó tún máa ṣe ń gbádùn kánfàsì lórí tẹ́rẹ́nàsì. Ẹ̀rín búkú. Ẹ̀rín ìka ẹ̀rín kéékèé ń bẹ lẹ́nu mi dẹ́yìn nǹkan. Ẹ̀rín ìgbàbí kankan sí.

Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa, should we legalize corruption in Nigeria? Kákò ti mọ̀ pé àwọlẹ̀ àkúkú gbádùn náà gbogbo wa náà lólè. Káfẹ̀ ká legalize ẹ̀, ká wá máa moderate rẹ̀ pé ẹja máa moderate rẹ̀. Tọ́ba ilé jí owó tó báyìí ní China nísìnyí, ó ti níye billions tó iye owó tó lè jí kó torí pé wọ́n yìnbọn pọ̀ ni. Kò sí wákàtẹ̀ pé wọ́n lọ ẹ̀wọ̀n kan kò sí ń bẹ̀. Ṣùgbọ́n tí ò bá tó bá ń tọ́jú pé ta sọ rẹ̀ wọ́n lè gbé bá yákọ́ lẹ́wọ̀n. Ṣùgbọ́n tó bá di pé ó ti jí kó dé lẹ́wù yìí, eléyìí fẹ́ bàlújẹ́ ni o, eléyìí kàndánù rẹ̀ sì ni wọ́n yìnbọn pádànù ni. Bóyá káwa náà moderate corruption báwọn pé tọ́ bá ti lè jí lu jìbìtì kọjá lẹ́wù yìí, agogo ti mọ̀ páwọn èèyàn ò lè pa jìbìtì tẹ́lẹ̀. Ṣé ẹ̀ tún gbàgbé ọ̀rọ̀ míì tí mo sọ tí mo fi ń dojú ẹ̀kọ́ èyí tẹ́ wà nílé òkèèrè pé tẹ́ ẹ bá fẹ́ bun àwọn èèyàn tán wà nílẹ̀ yìí lówó ní Nàìjíríà lówó, ẹ̀yin tẹ́ ẹ bá rí pórí èrè ò tí ì pé tó tẹ́ ẹ ti ti ọ̀rọ̀ òṣèlú sí tó tọrọ owó lọ́wọ́ yín, ẹ wá ti ọ̀rọ̀ òṣèlú sí bó ti ẹ̀ lọ̀rọ̀ òṣèlú Nàìjíríà, ta ni wo ti ẹ̀ dìbò fún irú ẹni báyìí, nínú ẹni báyìí, nínú ẹni báyìí, ta ló wọlé dìbò fún, ta ló dìbò fún? Tó bá ti ń sọ ọ̀rọ̀ tí ò nẹ́sẹ́ tí ò bá kíní gbé, ẹ mọ̀ fún lówó, iye tí ìjẹ́ tó nù o, torí ìyá ń jẹ́ àwọn èèyàn ní Nàìjíríà lọ́wọ́ o. Àtàwọn tá à ń dìbò àtàwọn kan tí wọ́n ń dìbò, àwọn tí wọ́n tí mo wá ń dùn mí ni pé àwọn tí wọ́n wà educated tí wọ́n mọ̀ tún yàtọ̀ sósì, tó jẹ́ pé wọ́n bá gbowó lọ́wọ́ ẹni tó ń sọ pé kán dìbò fún òun, tán gbowó lọ́wọ́ àwọn olóṣèlú yìí gan, wọ́n mọ ẹ̀tọ́ pé àwọn ò ní dìbò fún ẹni báyìí, èèyàn gidi làwọn ó dìbò fún. Wọ́n kà gba owó pé owó yìí òkú gbégbé náà ní tẹ́lẹ̀, ojú kó náà ní tẹ́lẹ̀. Àwọn yìí gan tán mọ̀ tún yàtọ̀ sósì ni wọ́n mọ wá ń sá fún bò, àwọn ìyá aláta, ìyá elépo, àwọn àbókí, àwọn ni wọ́n mọ ń dìbò. Àwọn àjọ mọ complain. Ẹ máa gbọ́ opinion oríṣiríṣi nínú ìròyìn nínú newspaper. Various countless numbers of opinions. Kálukú ló ní opinion. Ẹ bá sì rí wọn ìdìbò. Wọn ìdìbò tó gba àwọn jákujàku tán jọ ń borílẹ̀-èdè yìí jẹ́nu. Wọ́n máa gbọ́ excuse rádaràda. Excuse tí ò ní jẹ́ wọ́n rẹ̀ wọ́n dìbò. Tẹ́ bá mọ bí tèmi ti máa ń lọ dìbò láti ilé mi. Ìgùn ọ̀kadà lọ wá sí pooling unit mi níbi tó jìnnà síbi tí mò ń gbé nísìnyí dé. Wọ́n máa give excuse rádaràda ò lọ give. Tó bá sọ pé violence máa wà ń bẹ̀, move pooling unit ẹ, option wà tó fi lè move ẹ lọ sí pooling unit mi tó mọ̀ pé ó máa ń wà secure tó wà nígboro. There is no excuse, you have no excuse láti má dìbò. You have no excuse. Kò sí excuse kankan tẹ́ lè give tẹ́ pé ní ò jẹ́ dìbò. You have no excuse. Àyàfi báyà ẹ sì kẹwà lórí ìdìbò láìsàn lókù. Tí ò bá ti síyún bẹ̀, ẹ ní excuse kankan. Ojúṣe yín ni o, ojúṣe gbogbo wa ni ká dìbò, ojúṣe wa ni o. Ẹ àgbọ̀dọ̀ máa complain lásán láì dìbò. Ẹ mọ iye billions, trillions of naira tí wọ́n ti yá. Tí wọ́n ti yá tó jẹ́ pé àrọ́mọdọ́ ọmọ wa ọmọ san gbèsè rẹ̀ lọ ni. Àwọn oná ṣe náwó yìí, wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ ni. Mí kíni fi ṣe kí lẹ́yìn rí tán ń ṣe. Wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ ni. Insecurity, wọ́n ń jí yín gbé. Àwọn tán wà nílé òkèèrè ò lè wá Nàìjíríà mọ́ pẹ̀lú insecurity. Wọ́n mọ bẹ̀rù fẹ́mi ara wọn ni. Bábá tó ń sọ pé wọ́n jí yín gbé, ẹ mọ bẹ̀rù ọ̀nà tí ò dá, accident ni. Àwọn olẹ́wàá dìbò fún tí wọ́n lè tún gbogbo àwọn nǹkan yìí ṣe. Ẹ wo ẹni tó ní ọpọlọ tó mọ ọ̀tún yàtọ̀ sósì. Ẹ ní mọ tó fọmọ ìyá yín nínú ẹ̀sìn dìbò. Ọmọ ìyá mi nínú ẹ̀sìn, ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wèrèwo. Ẹ mọ bínú ẹnu bẹ́ẹ̀ ṣe máa ń rí lára tèmi, ọ̀rọ̀ máa ń gbóná lára mi. Ní èyí ń fẹ́ sọ̀rọ̀ nígbà mi torí ń sọyọ bó ṣe ń kan láà ní ṣe máa sọ. Ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wo. Tó bá ti di kíní ká gbé kíní ti sẹ́yìn, bóyá ogun gan ni ká máa fi búra fún yín ni. Máa fògùn àti sàn tó búra fún yín, a bá ti fẹ́ gba ìṣàkóso.

gbogbo ọmọ ìyá wọn tá ń dìbò fún wèrè kan wèrè kan gọ́vnà wèrè kan olóbùkú gbogbo gọ́vnà wèrè kan ní nọ́ọ̀tì lọ́hùn ẹ má bínú pẹ̀lú choice of words mi o torí mo mọ̀ pé wọn àrẹ gbléètì radio station eléyìí private radio station online dẹ ló jẹ́ ilé máa sọ̀rọ̀ bó ṣe wù mí láyé pé ibi táwọn NBC ó ti mọ tí wọ́n ti máa ṣe inú ìjẹ́ kí mi ò ti lọ pé ká lọ máa ṣètò lórí kíní lórí mi ò mọ bá a ṣe ń fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú pé ká lọ ra time sórí àwọn normal terrestrial radio station ẹ bó oníṣẹ́ a máa fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú bó láti máa ṣe entertainment program nìkan tá à ní sọ̀rọ̀ nípa ìlú politics a sọ̀rọ̀ nípa òṣèlú a fi bá aráàlú wí a bájọba wí aráàlú ń ṣe tí ò dá sọ awíkoǹkó lójú ọlọ́rọ̀ a sọ ló ẹni tó ṣèlú náà ń ṣe tí ò dá sọ sójú wọn èyí ò jẹ́ ká ọ̀lẹ̀ torí wọn ní bá wà láyé láti máa ṣe bó ṣe wà ní gbogbo àwọn kinní kíni bọ̀ wá ń bá bọ̀. Gọ́vnà kan nílẹ̀ Hausa lọ́hùn ní oríta tọ́ yẹ kí roundabout oríta roundabout tọ́nà yìí fo báyìí bàbá wèrè ní máa yìí ṣá ní oríta tí roundabout wà tọ́lọ gbé mọ́ṣáláṣí tí ò bá ti pórí èèyàn ti dàrú àwọn táwọn àjọ jẹ́ kinní ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọ́n máa gbógo fún un ni wọ́n máa sáwọ́dà rẹ̀ ní àwọn tí ò bá ní làákà ẹ̀ tọ́pọ̀lọ́ wọn ti jòrò tán yányán wọ́n máa gbógo fún ni nínú mọ́ṣáláṣí àbí kinní mọ́ ìyẹn ló ń kọ́ mosque sí roundabout tí ọkọ̀ ń gbà yípo tí ọkọ̀ ń gbà yípo tẹ bá fẹ́ sọ̀kalẹ̀ báyẹn sọ̀kalẹ̀ sáàrin ọ̀nà ni ṣáà pé wèrè ń jẹun lórí irú eléyìí bá wọn ṣáà pé kò yẹ ká sẹ́nu kù sọ̀rọ̀ sí wèrè eléyìí bá wọn pé orí eléyìí ti burú yányán ni roundabout tọkàn yípo láàrin ọ̀nà lóríta àwa lọ gbé mọ́ṣáláṣí síbẹ̀ àwọn àfà àti àwọn kinní lè má mú wọn wà má wa a gbádùn ní nàìjíríà lẹyìn ká bá gbé ọmọ ìyá mi nínú ẹsìn kan wèrè ń dó wèrè kan dọdọ mi kì í ṣe pé fún ni o.

0: láwa religious jù. A wá ní ilé ìjọsìn pọ̀ fún jù ní country tí ó ní ilé ìjọsìn jù. Kódà tó fi mọ́ inú gbó tí wọn àti ìkó débẹ̀. El ma bá bi mọ́sálásí bíi mélòó pàdé. Láwọn bá sọ́ọ̀sì pàdé lóríṣiríṣi káàkiri. Àwa náà sì ni ìwọ ọwọ́ wa ló burú jù. Àwa là ń lu
1: jìbìtì.
0: Àwa ni ó fún wa ní nǹkan ká fi G7 nìkan tá yọ ọ́ lẹ̀ ń bẹ̀.

0: Mecca maroro opopo Dubai maroro awon mo be ni won tun se o Dubai ni se won depend lori epo mo won ti le epo won ti maximize resources yen de bi pe won ti fi owo re won ti fi tun ilu se to pe awon kan tan wa fi build in gankan ni wa mu owo wa o de mu wa gan o tun ju owo epo ti won bi ti won ni bi owo epo lo won depend lori epo mo lodo ti ọrọ̀ ajé oríṣiríṣi ní mẹ́mbẹ̀ àwọn ọlọ́rin politician yín bí wọ́n bá jí owó kó ń bí wọ́n bẹ̀ ṣe wedding fọmọ wọn ibẹ̀ wọ́n ń sá lọ ṣe rántí ijó ní tí Atiku Abubakar tọ́ bẹ̀ ṣe wedding fọmọ rẹ̀ sẹ́mi pé Dubai ló kó wọn lọ wọ́n á ṣe nàìjíríà wedding mọ́ nàìjíríà bí ọ̀rọ̀ kan tí wọ́n associate mọ́ Putin the president of Russia Russian Federation wọ́n associate ẹ̀ mọ́ bóyá òun lónìí bóyá òun kọ́ ló sọ ti wọ́n ní pé
1: wọ́n ṣe kò padà nílé fún ọkọ̀.
0: Africa is the burial ground for rich Africans. Why he shops for his clothes in Italy? He gets his earth pound most of so in law school lo eya nle ebo eyin eyan yi you get your sorry ni Italo yọ lọ sáàfù ọlọ́run rẹ̀ ní mọ́kà tàbí kọ́ gba jerusalem lọ jp alájì oríṣiríṣi alájì alájì tínú ọmọ jp tí wọ́n nínú kà tí wọ́n ń se kà bọ́bá fẹ́ gba ètò ìlera yọ gba uk tàbí amẹ́ríkà lọ bọ́bá fẹ́ jí owó kó tó fẹ́ ra lẹ̀ tó fẹ́ ra lé property tó lè súnmọ́ yàrá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà yóò gba tax havens lọ àwọn orílẹ̀-èdè tí wọ́n ti gba tax lọ́wọ́ àwọn ibẹ̀ ni ó gbà lọ bọ́bá fẹ́ ṣàfẹ́ ayé ẹ̀bà lórílẹ̀-èdè canada bọ́bá ṣe wedding ẹ̀bà ń dubai àwọn olóbùkú àwọn ilé gbogbo tọ́bọ̀ wá dìpọ̀ kú tán ẹ̀ mà ní ẹ̀ máa gbóhùn lọ lé ni o ẹ̀ máa gbóhùn lọ lé wọ́n fẹ́ sọ bí ìdìbẹ̀rẹ̀ àgbẹ̀.

0: ẹ̀sùnkù ẹlẹ́ṣìn mi ti tún ń bọ̀
1: ooo.
0: Wọ́n tún máa fún àwọn èèyàn láàyè láti lọ gba voters card o. Ẹ sọ fún àwọn èèyàn kan rẹ́gísítà o. Àfi bí orí ò bá ti tawá dáadáa tó. Mo mọ iye tí mò ń fún ọmọ lóúnjẹ lójoojúmọ́. Mo mọ iṣẹ́ tí mò ń ṣe kí n tó rówó. Bàbá fi máa appreciate àwọn tí wọ́n bá ń gbìyànjú, tí wọ́n bá ń struggle, tí wọ́n ń hustle. Tí wọ́n yé sọ̀lẹ́ irú Christmas ìtọ́lọ̀ yìí. Pẹ̀lú orúkọ àwọn alátìlẹyìn wa tí wọ́n máa ń bun àwa náà lówó. Àwa náà bun àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ọjọ́ Christmas lówó. Owó tí mo ná lọ́jọ́ wọn.

àwọn tá a lọ bá nídìí tán ti ń ta epo tá a fún wọn 1000. Oríṣiríṣi báwa náà ṣe ṣe báwọn èèyàn ṣe ń fi sọ́dọ̀ wa làwa náà ń fi síta àpàká mọ́. To whom much is given, much is also expected of them. Lórí ọkọ̀ àwọn alátìlẹyìn wa, bàbá mi Ṣàmínú Adépọ̀jù, bàbá mi Fatai Bamidele, bàbá mi Bashiru Adeniran, bàbá mi Yasalam, Etere Multipurpose Venture, Alpha Glo, Mr. Yusuf Tani Opabo, Tani Zeni Opabo, the hospital. Artist Michael Awosola Angelo, Mami Madam Fumi Kemi, Assist Sarabadin, Olaiya. Bàbá mi Fatai Ibam Délé Olúsọlá Lamẹ́ríkà. Àwọn tẹ́ máa ń mú àlówó nù, wọ́n ń fi sọ́dọ̀ wa, àwa náà máa ń fi ta. Níwọ̀nba bí kàpá àti àna ṣe mọ, bọ́wọ̀ ìkúṣe mọ̀ àbí ṣe bí bọ́jú. Owó wọn ní ká lò fún nǹkan kan nínú stúdíò wa, àwa náà bá yọ sàkà.

oyo ni oni ba lo ni jo dasi o ba mi sami na o ma de po ju o mi ru wa n baba o awon ni n ba wa gbe awon baba mi fatai ba mi dele adam sanu wa nu o awon ni ojo ti suwa o awon ni oja kawo ti gboko bomi lo ni ali ya pa kini ti gbogbo oro ta n so ti n janfani fa awon eyan won ba ti mo on ti ri eko kankan ko lara ti ti o ba si awon talent o ba pare mo ala awon lolorun lo ni sababi o ani gile yan gba wa awon na ni won je ko ti suwa awon na won je ke bi o pa wa te bi ba pa ayan ju baby ba pa ayan koja aye baby ba pa ayan koja bi ki aku eyin o se segusi awon na je ka wo ti se segusi awon ni won ti je adada ku mi to je pe salu elenu gboro lo ko enu mi o ba ti le gboro mo tori eri okan ma je mi bẹ́ẹ̀ ń bá sọ̀rọ̀ sáwọn ọmọ tán lu jìbìtì tán lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta kásàpù láwẹ́rẹ́wẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí bá wọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dáwọ́ ọlá yín ọlọ́ ọlọ́run lára wọn adéyínká pẹ̀mbọ bí àwọn erin kásàmọ̀sẹ̀ dáadáa ajé ó kọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótògó.

0: ti boya ka ma pe yi se lo ni owa ago meji la berebe te tun ma gba awon repeated programs si wa da ka ma binu gbogbo e ti e ti jora won ni oya ma wa 24/7 o je tun ti be the sun saba injo ma raaye mo hun wa so online ṣugbọn tọlọ ba ti ni ki gbogbo studio set tan daada a ma wa lojojumọ ni ojojumọ ni sala igbohun wa bẹ́ẹ̀ tó mọ̀ gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí mísíkì náà ẹ̀ ní sáláì mọ̀ gbọ́ program kan ìkejì ní àyà ìgbà ń wá owó jẹnẹrétọ̀ a ní di kọ̀mpútà àti ní tébù wọ́n ti fún àwọn bàbá ti fún àlówó tébù wọ́n ti fún àní owó àti ṣe sí àná àti ń ṣe sí àbábà àti ń ṣe sí àbábà owó tán tó fún àlẹ́ nìjọ mẹ́ta àti ikún owó tàbí ń ṣe sí àfíríkà tún ṣe sí àfíríkà àti tún ra àwọn first apron tàbí mọ wọ kán lè bá àmọ́ dára mọ̀ pé oníròyìn níwá ọ̀tá bá lọ kọ́pà ìfẹ́ǹtì níta káwọn bá àwọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rí kọ́ọ̀dù ni ṣùgbọ́n tán bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ wọn mọ halẹ mọ àmọ nígboro tán bá ti rí apron pé ilé iṣẹ ìròyìn leléyìí oní rédíò leléyìí tán bá rí first tán rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni wọ́n fẹ́ máa lò nínú àyín yàrá kan ni wọ́n fẹ́ máa lò ntẹ́yìn náà bá ní tẹ̀ẹ́ fẹ́ fi hàn á lọ ẹ dákun ọlọ́wọ́ bẹ̀yìn náà gbé bùkátà yìí gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dáyín dá bùkátà yìí ẹ ṣe wàá dúpẹ́ o a mọ̀ lóore o gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́ ọlọ́wọ́ mọ̀ ràn náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la aláìlá ilọ̀lọ́ muhammadu rasulillah sallallahu alaihi wasallam lọ́la rí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàlá ọ̀la wàlá kù wá tá ilá abilá rí rà sí.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọyọ online television and radio www.ajiṣebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọyọ láàárín ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
0: tó o tẹ́ ẹ bá ní kọ̀ǹpútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi ò ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ń hàn ọ́. Iṣẹ́ egoli ni mo kọ́kọ́ kí n tó wá mọ̀ kọ́sẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì a mọ̀ fọn rere yín. Ẹ ṣe o. Bẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa gan náà àdúpẹ́. Torí rédíò àwọn èèyàn máa wà wọ́n máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tá a bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yìí kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ti ẹ̀ ń gbọ́ wa ẹ nífẹ̀ẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni èdè la mọ̀ ọ́ pè ní èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan sírìọ̀sì o ẹ̀yìn tí mọ̀ ọ́ ní àbùdá mi. Ìjọ́rọ̀ mi ò su yín.

tó máa ń cover event náà a lè ṣe live a sì lè bá yín ṣe sí disk náà gbogbo àwọn nǹkan tá à ń mú mọ́ra àwọn tá à ń já mọ́ra àwọn díẹ̀díẹ̀ ni ká sá máa wọ̀wọ́ lọ́wọ́ tọ́ra wa náà a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àáfàá ká má jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nìkan káwọn náà kí wọ́n tó máa bí bó ṣe kó náà bá lè dání bó ti à ń fi lé rẹ́ǹtì wọ́n mọ̀ ṣe kí á ti kà ní káwọn náà ká máa fi kún un àwọn tá a máa ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lásán ó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan náà iṣẹ́ ni lọ́tọ̀ ṣùgbọ́n nígbà tí ò tí yìí tọ́lọ̀ ò tí jẹ́ ká búrẹ́kẹ́ jù báyìí lọ a gbọ́dọ̀ jókòó tó nìkan ọ̀nà kan ọ̀wọ́jà là ń bá káàkiri èmi ni mo tún jẹ́ Lumatech tí mo ní Lumatech Lumatech International àti Lumatech ni àwọn Andrew yẹn ní gbogbo social media platform a ní à ń build Android application a máa ń build website náà tá a máa ń ṣe díẹ̀díẹ̀ mo build Android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ rédíò ni ẹ̀ tí mo pè ní all Nigerian radio application tí mo kó gbogbo àwọn rédíò tó jẹ́ ti orílẹ̀-èdè Nigeria sí nínú mo á wò pé kò sí kankan tó wá látọ̀yọ́ yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí lọ́wọ́ àní kápá mi tí mo lè ṣe kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́ gan.

orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wò.

ẹyin tèmi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lekú jáwọ́ o. Adébíra ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí ifá ló ní àmọ́ jẹwọ́ mú o. Nítorí gbogbo àwọn tán jẹwọ́ mú njọ́kìnrin àná ikú wọ̀ mú náà ni wọ́n kú o. Ifá ló ní àmọ́ jẹwọ́ mú ọyìn. Kámọ̀ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ̀lọ́mẹ̀lọ́. Ní tí ọwọ́ wa ò tó kámọ̀ fi gọ̀ọ̀gọ̀ fá. Nítorí ní tí ò tó á tó á wá tún padà á tún sẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́. Adéábùn ìrà ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí ifá ló ní kámọ̀ jẹwọ́ mú o. Nítorí gbogbo ẹni tó bá jẹwọ́ mú ikú wọ́ mú irú wọn máa ń kú. Nítọ́wọ́ ọ̀wọ́ òtóhun ẹ mọ̀ jẹ́ àlọ́ máa fi gọ̀gọ̀ fá o. Nítorí pé àwọn bàbá mọ́nimọ́ni àwọn bàbá mọ̀yànmọ̀yàn àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tọ́lọ̀ ń fún ní ọgbọ́n ọmọ àjẹ̀lẹ̀ pọ̀ wọ́n ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ọyìn ojú òje lọ. N ti ń bẹ̀ lẹ́yìn ẹ̀fà ojú èje lọ. A ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ojú òje lọ. Adéyinka Ọlásùnkàn mi lorúkọ mi ò pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ ti sọ lórí ọbẹ̀ nínú àwọ̀ tangara. Wọ́n bá wùn mí mo lè dún mẹ́wìrì rí. Tó bá tún wùn mí mo tún lè dún mẹ́wìrì. Wùn mí àní tó bá tún wá wùn mí èmi lè dún gbàgbà fúfú kówó ẹ̀yà ayé. Àbí ìmọ̀ àdókòkò ni.

let me give you an example. Lára àwọn policy tán ṣe, policy gidi ni o, ṣùgbọ́n mode of implementation, wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó. Ó náà ni èyí tí wọ́n ṣe pé kọ́mọ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèrè ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó mọ lówó lọ́wọ́ látàrí rẹ̀, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ara mi ò yé yín. Wọ́n ṣe feasibility studies sí wọn dáadáa. Àwọn èèbó mọ̀ nílàáka ipò o. Àwọn èèbó fún wọn nílàáka ipò. Àwọn website kan bẹ nílùú èèbó táwa náà ti participate bó tiẹ̀ jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website, a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kiní ẹ̀ ní survey. Website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá a bá fẹ́ báyà product kan never introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kíní yìí o. Àwọn mi ń ṣe research ni o. Wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o. Wọ́n tún fẹ́ fi mọ ìtàn ṣe tó dáa ni o. Àwọn website kan wà tó yẹ pé iṣẹ́ ẹ ti wọ́n nu. Àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe, wọ́n wá ti sí irú àwọn survey site ẹyọ wọn fowó sí fún wọn. Àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí, wọ́n gbé fún àwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, wọ́n wá máa fún wọn ní ìdáhùn. Mo sọ tí àwọn ọtí ibi tó yẹ pé àwọn èèyàn wa bí àwọn náà ń ṣe táyẹ pé níta lówó lọ dáadáa ni irú rédíò station yìí, mo lè gbé lọ sí àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajíṣe bí Ọ̀yọ́ rédíò rí o? Abálé àwọn ti gbọ́ nípa rẹ̀. Ṣé ẹ ti gbọ́ àwọn program wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dá o? Èwo ni wọ́n ń ṣe tí ò dá? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve. Báyà wọ́n ń ṣe product kan tí wọ́n bá ń fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé àyín olóye tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ torí àwọn tán ní làákàì tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajíṣe bí Ọ̀yọ́. Àyín ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ, mò ń bọ̀ ná.

0: ọyọ́ mi ju.
1: Kí là ń bá bọ̀? Measurement and evaluation. Pé bàbá tiẹ̀ wà níjọba o, bàbá fẹ́ gbé pọ́lìṣì kan jáde o, ká evaluate rẹ̀, ká rò dáadáa. Mo tún fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yin tẹ́ ẹ ń bá mi bọ̀ tẹ́lẹ̀ láti ilẹ̀, wípé pẹ̀lú àwọn òyìnbó àwọn a máa wọ́n máa ń lo ọpọlọ wọn dáadáa. Iná ní jẹ́ kí wọ́n máa lọ àdùnnú wa lórí o, ní jẹ́ wọ́n máa jẹ́ olórí wa o. Bí wọ́n bá fẹ́ ta product náírà 5 péré, wọ́n lè kọ́kọ́ fi múrí 5 ṣe research lórí rẹ̀ láti fi jẹ́ pé wọ́n fẹ́ improve lórí product yẹn. Débi pé product ní ọ̀ àpadà máa mú millions of dollars, billions of dollars wá. Wọ́n ọ̀kọ́ ná wọ́n lè lórí product náírà 5, wọ́n lè ná múrí 5 lórí research nìkan. Wọ́n àti ìṣe tí wọ́n ọ̀kọ́ ná múrí 5 lórí research nìkan. Mo fi wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn policies tọ́wà àwọn táwà níjọba táwà ń ṣe. Wọ́n kì í wọ́n kàn ro àlọ́bá ẹni pé kíní yìí dá gbúrúgbúrúgbúrúgbúrúgbúrú, wọ́n kàn yín implement ẹni bù lẹ́ẹ̀kan náà. Wọ́n ní kọ́kọ́ wo, wọ́n ní rò lọ wájú, kán tún rò lọ sẹ́yìn pé kán evaluate. Wọ́n tún kí ń jòkó pé nígbà tá a ṣe policy yìí tó tiẹ̀ wá rí báyìí o, ká wá evaluate, ká tún wò pé ewo la ṣe tó kù díẹ̀ ká tó, ewo lọ yẹ ká tún pẹ̀pẹ̀lẹ̀ mọ́, ká tún continue láti máa ṣe dáadáa lọ. Pẹ̀lú tí mò ń sọ pẹ̀lú product pẹ̀lú àwọn ìlú Èkó, tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn website tí àwọn òyìnbó yìí tán dálẹ̀, survey website, àwọn táwọn à ń lo Èkó, bẹ́ẹ̀ lomi ò bá níṣẹ́ nílùú Èkó, tó bá jókòó ti survey nìkan lásán gan yóò yìí tó máa rówó ń bẹ̀. Àwọn tèmi gangan fúnra mi tí mo ti participate mẹ́ VPN la máa ń lò, tá máa ti dictate pé VPN la ń lò báyìí, wọ́n kan block wa ni. Ṣùgbọ́n àwọn tó ń ṣe tọ́jọ́ pé wọ́n ti bẹ̀ gan lówó lọ́wọ́ tọ́jọ́ pé iṣẹ́ gan ni lọ́tọ̀ fáwọn kan. Ní tó sì wà fún náà ni pé báyà wọ́n fẹ́ ṣe product kan o, tàbí wọ́n ti ṣe product yẹn o, wọ́n wàá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń lo product yẹn pé kí ni tá a ṣe o, ewu lẹ́wọ̀ pa tún lè improve lé lórí o. Bóyá policy kan ni wọ́n náà ń ṣe, oríṣiríṣi company oríṣiríṣi àwọn míì tún wà tó yẹ pé báyà application kan náà build ni, wọ́n wàá sanwó fáwọn kan pé kán bá wọn explore application yẹn, kán wò ó, kán lo tinú tẹ̀yìn, èwo ni ó kù díẹ̀ káàtó káwọn improve, èwo ni káwọn yọ kúrò nínú àwọn functions tó wà níbi application yìí, àwọn software báwọn ṣe máa ń pè wọ́n náà. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn software bí wọ́n ṣe máa ń ṣe, àwọn brand big brand bí àwọn mọ́tò àwọn cars, àwọn náà wọ́n máa ń ṣe irú àwọn, wọ́n máa ń sanwó fúnra àwọn survey website látùn ti fi improve product wọn. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí pẹ̀lú àwọn tán wà ní ṣáájú wa, àtàn ṣáájú wa yìí, orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn máa ń kọ, táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ni o, wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí. Ẹni tọ́ bá wá ń sọ fún wọn pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó, ọ̀bá sì gbìyànjú, ọ̀bá mọ̀ sí báyìí o, wọn wà fẹ́ gbé umuru wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn. Èyí tá ń ṣe tọ́ dáa nìkan wọ́n fẹ́ kí wọ́n máa fọ́n rere, wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ ìyẹn lẹ́ran ara jọ ni gbogbo wa, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook. Ṣùgbọ́n tó bá kiri yàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà, kéèyàn padà, kéèyàn padà sẹ́yìn. À ń bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o, wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú àwò wájú bá gbà àgbà tán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o, kó tó di pé mo wá ṣubú níwájú, níbo ni mo ti ṣẹ̀ṣẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. Ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba, tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba, ẹ̀yìn gangan ni wọ́n wà mú ní ọ̀tá, wọ́n àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn. Ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra, tán kó rọra, mo ń wo fídíò kan níjọ́ ní Facebook, tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún Ṣèyí Mákindé, ẹ má sì mí gbọ́ Ṣèyí ń ṣe dáadáa lọ́yọ̀ state o, ń ṣe dáadáa lọ́yọ̀ state o. Wọ́n wá ń kọ orin kíní kan, mo ti gbàgbé orin tí wọ́n ń kọ orin o. Ìra wọn ò fẹ́ pòpò òde nú o, ìra wọn ò fẹ́ pòpò òde nú o. Kété pé torí pé wọ́n fẹ́ràn Ṣèyí Mákindé débẹ̀ ni wọ́n fi ń kọ orin yìí o. Ṣùgbọ́n torí tí wọ́n jẹ, tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀, ni wọ́n fi ń kọ orin yìí o. na bi nkan ri yi o ma jo lo mo nwe yin re fun o ma jo lo mo nwe yin re fun aye nbi yin awon ti won sugba president Goodluck Jonathan lana awon oru bebe awon tan pariwo re a daru ni a se kere kan ni iwo nikan ni eyin Jonathan ni o kene kan ni o e ba bi Jonathan loni Allah Allah modun to ti ri imi ninu won gba yin ba won eyan se ri nu nature awon eyan nu o ibi ma e ta ma nje lowo nikan na mo eyo dodo te ma wa nje gangan ni o ni je ke enu won le so ododo fun awon tan wa ni pa asaju kese gbogbo awon tan wa ni pa asaju ni won je ni bi o awon tan ko rora gangan ni awon ni iye to nbo gbogbo igbiyanju global ti o je ki igbiyanju global won ade o yato fun pe awon mi won gbadun ninu won tan ni lowo sugba awon tan ko rora gangan ni isoro awon elomi e je ki n tun wa pada seyin tori mo ti tun digress.

ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣe irú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tó ti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing ká kílókọ̀ rẹ̀ sílẹ̀ níbí tí wọ́n ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tó jẹ́ tiwantiwa yìí tán wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice meat wọ́n rà bíi kan bókú tàbí míì bíi kí míì kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ ègbò sí orí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni yìí kán tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company thailand nǹkan kan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀

0: gbogbo.
1: Rájí àlàmúnà lẹ̀ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbára ayé. Ìtàbánṣe ooo.
1: Measurement and evaluation.
0: Aré.
1: Tẹ́ bá tiẹ̀ tún wá ti ṣe gbogbo kíni, ẹ tún wá wẹ̀ ẹ̀yìn wò. Pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ní ti measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú ìwòwájú bá gbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo mo ti ṣe àṣìṣe o kí n mọ́tún ba lè ṣerú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Ìrìn ẹsẹ̀ wo ni mo gbé, ojú ibo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú, ni wọ́n wà á wòwò, wọ́n wà á wòwò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

Mo n sọrọ innovation lẹẹkan. Innovation. Tí o bá sí innovation, tí o bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast ní Nàìjíríà níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà ní United States of America láti orílẹ̀-èdè Canada láti United Kingdom àti Denmark Ivory Coast Libya South Africa Ghana káàkiri gbogbo àgbà ńlá ayé tẹ́ ẹ tẹ́ ẹ ti ń gbọ́ mi tí o bá sí ìrònú àwọn kan. Innovative ideas àwọn kan ẹ nílé láǹfààní àti gbọ́ mi ò torí irú àwa yóò lówó lọ́tà bí lè ra táìmù lórí normal radio táàyò máa ṣètò lórí rédíò ara mi ò yẹ yín. Ṣùgbọ́n innovative ideas àwọn kan ló mú mi mọ́ wà báyìí nínú yàrá mi mọ́ wà láì lórí káòchì. Lórí àga kan ni mo jókòó tí mo fẹ̀yìn lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí. Lórí ẹ android fóònù mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tẹ́ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù mi. Fóònù tí mo fi ń WhatsApp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o kò yé yín. Àìlápàládà mo ayé ti rọrùn o ayé rọrùn ayé ti rọrùn. Àwọn èbó àwọn tẹ ń ronú àwọn tinkers wọn ti jẹ kí ayé ó rọrùn. Ṣùgbọ́n ní àyín ìrònú ló jìnà sáwa tábà tún wá rí àwọn tẹ ń gàgà ń ronú yìí. Àwa nífẹ́ àgùntàn wọ̀ wá nífẹ́ paṣọ ìsìn dà. Àgùntàn wọ̀ nífẹ́ paṣọ ìsìn dà. Àwọn ò ní wò pé báwo náà làwa ṣe náà sì lè jẹ irú àǹfààní. Innovation, innovative technology, programming, coding, softwares, ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life for ara wọn. Báwo náà làwa náà ṣe lè lò níbí àfi lè better life for wa. Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀ díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí. Wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kó gbálé. Wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn.

0: Máyí kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ají ṣe bí ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì, wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ṣe, tí wọ́n gba sálárì fún mi, wọ́n ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sílẹ̀ lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà, tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

Raja Lamure, lawyer, while laughing, be there, Baba, Raimi Aweda na come. Baba, Raimi Aweda. Toya ta na nko ru orin ti baba yi na ti ko. Awon omo won na ti nko. Ah, awon baba ti mo da pa yi, awon ti won ti di ara ajon, ara ajon. Iba se pa iku laye ni. Ah, baba Muhammadu, baba Muhammad. Ko da to ba Jesu Kristi Oluwa wa. Pelu gbogbo awon wole, awon malaya, awon ojise Olorun ti won ti lo. Na to e pa iku laye ni gbogbo won la baba. Ki eledu akodele ba won tan ti lo. N fi asiko yi. Bẹ́lọ̀ fún gbogbo àwọn òkú tí a náà tán ti bọ́ sí àlòkè àmà ládàdúrà ládàsára kọ́lọ̀ kọ́lọ̀ mọ́ mú bá wọn. Bísí mi láì kan kú ló wà láọ̀kan. Kọ́mọ lọ bá wọn lọ́hùn. Káwa náà ká mọ̀ ti lọ bá wọn ní ìsín. Ká pẹ́ ká dàgbà ká dògbò ká sohun àwáyé wa sí. Adéyìn ká ọlọ́sùnkàn mi lè mí jẹ́ ọ̀bọ. Mo ń kí gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa. Ókú ókú ni mọ́ ró. Tẹ́ ẹ bá tún fẹ́ ràn á lọ́wọ́ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi ìta lẹ́ẹ̀kan náà lẹ́lẹ́ pèpè sí 07068874274 07068874274. Ẹlẹ́ lọ sí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. A wà lórí gbogbo àwọn most popular radio directories bíi Radio Garden, Sino Radio, Live Online Radio. Ẹ̀dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà. Ẹ tún lè gbọ́ wa lórí Zino Radio náà. Gbogbo àwọn platform tẹ̀ ti lè gbọ́ wa ní. Ẹ̀dẹ̀ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebioyoradio.com. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó wà lókè téńté. Gmail wa ó wà lókè téńté. Ẹ bá tún scroll lọ sàlẹ̀ gàgàgàgàgà. Ẹ rí logo WhatsApp. Bẹ́ẹ̀ bá ti click rẹ̀ yóò open WhatsApp lórí fóònù yín. Ẹ bá tún bá wa chat lọ. Facebook Messenger náà wà nbẹ̀. Tẹ bá click rẹ̀ lè bá ń bá wa chat lọ lórí Facebook. Gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa. Káwa náà káwa máa ronú bá a ṣe lè fi innovative tún Nàìjíríà sí. Ọgbọ́n àtinúdá kálukú àkàrí tún Nàìjíríà sí. Adéyinka Ọlásùnkàn mi pẹ́ ń bọ bí àwọn erin ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí bèmi ọ̀pẹ́rẹ́ ẹranko mọ́ra bá mi èèyàn ni ọ̀rọ̀ ìjẹ́nu oòrùn ó tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá. Agbèsè tán fẹ́ máa lọ lù dárò alùkò èmi Adéyinka ṣe tán ó fẹ́ máa lọ lù kọsùn lékèlékè èmi ṣe tán ó tún fẹ́ máa lọ lù kẹfún. Tọ́ a máa bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà ò gbogbo ẹni tó bá ní a máa bọ̀ nìkan là ní débánlé o nítorí bó bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adé fún bàbá jẹrọ̀ mọ́ jèlé o ìjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa ẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ilé tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrò nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù náà làárọ̀ bàbá mo fà ilé Ọlọ́run ọba lọ́wọ́ mo fi Ọlọ́run ọba sọ yín sọ Ọlọ́run ọba àbúrẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá mi àtẹ̀yìn títí dìgbà mi ìta àmọ́ tún pàdé mi ń fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ̀ẹ́fì mi náà sínú ìbànújẹ́ ẹ̀ tún ní bèmi náà nínú ìbànújẹ́ ká tún ríra aláyọ̀ ká pàdé níre ká mọ́ dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: bí ẹni bá lè yó mọ́ láéláé ní rí.
1: Ibi ìpanikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi fọ́ yẹ́mu ẹni ebí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá yẹ ni àjùdàbí ẹni bá ní kú mọ́ láéláé bẹ́ẹ̀ lágùn láyé àárọ̀ lọ́rin ṣe ní ọ̀rin àṣẹṣẹ ni àbí ẹni bá lè jà láéláé ní rí.
1: Bẹ́ẹ̀ ni wọ́n
0: máa wá ara wọn talẹ́ta. Ẹ̀yẹn wo ìyàwó àṣẹṣẹ gbé bí ní ṣe bí ẹni gbé bẹ́ẹ̀ni bí ìyàwó àṣẹṣẹ ẹgbẹ́ bá gbẹ́lé ọkọ rẹ yóò sì máa ná máa yà á lé lọ́rẹ́.
1: A ní ń bọ̀ wí òtò
0: rẹ̀. Ìyá lè bíbí ní sẹ́yà má tẹ̀rí ènìyàn jẹ́mọ́lá yé gbígbẹ́ ọlọ́kàn ẹni kankan. Àgádágodo kò fi mú ara wọn èèwọ̀ ni a kì ń gbé òfin kò hán jọ lọ. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ẹ̀kì máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni gbé òlé tó mọ́ láéláé ní
1: orí.
0: Bí àgbára ẹni parí rẹ̀ fún ọ̀tọ́ òun àtúmọ̀ fúnra wọn lóyún òun àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú ọba àtẹlẹ́dọ̀ ìyọ́ tàyọ̀ lóṣù ojú ọba lágbọ̀nà tó yàn àti lérí kiri tí sọ pé jà yìí ò ní tó láéláé. Ojú àtikẹ́ ni mọ́ ni ọdẹ ẹ̀rẹ́rẹ́ oníjàmbá ènìyàn àti iṣẹ́ ti síjà ní
1: tọ̀rọ̀.
0: Ìwọ̀n ni wá gbé ni wá jà wá jà ni wá tán àgbẹ̀ mọ́jà kan òsì. Ajá má tán ní ìfẹsọ̀sọ̀ náà ni ọ̀dà òun ọ̀dà kó má èèyàn bí mọ́ láéláé lọ́kọ̀ ẹ̀mí ètì ìnà ni. Títí ọtí aláyé ti dáyé. Ilé yí pẹ̀lú àwọn ń dín bára wọn jà àwọn ọkọ̀ ra wọn bí wọn bá bínú síra wọn tó wọn àtúnjọ mọ́ bára wọn gbé lé wọn àtúnjọ mọ́ bẹ. Kẹ́mi kankan ò sì ní yẹra kú òfẹ́ nìkan tó oníkálukú ó sì tún mọ́ bẹ láyé rẹ̀. Sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yàrá ìjọrọ̀ ọ̀tún. Ọ̀rẹ́ mi dà mí ń gbọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́dàlẹ́ ọ̀rẹ́ fi ń di pípọ̀ nílẹ̀ rẹ bẹ̀tẹ̀. Olúdáwà fi yàrá ìní òjé kóró ọ̀tún lẹ̀. Àwa babalà ń sọ̀rẹ́ àwọ ọmọ sọ̀rẹ́ ọwọ́ lẹ̀ ẹ́ dà ní. Ẹ mọ jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo. Ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí ọba dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òfò rẹ̀ rẹ̀ rẹ̀. Ní ìṣalábòsí ẹ̀dákẹ́ ẹ jẹ́ kí gbogbo wa ó ṣe lè lẹ̀ ẹ́ dà.
1: Gbọ́dọ̀ yẹ ìwọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: Bẹ́ẹ̀ náà ni bọ̀ bá bọ́ máa ráyé nínú ilé bọ̀ bá ṣe wọ́n lóore bòrò pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀. Sáàlù báríkà ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsí lọ́rọ̀ àwọn àfibiṣó lóore pé ìgbéjú ni wọ́n fi yí orí àná
1: dà. Ìwà àwọn míì nù.
0: Lóore fún wọn lójú àlọ́ ràn wọ́n mọ́ abínú ẹni ọ̀gbá àlọ́. Àlọ́ àṣejù ní báwọn ló ń ṣe mí wá ọjọ́ oré gbẹ́ àṣeré gbàgbé bó oré bá bọ̀ yóò dìbì ni àlọ́ àṣejù ń bá bójú àyà oré níwọ̀n ọmọ gbàdà
1: mi. Àṣìlè kí o fọ́ yẹn mu.
0: Ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àgbèjì.
1: Àjèrè
0: tọ́tọ̀. Ọ̀gbọ́n ni bẹ́ẹ̀ kájọ ojú ń bì mí gbogbo ẹni tí máa ń dijú ò lè sọjẹ.
1: Lóòótọ́ ni.
0: Gbogbo ààyè tó lúwa bá bè wá sí á máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa lúrò ní òní mọ̀ fẹ́ dún.
1: Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀
0: lọ́wọ́. Lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba tó dá gbogbo wa. Ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa. Àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. Nítorí bá a bá sùn lálẹ́ káàjí kùtùkùtù nífẹ̀lì ìdájí. Kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ tọmọdún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: Ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. À ń tọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba àtọ́dá gbogbo wa lọ. Pẹ̀kọ́dákun ó jẹ́ àjọlá lọ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn bá ọba kú. Bá ọba tètè kú ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ.
0: Torí bẹ́ẹ̀ni ọba bí ikú ìṣeré ọ̀tún láyé ẹni tó bá ti kú bolúwa rẹ ló pin. Èèyàn tí ó sì bímọ sánú ọ̀gbọ́dọ̀ su eré ṣẹ̀ṣẹ̀. Ẹni tí ọba ara ti bọ̀ tán ayé ọ̀gbọ́dọ̀ fọmọbú ni àtètè lóbìnrin ọkọ ọmọ bíbí. Bàbá wa lókè tó pin fún wa náà ni ó pin lọ́gbọ̀n ọgbà. Ó pin wo owó kárí ó pin kú ikú kárí ọmọ ni ọ̀ kárí ènìyàn. Kò jẹ́ni tí ò lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó bẹ́ẹ̀ni ìtàn àjẹ̀lẹ̀ ìtàn lọ ní. Ẹni dọ́gba lówó lọ́wọ́ ẹni dọ́gba lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí jẹni gbogbo ṣe bẹ́ẹ̀ ráwọn ọmọ sùkúrù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́. Kò jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn ọ̀hún alákejì. ẹni tó kún ókú ẹni tó bọ̀ ọ̀rọ̀ ọ̀hún aládèjì ọ̀run dákun mọ́kànjúmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òhòdó ni bẹ́ẹ̀ náà àlèbí ẹnìkan ti wọ́mọwọ́mọ bí òdòdó yíbí bẹ̀rẹ̀ nìkan ń gbé bímọ méjìlélẹ́ẹ̀kẹ́
1: ibi
0: ẹnìkan ti wọ́mọ bí òdìbí bẹ̀rẹ̀ nìkan ń gbé rọ́yún
1: dànù
0: ibẹ̀rẹ̀ nìkan ti lóyún díẹ̀ kò lè bí ètùmọ̀rẹ̀ ní díẹ̀ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun bọ́mọ ṣe kí gbogbo wa ò ní òun àmírọ̀ ọ̀run èèyàn tó di bí òní ikú ẹni bí òsì bí ìbí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere fọlúwa rẹ bàbá bímọ náà tán ọlọ́run ọba ò ní jí ogún kékeré báwọn ọmọ náà bá dàgbà tán ọlọ́run ọba ò ní jí ọgbọ̀ abẹbẹ gbẹrin ògún ẹgbẹrin abẹ gbẹrin òun rere lájọ mọ́ ṣe ẹgbẹ́.

0: ìjẹ̀sà tó kúnra lúmọ̀ lóbìkà jágbó músòwò ọwálẹ́ ní báká kẹgbà àkànní èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹ́fẹ̀ẹ́ gbà mẹ́ta ní ẹni ká mẹ́rin ẹgbà mẹ́rin ní èèyàn ká márùn-ún ẹ̀ẹ́fẹ́gbà àrùn owó lọ́ka ẹni ká mẹ́fà kó ẹgbà mẹ́fà ní ẹni ká méjì ẹgbà méjì ẹni ká mẹ́jọ ẹgbà mẹ́jọ èèyàn ká mẹ́sẹ̀ ẹ̀ẹ́fẹ́gbà àtọ owó lọ́jẹ́ ènìyàn tó kẹwàá rẹ̀ lórúkẹ owó ni lórí tíjọwọ́ ọmọ ẹ̀lẹ́ òbí ni lórí tíjọwọ́ olóbì ìfúrúrọ̀ wà nílé wọn bí wọn ṣe ń dàdẹ dùn bẹ́ẹ̀ lóbì ń bá ní ìrọ̀lẹ́ gidi ẹ̀mọ̀ èso ń bi dọ́bà rẹ̀ mọ̀lẹ́ bá
1: ọmọ onílé wá kàbórí onílé òbí ọwọ́ nílé ọmọ àbòkùn lẹ́rìí ìjẹ̀jà lọ́mọ olò apanadà ìjẹ̀jà pẹ̀lẹ́ ọmọ ẹni àti ilẹ̀ ní ọwá bí bá ń borí lẹ́yìn bàbá ọmọdé máṣe wọn òkè kẹ́kẹ́ aṣọ wọn lára tó gbájọ ẹlẹ́gbẹ̀dọ̀ tí ẹ̀mí lásán òde ìjẹ̀jà èyí yóò wù dáa bá nílẹ̀jà ní ẹ̀rọ mímí wálé lórúkọ ìjọlóye ẹnìkẹ́ ìjọlóye dùnrán ìjẹ̀jà kàní àjọlóye dùnyá mi ọ
0: nísàtọ̀sí pọ̀pọ̀lọ̀ ta àwọn òtòsí ìjẹ̀sà ìní fọwọ́lù pé ẹ̀gbẹ́gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ náà ló lówó láwọn ní fọwọ́ làrólà ń kórí ọwọ́ dákun dábọ̀ jẹ́ ńlá kí n fọwọ́ làró òrìṣà ìjẹ̀sà dákun dábọ̀ jẹ́ ńlá kí n fọwọ́ làró òṣòrí ọmọ ẹlẹ́ òbí ọmọ wọ́wọ́ mítà méjì mọ̀rẹ́ ta nù rí alọ́lọ́ mítà méjì mórèjì gbàgìdà ní mítà méjì moru kan wọlé ọ̀gán náà moru gbogbo wọn bá ń kí mi lókun lókun ogun lórí òkè lọ́la ìjẹ̀jẹ̀ ojoojúmọ́ lọ́mọ yóò wá kíra wọn lókun lókun yé kan mi àìrífò owó màlẹ́ gidi ẹ̀rọ.
1: ó ní bá a dún gbórílẹ̀ ẹ̀bẹ̀ lọ́bọ̀dì máa ṣe wọn ìjẹ̀jà abẹ ní àmọ́ olóbì apanadà ìjẹ̀jà ọmọ ọwọ́nilé ọmọ àbò òkun lẹ́rìí ká àwọn ọlọ́mọ ìfú ara àṣìjà ọmọ àbọ̀tà tẹ́lẹ̀lẹ́lẹ́ mọ̀lẹ́ ọmọ erin gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ̀dọ̀
2: káàbọ̀
1: abidiye kan mi abẹ ní ogún àdúdọ́gba lẹ́ẹ̀kì ẹ̀fà tẹ́lẹ̀lẹ́lẹ́ onílẹ̀
3: ẹ̀wọ̀. ẹyin náà kú dídán tọrẹ ìdí ìjẹjà lẹ́ẹ̀kì bàrà gbèrè bí ẹni pé wọn ò lóògì kan abẹ ló mọ onílẹ̀ òbí. owó tó wá níbẹ̀ náà lè ẹtún mọ́ mi ní àyín mo fẹ́ fún ní ìdánwò ààrẹ òde ṣe ilé ìjẹ̀sà pẹ̀lú ọmọ aláàyè lóbìdì ẹ̀fọ́ olébùtẹ́ wọ́n wuyì níbùkún ọjà rí àkàrà rògbòdò ó wuyì ilé ìjẹ̀sà àkàrà ìjẹ̀sà bí ọba lépe bí òní ọ̀hún agbóńdánú làǹtìlàǹtì kí ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹ̀sà ẹ̀rọ pé àkàrà rògbòdò ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹ̀sà àlàdé àgbà ọkọ̀ fídò ìjẹ̀sà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ kí ni ìjẹ̀sà abẹ ní ogúnra ló fi ń ṣòro níjọ́ mẹ́fà ọmọ.
2: èmi ò tí ì dáyé ń gba wọn.
3: ọdẹ náà odò èrè ni bí mo bá lọ sájò tí wọn bá sí ilé tábàrẹ òkú bá fẹ́ dọ́ka bèrè lẹ́yìn wa kọ́ wa wípé ìjẹ̀sà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ. ìwọ̀n ayín wo àtàrí sínú abọ́tọ́ bá lọ́mọ rí wọ́n ṣe òbí ìṣọ́gọ́fà ọ̀nà gbélé yìí bá dé tókè fẹ́ kú ewu jáde ọmọ ìwọ̀n àní kọ́bọ́ lè kọ́ má sáré jẹ kó yí mọ́bì jẹ kó tó mọ́ ọ lọ kó nígbà òun bá dé tókè fẹ́ kú ewu jáde ọmọ ìwọ̀n àní kọ́bọ́.